ètò tó lọ́run gbé kalẹ̀ látọwọ́ ìjọ Pishon Prophetic Global Ministry láti sọ ayé gbogbo nípò dípò tí fojoojúmọ́ làkàkà lábẹ́ ìdí ẹ̀ṣẹ̀ tó ń tì múnisẹ̀ agbára òkùnkùn dòmìnira pátápátá láti pàṣẹ ọ̀rọ̀ ọlọ́run tó ń ti àṣẹ látẹnu ikọ̀ àti ìríjú olódùmarè ta fọ̀rọ̀ àṣẹ ránṣẹ́ ìran yìí olùṣọ́ àgùntàn Samson Abidemi Ajayi ti ìjọ Pishon Prophetic Global Ministry tó wà ní number 9 Stadium Road nílùú Ìlọrin 9:30 to 10 a.m. every Sunday ago mẹ́sàn-án bọ̀ sí mẹ́wàá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Sunday ni ètò wákàtí àtúnṣe yóò máa gorí afẹ́fẹ́ ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin ọwọ́ Ọlọ́run yóò kàn ọ́ ayé rẹ yóò sì gba àtúnṣe bí o ti ń gbọ́rọ̀ Ọlọ́run lórúkọ Jésù láti bá olùṣọ́ àgùntàn Samson Abidemi Ajayi sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ pẹ̀ sórí nọ́mbà yìí 09022299187 don't miss it God has a word for you

ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà lájò. Ẹ jẹ́ kó mọ yín lára. Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

0: àlàáfíà ọlọ́run kó máa bára gbé níbi gbogbo tí ọwọ́ jà kan dé tí ẹ̀ sì ti ń gbòòrò wá. Àdúrà wa ni pé ọ̀rọ̀ yìí yóò mú ìgbàlà bá yín.
1: Ọlọ́run ìgbàlà wa agbèǹga nítorí pé èyí ni ọlọ́run gbogbo àgbáyé, èyí ni ọlọ́run gbogbo ẹran ara, èyí lẹ̀ ń ṣe ohun tí ẹnikẹ́ni ò lè ṣe, èyí ni ọlọ́run ọ̀rọ̀ àti àìdíbàjẹ́. Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ọ̀rọ̀ yín sí wa, ẹ jẹ́ kí ó tọ̀ wá wá pẹ̀lú agbára, ẹ jẹ́ kí ó dapọ̀ mọ́ ìgbàgbọ́ inú ayé wa, kí ó sì ṣe ayé wa ní àǹfààní. Ògo ni forúkọ yín Olúwa, ní orúkọ Jésù Kristi ní agbára, àmì. Lónìí à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú wákàtí ìgbàlà yìí, a ti ń wo Jésù oníṣẹ́ ìyanu. Ohun tí a sì ń wò ni iṣẹ́ ìyanu àkọ́kọ́ tí Jésù ṣe ní gbangba, sísọ omi di wáìnì ní ìgbé, gẹ́gẹ́ bí a ti kọ sílẹ̀ nínú ìwé Jòhánù orí ìkejì ẹsẹ̀ ìkíní sí ìkẹwàá. Fún àwa tá a ti ń tẹ̀lé wa ní wákàtí ìgbàlà ní ọ̀sẹ̀ọ̀sẹ̀, a rí pé a ti lo ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ láti sọ̀rọ̀ Ọlọ́run, láti wàásù lórí iṣẹ́ ìyanu yìí. Torí iṣẹ́ ìyanu àkọ́kọ́ tí Jésù ṣe nìyẹn, tó sì ní ipa pàtàkì, ẹ̀kọ́ pàtàkì tí ó ń kọ́ wa. Ó jẹ́ iṣẹ́ ìyanu tó làmìlaka, ìyípadà ńlá tí kò ṣẹlẹ̀ rí nípa láti ọwọ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n tí Jésù jẹ́ kó ṣẹlẹ̀, nítorí pé àmì pé Jésù yàtọ̀ sí gbogbo ẹ̀dá tó ti farahàn láyé yìí, tí ó sì tún farahàn, òun ni agbára iṣẹ́ ìyanu rẹ̀. Kò tún sí ẹni tó ní agbára, tó ní àbùdá iṣẹ́ ìyanu bí Jésù Kristi. Jésù yìí kan náà tí a sì ń wàásù yìí, ọ̀kan náà ni lánàá, ọ̀kan náà ni lónìí, ọ̀kan náà ni lọ́la. Ó sì ṣiṣẹ́ ìyanu síbẹ̀, agbára rẹ̀ kò yí padà, orúkọ rẹ̀ sì ṣiṣẹ́ ìyanu, nítorí pé kò sí orúkọ mìíràn tá a fún ènìyàn ní abẹ́ ọ̀run tí a lè fi gbà wàhálà kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kúrò lọ́wọ́ àìsàn, kúrò lọ́wọ́ òkùnkùn, kúrò lọ́wọ́ ayé, bí kò ṣe orúkọ Jésù Kristi. Nínú rẹ̀ ni ìyé wà, nínú rẹ̀ ni ìgbàlá wà, nínú rẹ̀ dáǹdé wà. Mo ń gbàládùra fún ọ wípé Jésù oníṣẹ́ ìyanu yìí yóò bẹ ayé rẹ wò pẹ̀lú iṣẹ́ ìyanu, yóò bẹ iṣẹ́ rẹ wò, yóò bẹ ẹbí rẹ wò, yóò bẹ ara rẹ wò. Ìwọ náà wàá jẹ́ iṣẹ́ ìyanu rẹ̀ ní orúkọ Jésù Kristi. Lónìí à ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí, àti wo àwọn ìgbésẹ̀ tó ṣẹlẹ̀ kí ìyanu yìí tó ṣẹlẹ̀. A rí pé ohun àkọ́kọ́ ni pé wọ́n pe Jésù wá síbi ìgbéyàwó yìí. Lẹ́yìn èyí a rí àdúrà nígbà tí wọ́n dé kóríta tí wọ́n ẹ̀mí tán tí dàrúdàpọ̀ wọlé níbi àsè ìgbéyàwó òrò tẹ́lẹ̀ tó ṣẹlẹ̀, ṣùgbọ́n nítorí pé wọ́n ti pe Jésù wá, nítorí pé Jésù ti wà níbẹ̀, wọ́n fi tó létí. Èyí láàrí gẹ́gẹ́ bí àdúrà. Àdúrà ni ọ̀nà tí a fi ń sọ fún Ọlọ́run ìpèníjà ohun tí a là kọjá kí ìyanu tó lè ṣẹlẹ̀. A rí pé àdúrà àti ìyanu ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Tí a bá fẹ́ rí ìyanu Ọlọ́run, a gbọ́dọ̀ jẹ́ àwọn tó ń gbàdúrà. Mo ń gbàládùra fún ọ pé ẹ̀mí àdúrà, ẹ̀mí tó ń gbàdúrà, ìsinmi kì í sú tí kì í rẹ̀ nínú àdúrà, Ọlọ́run yóò dálù ọ. Bíbélì wí pé àwọn ènìyàn láti máa gbàdúrà ní ìgbà gbogbo, kí wọ́n má ṣe ṣàárẹ̀. Àwọn tí yóò rí ìyanu Ọlọ́run, wọ́n gbọ́dọ̀ jẹ́ àwọn tó ń gbà. Bíbélì wí pé ènìyàn onírú ìwà bí àwa ṣàní ìlíjà, ó sì gbàdúrà gidigidi kí ó má ṣe sí òjò, òjò kò sí rọ̀, ó sì tún gbàdúrà kí òjò kí ó wà. Àdúrà fún ẹ̀mí àdúrà, Olúwa yóò dálù ọ. Jù bẹ́ẹ̀ lọ, a bẹ̀rẹ̀ sí wo kí ni ohun ìkẹta, òun ni ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Màríà sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti àwọn òṣìṣẹ́ tó wà níbẹ̀, àwọn tí wọ́n ń ṣiṣẹ́, ó sọ fún wọn wípé ohunkóhun tí ó bá wí fún yín ni kí ẹ ṣe. Ohunkóhun tí ó bá wí fún yín, ó lè má ní ìtumọ̀ létí yín, ó lè má bá ohun tí ẹ retí mu. Ohunkóhun tí ó bá wí fún yín, ó ní kí

oro mi ki yo lai se ohun don ko le ma sele idiyon ko le ma ja boye niyan ni o boya aroso awon niyan ni o boya imo ijinle ni o boya awon demoni awon isuna sise ki ohun yo ki awon eyan gberide lodi si oro olorun ko ni agbara to lati di olorun lowo bibeli wi pe oro mi ki yo lo lai se bo ti o ki o kere to ko si to kereju ninu oro mi ti o lai se o ti jesu ni pe o yara o rorun fun ohun ati aye lati koja lo ju ki oro re ki o gbele olorun yo yan wi pe ki orun atayi gan ki o koja lo ju pe ki oro re ki o gbele ki o ma ise ti aran lo ko sese ako pe olorun ti gbe oro re ga joruko re lo olorun ti gbe oro re ga o se nlanu pe opolopo no pe oruko olorun ti won mo olorun opolopo no ra ti won ko mo olorun mo fe ki mo wi pe o da ko oruko jesu o da ko ki olorun ni oruko re oba ngiji alagbara orise yan oludande jehovah nisi jehovah this jehovah that o da lati ma poruko olorun sugbon mo fe ki mo wi pe o ti gbe oro re joruko re lo o gbe oro re ga joruko re lo olorun gbe oro re ga tori pe oro re ni ohun papa ohun gogo lo nje oro re ti o ba sese fun olorun lati so re nu ki a ma damo olorun ayan ju pe ki oro re ko kuna ati se lo ani pe o gbe oro re ga joruko re lo eleyi gboro fun wa ni agbekele eleyi gbodo mu ki iha ti a ko se olorun ko se gbogi ko si yato lopolopo ohun yo ko le ma sele agboro bola fun olorun agboro gbe oro olorun ga agboro gbe laruge jo nkohun ti eniyan le ma so lo idi yo ko le ma ja ohun yo ko le ma sele ina yo ko le ma jo ohun yo kenike le ma so agboro gbe oro olorun ga ohun kó lọ ó ní pé ohun kó tó bá sọ fún yín ẹjẹ ṣe ohun kó tó bá sọ fún yín ẹ ṣe o nínú ọ̀rọ̀ rẹ̀ ni ìyanu wà nínú ọ̀rọ̀ rẹ̀ ni ìdáǹde wà àìmọye kọ́lá òyìn wà káàkiri lónìí àwọn míì ń wá nǹkan mìíràn ju ọ̀rọ̀ lọ wọ́n ń wá òróró wọ́n ń wá kashif wọ́n ń wá omi wọ́n ń wá àbẹ́là àìmọye kọ́lá òyìn wà lòdì sí ọ̀rọ̀ ọlọ́run àìmọye kọ́lá òyìn wà yàtọ̀ sí ọ̀rọ̀ wọ́n pa ọ̀rọ̀ tì wọ́n ń wá nǹkan míì káàkiri wọ́n mọ̀ wípé ohun yòówù kí a lè gbámú òjìjí nìyẹn tí a ò bá tí ì rí ọ̀rọ̀ ọlọ́run mu ìwé Isaiah orí 55 ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 11 ìwé wòlíì Isaiah orí 55 ẹsẹ̀ 10 àti 11 Isaiah chapter 55 verse 10 and 11 nítorí gẹ́gẹ́ bí òjò àti yìnyín tí ó ń ti ọ̀run wá sílẹ̀ tí kìí sì tún padà sọ̀hún ṣùgbọ́n tí ó ń rin ilẹ̀ tó sì mú nǹkan wù jáde kí ó sì rúdi kí ó sì lè fi irú fún àwọn afúrúgbìn àti oúnjẹ fún àwọn ìjẹun bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi tí ó ti ẹnu mi jáde yóò rí kí ó padà sọ́dọ̀ mi lófo ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wù mí yóò sì máa ṣe rere nínú ohun tí mo ràn ẹsẹ̀ kọkànlá lẹ́ẹ̀kan sí ó ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi tí ó ẹnu mi jáde yóò rí kí yóò padà sọ́dọ̀ mi lófo ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wù mí yóò sì máa ṣe rere nínú tí mo bá ràn yóò ṣiṣẹ́ nínú tí mo bá ràn mo ń gbàládùá nínú ayé rẹ ọ̀rọ̀ ọlọ́run yóò ṣe rere nínú ayé rẹ ọ̀rọ̀ ọlọ́run yóò kó ipa nínú ayé rẹ ọ̀rọ̀ ọlọ́run yóò fi ìdí múlẹ̀ ní orúkọ Jésù Kristì ó ní ọ̀rọ̀ ọlọ́run tó tẹnu rẹ̀ jáde kì í padà tọ́ wá kò ní padà ní òfo kò ní padà láì ṣiṣẹ́ tí kí o láì ṣiṣẹ́ tí a ràn ohun kan tí o gbọdọ̀ mọ̀ ni pé ọlọ́run fúnra rẹ̀ ló sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ rẹ̀ ó fi wé ohun tó lè jáde lọ tó sì tún lè padà wá kì í ṣe ohun tí a lè fojú rí kì í ṣe ohun tí kò ní ìyè ọ̀rọ̀ ọlọ́run a máa jáde a sì máa padà wá a máa ṣe iṣẹ́ tí a ràn a máa ṣe ohun tí ọlọ́run fẹ́ ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ ọlọ́run ó lè dá nǹkan sílẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ó lè bí nǹkan ọ̀rọ̀ ọlọ́run ó lè mú kí nǹkan kó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ó lè ṣiṣẹ́ ìyóhùn kí ọlọ́run kó ṣe ó wá rí wípé ojú tí ọlọ́run fi ń wú ọ̀rọ̀ rẹ̀ ó yàtọ̀ sí ojú tí àwọn ènìyàn fi ń wú ọ̀rọ̀ ọlọ́run èrèdí nìyí tí a ò fi rí iṣẹ́ yanu tí a ò fi rí iṣẹ́ ìdáǹde nítorí pé à ń wá ohun mìíràn yàtọ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run fúnra rẹ̀ rí ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ohun tó ní agbára tí ó ní ipa láti ṣe rere gẹ́gẹ́ bí ohun tó ní agbára tó ní ipa láti ṣe ohun tí a ràn báwo ni wọ́n ṣe rí ọ̀rọ̀ ọlọ́run Màríà mọ eléyìí dájú wípé ọ̀rọ̀ Jésù ọ̀rọ̀ tó lágbára ni ọ̀rọ̀ Jésù ọ̀rọ̀ tó ní ìtumọ̀ ni ọ̀rọ̀ Jésù ọ̀rọ̀ tó ní kèmí ni kíkan ṣe lásán ó ní ohunkóhun tó bá wí fún yín àní kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ yìí tọ̀ wá lónìí pé ohunkóhun tó bá wí fún yín ẹ ṣe kí ni o ẹ ṣe ó ní

ṣàgbọ́ èyí ni fẹ́rẹ́ gba tó bá ránṣẹ́ sí ọ́ ohun kan ni kí o ṣe ṣàgbọ́ràn kò sí ọ̀nà ìyanu mìíràn lóde ọ̀rọ̀ ọlọ́run bí o bá tiẹ̀ ń gbàdúrà gan mo fẹ́ kí ohun tí ọlọ́run fẹ́ rí nínú àdúrà òyìn ọ̀rọ̀ rẹ̀ èrèdí rẹ̀ nìyí tí ó fi fún wa ní ọ̀rọ̀ rẹ̀ kí a bà lè máa lò nínú àdúrà ọlọ́run gan ló ń kọ́ wa bí a ti ń gbàdúrà àìmọye àwọn ènìyàn náà ń gbàdúrà tó ń parí lónìí ṣùgbọ́n tó ń gbàdúrà lòdì nítorí pé wọ́n gbà lòdì sí ọ̀rọ̀ ọlọ́run ohun tí ọlọ́run fẹ́ rí láti dáhùn àdúrà òun ni ọ̀rọ̀ rẹ̀ ohun tó bá ti sọ ló fẹ́ ṣe o lè máa béèrè ohun kan tí ọlọ́run ò sọ ọlọ́run ò ní gbọ́ kò ní dáhùn wa kò máa fi àdúrà ṣòfò àdúrà kan máa di exercise ó máa di jambori ó máa di rí ọmọdé nígbà tí kò bá ti sí ọ̀rọ̀ ọlọ́run níbẹ̀ mélòó ni ọlọ́run tó mọ̀ mélòó ni ọ̀rọ̀ ọlọ́run mélòó ni ìlérí ọlọ́run tó mọ̀ lágbà tí ń gbàdúrà ṣé wọ́n ti ń ka ọlọ́run o ní ọ̀rọ̀ tó ti ẹnu mi jáde kì yóò padà tọ̀ mí wá láìṣe pé ó ṣe iṣẹ́ tí a ràn mo fẹ́ kí a wá agbára tí ọ̀rọ̀ ọlọ́run ní kí a bá lè kọ ìhà tó tó sí ọ̀rọ̀ ọlọ́run nígbà tí a bá ń bẹ ọlọ́run nígbà tí a bá ń kà á tàbí nígbà tí ọlọ́run bá ń tọ̀ wá wá àwọn iṣẹ́ wo ni ọlọ́run ti ṣe wá fẹ́ kí a wọ ọlọ́run nínú ìṣẹ̀dá a rí iṣẹ́ tí ọlọ́run ṣe nínú ìṣẹ̀dá ìwé bẹ́rù orí 11:3 nípa ìgbàgbọ́ ni a mọ̀ pé a dá ayé nípa ọ̀rọ̀ ọlọ́run nítorí náà kì í ṣe ohun tí ó hàn ni a fi dá ohun tí a rí ẹ wàá gbọ́ ibi nípa ìgbàgbọ́ ni a fi mọ̀ wípé ayé tí a dá yìí nípa ọ̀rọ̀ ọlọ́run ni nítorí náà kì í ṣe ohun tí ó hàn ni a fi dá ohun tí a rí kì í ṣe ohun tí ó hàn ni a fi dá ohun tí a rí kì í ṣe ohun tí a lè dìmú kì í ṣe ohun tí a rí ni a fi dá ohun tí a rí ohun táwọn èèyàn sì mọ̀ ni ẹ pé ohun ẹ̀mí ló ń bí ohun ti rírí ohun ẹ̀mí ló ń bí ohun tí a lè rí ohun àìrí ló ń bí ohun tí ẹ̀mí wọ́n ń wá ohun tí wọ́n lè rí káàkiri èrèdí rẹ̀ ní tọ́pọ̀lọpọ̀ gba ìrere gbọ́ wọ́n ní ṣe àdúrà náà ni wà kàn gbàdúrà lórúkọ Jésù tí yẹn ti tó ni ẹ ní fún mi lọ́ṣẹ́ ẹ ní fún mi ní àǹkì ẹ ní fún mi ní òróró ẹ ò ní fún mi ní nǹkan mìíràn tí màá lò nítorí pé wọ́n ti sin òrìṣà tipẹ́ àwọn ọ̀nà òrìṣà àwọn ọ̀nà òkùnkùn ni ọ̀pọ̀lọpọ̀ gbé wọnú ìgbàgbọ́ ọ̀rọ̀ ọlọ́run bíbélì wípé nípa ohun tí a ò fojú rí la fi dá ohun rírí ohun tí a kò sì fojú rí yẹn òun ni ọ̀rọ̀ ọlọ́run mo ń bi ọ̀rẹ́ kí ni ìwọ ń wá káàkiri kí ni ìgbẹ́kẹ̀lé rẹ kí ni ìgbàgbọ́ rẹ rọ̀ mọ́ bíbélì wípé nípa ọ̀rọ̀ la fi da ayé darí ní àìtẹ̀kọ́ṣe láti níwèé Genesis gẹ́gẹ́ bí a ti kọ́ sílẹ̀ ní orí kínní ọlọ́run kò ní láti máa lọ láti ibìkan dé ibìkan ọlọ́run láti máa kó àwọn ohun èlò jọ láti fi dá ayé láti fi dá ọ̀run òṣùpá tàbí òkun tàbí ilẹ̀ gbígbẹ bíbélì wípé nípa ọ̀rọ̀ la fi dá ayé nípa ọ̀rọ̀ la fi dá la fi ṣe ẹ̀dá rẹ̀ la fi kó jọ la fi gbé sí ipò tí ó wà tó fi dúró gẹ́gẹ́ bí ó ṣe kó dúró tó fi ní ọ̀dà nípa ọlọ́run ọlọ́run kan jókòó ó sì rán ọ̀rọ̀ rẹ̀ ní iṣẹ́ ọ̀rọ̀ náà sì ṣe iṣẹ́ nípa ọ̀rọ̀ la fi dá ayé jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà ìmọ́lẹ̀ sí wa sórí pé ọ̀rọ̀ ọlọ́run kì í ṣe àròsọ ènìyàn kì í ṣe ìmọ̀ sáyẹ́ǹsì kì í ṣe ohun tí a kàn kọ́ sórí jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà ìmọ́lẹ̀ sí wa kò sí ohun tó bá ọlọ́run jiyàn nínú iṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ajáde ni ó kàn yọ ọ́ jáde ó dẹ̀ lọ ṣiṣẹ́ tí a ràn láì padà wá lọ́wọ́ òfo bíbélì wípé ìmọ́lẹ̀ sí wa jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà ìmọ́lẹ̀ sí wa agbára ọlọ́run tí a bá wo Genesis orí ìkíní ẹsẹ̀ ìkíní ìkejì ìkẹta ìkẹrin gbogbo Genesis orí ìkíní ló sọ nípa ìṣẹ̀dá nípa ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run sì ní agbára láti dá ọ̀rọ̀ ọlọ́run a máa ṣẹ̀dá the word of God has creative power ọ̀rọ̀ ọlọ́run níbi tí kò sí nǹkan a máa pe nǹkan jáde láti inú omi ó ní jẹ́ kí ilẹ̀ kí ó jáde láti inú omi ilẹ̀ sì jáde láti inú omi a sì gbé ka orí omi nípa ọ̀rọ̀ náà ni gbogbo àgbáyé orí omi ló dúró lé a pè é jáde láti inú omi a sì fi kalẹ̀ sórí omi ayé òsì rè kábíyèsí olódùmarè ọlọ́run ọ̀rọ̀ àti àìdíbàjẹ́ ohunkóhun tó bá wí fún yín ẹ ṣe mi ò ní èrèdí láti máa fòyà láti máa bẹ̀rù láti máa ṣojú ọlọ́run yóò ṣiṣẹ́ nínú ayé mi àbí kò ní ṣiṣẹ́ tó bá jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ló tọ̀ mí wá tó bá jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ni mò ń gbọ́ tó bá jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ni mo gbà mo fẹ́ kí o mọ̀ wípé ọ̀rọ̀ rẹ̀ yóò ṣiṣẹ́ ohun yóò tó ti tẹnu ọlọ́run jáde bí a bá ti sọ fún ọ nípa ọ̀rọ̀ ọlọ́run pé wà á bímọ mo fẹ́ kí o mọ̀ pé wà á bímọ bí a bá ti sọ fún ọ nípa ọ̀rọ̀ ọlọ́run tí kò ní ẹ̀tàn

0: pe awosan oro olorun yo sise iwosan nu aye re mo fe fi da oloju loni pe gbogbo oro olorun ti a ti so ni oro olorun ni iwe mimo nipa ilera re nipa ipese nipa isegun nipa ebi re nipa igbeyawo re loruko jesu koni lo lasan loruko jesu koni gbele tori pe olorun a ma so oro re lati ri pe o sise olorun a so oro re lati ri pe o mu ere re jade oro olorun je ohun ti a ran ati sise ninu aye re ṣugbọn ibere ni pe se iwo mo oro olorun se olorun ginu aye re inji je te mo wi pe olorun ni oro na olorun ni oro olorun ati oro a o le ya won si meji ni atete ko se ni oro wa pelu olorun olorun si ni oro na ni pase la fi da gbogbo ko si ohun miran ti a da lode oro ohun ti olorun ba ni se yo gbele ni ore mi to n gbo mi loni oro olorun ko wa ta ti so nipa ilera re ako pe nipa ina re la mu larada ni emi ni olorun to mu larada nipa ibimo re ako pe ko se n ti o yagan ni ile mi nipa isuna re olorun yo si pese fun gbogbo aini ni kikun ninu ogo gege bi oro re ninu jesu christi mo fe ki o gba oro olorun gbo loni mo fe ki igbagbo e ko ro mo oro olorun fun ise iyanu ohunkohun to ba wi fun yin o ni se kini o ni ke se ni ose to n bo a o ma tesiwaju ninu ise ti oro olorun se sugbon loni ati fun le pe oro olorun ma n seda oro olorun ma n da nkan oro olorun ma n pe ohun ti ko ri jade ki lo fe ki a senu aye re oro olorun a da ile oro olorun a ma seda ohun titun mo n gba ladura enu aye re loruko jesu oro olorun yoo mu ete re se oro olorun yoo ja si ere oro olorun yoo se ise re enu aye re oro olorun yoo mu o larada gba ola bíbélì wípé o rán ọrọ rẹ o sì mu ọ larada o sì gbà wọn kúrò nínú ìparun gbogbo lónìí lórúkọ jésù wàá gba ìmúlarada ní orúkọ jésù a ó gbà kúrò ní ìparun ní orúkọ jésù ìdè yóò jà akọ pé a ti gbé orúkọ rẹ ga gbogbo orúkọ lọ pé ní orúkọ jésù kristi kí gbogbo egun kí o máa wúlẹ̀ kí gbogbo àwọn tó sì máa jẹ́ ọ pé jésù ni olúwa gẹ́gẹ́ ògùn ọlọ́run bàbá mo ń gbà ládùúgbà fún ìwọ tó ń gbọ́ ohun mi lónìí gbogbo ìdè èṣù ìdè sátani ìdè òkùnkùn ìdè ayé ìdè oṣó ìdè àjẹ lórúkọ jésù ní orí rẹ kó máa já dànù akọ̀wé rẹ wípé bí ọwọ́ bá sọ ọ́ di òmìnira ìwọ yóò di òmìnira nítòótọ́ mo kéde òmìnira rẹ lónìí kúrò mọ àjàgà àti ìdè àti ẹ̀wọ̀n àti ilé túbú sátani tí a fi ọ́ sí lórúkọ jésù gbá òmìnira kúrò mọ ìdè àti àjàgà ìsàn gbá òmìnira di òmìnira di òmìnira di òmìnira di òmìnira akọ pé nítorí ìdí yìí ni ọmọ ọlọ́run farahàn láti pa iṣẹ́ èṣù gbogbo ohun tó dàbí iṣẹ́ èṣù ayé rẹ gbogbo ohun tó dàbí iṣẹ́ èṣù nínú ẹbí rẹ gbogbo ohun tá a lè pè ní iṣẹ́ èṣù nínú ayé ọmọ rẹ nínú agbára rẹ ní orúkọ jésù kristi kó máa parun bẹ́ẹ̀ kó jẹ́rìí sí ìyanu ọlọ́run kí ìyanu ọlọ́run kó fìdí múlẹ̀ nínú ayé rẹ lórúkọ jésù ò ní rí bákan náà mọ̀ gẹ́gẹ́ bí a ti rọ́ jáde lórúkọ ńlá kó dá ọ nídè ògo ní forúkọ olúwa jésù olúwa wa àmì.
1: A gbàgbọ́ pé ọ̀rọ̀ ìgbàlàyé ti mú ìgbàlà bá yín. Ọ̀rọ̀ ìgbàlàyé ni ó tẹ̀yìn wá láti iṣẹ́ ìránṣẹ́ Mission to Save Ministry International. Fún ìbéèrè, àmọ̀ràn tàbí àdúrà, ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 070-4948-1728 lẹ́ẹ̀kan sí 070-4948-1728. Ẹ darapọ̀ pẹ̀lú wa ní àkókò kan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì.

0: 88.7 FM. The time is 12 o'clock.
1: Agomejila Tilu.
2: This is Diamond FM.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ àbò alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu. Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: For up-to-date news reported across the globe, be rest assured you're on the right radio dial. Diamond 88.7 FM, Ilorin, your shining supreme station.
1: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM, ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yìnrìn yìnrìn.
2: Látinú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
3: Ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti borí nínú ètò ìdìbò kòmẹ́sìn yọ láti yan díje fún ìparí nínú ẹgbẹ́ òṣèlú APC. Adégòkè ti borí nínú ètò ìdìbò kòmẹ́sìn yọ láti yan òdíje fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìṣẹ̀lẹ̀ náà kan tó wáyé ní òwúrọ̀ òní ti ṣe àkóbá fún ilégbèé kan ní ìpínlẹ̀ Kwara. Ní ilé òkèrè, ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Trump kéde wípé ìjókòó sì ń lọ lọ́wọ́ pẹ̀lú ilẹ̀ Iran a lè ṣí orí odò Hormuz padà. Ọba ilẹ̀ Morocco ti dáríje àwọn ọmọ ilẹ̀ Senegal tí wọ́n rán ní ẹ̀wọ̀n lórí pọ́n àti kò tọ́ níje AFCON tilẹ̀ Morocco gbà lálejò. Ẹ̀ka san akíwa pé a kú ìsinmi òní ọpọ́ rẹ̀ ní àṣìláyé. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kẹ́hìndà àmọ́rẹ́ ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí Rọ́yìnyìn. Ká sọ fún yín pé ẹni gbọ́ wa ní ojú ìtakùn www.diamondfm.net wa ní YouTube wa ní Diamond 87 FM. Pẹ̀lú náà ń bọ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ rágbà yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
4: Man along kiko re no opportunity by my ex in Japan
5: o le shidi kuro nile Nigeria tan patapata gba be o ko ni shine awon ebi ore atolo fe re lori ile na o le japa nitori ti o fe lati se be sugbon simi riranu mo gege bi ona bayo kan si awon isoro to nkoju orile ede yi lapapo koda bi o ba tile ko gbogbo nti se tire kuro nile sibe ile eni ni ile eni ilu re ni Nigeria je yo ma gbe olokan lajo
6: Imoran yin lo ndese ti ibon yin lati ikani Diamond 88.7 Ilorin.
3: Eka bo pada iroyin na re ni ekurere. Egbe oselu oni tesiwaju APC lekan ti fidi e mule ipo re so alerede yi. Pelu bi Are Bola Tinubu se bori kakere tibuto le United Ibo Commerce yo fun ipo are ti won di. Nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún Tinubu ló ń díje fún sáà kejì tó sì fi ẹ̀yìn alátakò rẹ̀ tó jẹ́ oníṣòwò tẹ̀lé ó sì fojanlẹ̀ nínú ètò ìdìbò ọ̀hún tí wọ́n dì káàkiri tìbútòrò wọ́ọ̀dù lórílẹ̀‐èdè yìí. Ètò ìdìbò kọmẹ́sìn yọ ọ̀hún olówáyé káàkiri ẹ̀ka ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè yìí tí àwọn alátìlẹyìn ààrẹ Tinubu tútù jáde káàkiri àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ogun, Ekiti, Kaduna àti ìpínlẹ̀ Anambra. Ní ìpínlẹ̀ Èkó, Ààrẹ Tinubu ó ní àwọn èèyàn tí wọ́n dídẹ̀ ní 5,000 dìbò fún gẹ́gẹ́ bí ọmọye tí wọ́n fẹ́. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́, olóyè kan ní ilẹ̀ Ìbàdàn, olóyè Adégbòyègà Adégòkè wọ́n ti kéde rẹ̀ wípé ló borí nínú ètò ìdìbò kòmẹ́sìn yọ fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic ADC ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbìmọ̀ ètò ìdìbò kòun ọ̀nàrẹ́bù Razak Salinsílẹ̀ ló ṣe ìkéde náà wípé Adégòkè ó ní ìbò tí ó lé díẹ̀ ní ẹgbẹ́ 84. Adégòkè ó ní ó fi ẹ̀yìn àwọn alátakò mẹ́rin mìíràn jẹ́lẹ̀ tàtìrí olóyè Bisi Làká, olóyè Alágbè, ọmọ

0: pe asisi adedun tan ati amofin niyin aborin sade nigba to soro adegoke temo ko jitan fi lede awon igbese to se anfani fun awon orugbe ipinle oyo ni ipinle kwara isele na kan to waye ni owura oni ti se akoba fun ilegbe kan ni ojo ona tewo gbore ogele orisun barenj babil ni agbegbe eyen korin ju abile asa ni ipinle kwara to se akoba fun awon apa kan nile ohun ise lo waye ni nkan bi ago kan lolu ajin to yi se akoba fun ile oloju le meji to wa ni agbegbe ohun ati gade kan to le de latowo agbanu so se panan panan eka ti ipinle kwara azam adekunle salaye kan se panan si akin kete ton gba ipe ohun adekunle tanmo apa se panan panan panan na ko di pe o ran de awon le to wa ni agbegbe isele ohun agbanuso on fi die mole kwade ti won se fihan pe na ohun lo waye latari ine edu kan ti won da ti won pada dada ni agbegbe ohun ko ra fa isele njaba na ohun igba keji are ile yi teller yi atiku abubakar ti salaye pe egbe oselu alatako african democratic congress adc oni ko fi omo ye sile fun ipare ko wa en to ba koju osun papa julo to ni woye lori ile nigeria ko le bori ipenija ton ko lede yi lati osun to nbo agade kan to lede ni oni ojo eku latowo abesin ka wa gba fun atiku lori oro ara lo franchu aibu atiku tanuma to si kesi awon ti o dibo lati yan omo iye hun kan wojo osilu lo amo kan se nkan ti wa nigbagbe logilede yi ege bi o se wi egbe oselu adc onugbe kale nipa ilana akoyawo papa julo eto dibo deye senikeni atiku teran pe nigeria ko ta wayi onilo adare to kojo sunwa papa julo ti lo wona bayo si pe ni geto abo to nkoju orilede yi egbe kan di golden era movement that's the first 24 ti ke gbajare latare awon akoba tonede si eto dibo abele ninu egbe oselu orilede yi ton le se akoba fun antiwa ati fun isejoba orilede yi olodasile egbe ohun omo owo isegun adegun fun ile nigba ton soro pelu awon omo igbimo alase egbe ohun eka ti ipinle kwara nilu lorin omo we ohun salaye pe egbe golden era movement oni ko se atileyin feyi keyi egbe oselu amo on pe fun ijoba rere papa julo bi bowo fun ofin le yi gaga bi o se wi ipade ti won se oni lati je ki awon omo bo se lo papa julo lati se ranwo fun ijoba ti won ti wa lori lede yi en so gida gbe ohun sile alhaji mamundu elegbede eni ti comrade rain la wa sojo fun kesi awon ton dibo yan so fi lole won gaga bi adare ni awon ton ba bi le kuno se ipolongo golden era movement kakere tibutoro awon ijoba bile to wa ni ipinle kwara iroyin ekunre ni amuwase ti gboyin lati kayinde amode ti 7 ni ipinle kwara leyin simiran pe yi a lo si loke ti are trump di america ti kede ipe adesin lo lowo pelu ele rani lati si ori odo truth of omusu pada lekan si akinku ikale
1: E darapọ̀ mọ́ wa ní ìtakùn káyélujára wa, ìtakùn ìbàdàn rẹ̀ Facebook, ìtakùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 887 FM. Diamond FM, shining supreme.
0: Ẹ káàbọ̀ padà, ìròyìn ẹkùn ẹrẹ ni amúwáṣe ti gbọ̀yìn láti kàyìn Diamond 87 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilé-òkèrè ààrẹ ilẹ̀ amẹ́ríkà donald trump ti ṣàlàyé wípé àdéhùn àlàáfíà pẹ̀lú ilẹ̀ iran ọ̀nì wọn jókòó lé lọ́wọ́ pàápàá yóò pàdé trace of hormones nígbà tó ń sọ̀rọ̀ lórí ìtàkùn rẹ̀ trump ṣèkéde wípé ìpàdé ti wáyé pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó wà ní ẹkùn middle east nígbà tó ń fìdí ẹ̀ múlẹ̀ ó tẹ̀síwájú wípé òun ṣèpàdé papọ̀ pẹ̀lú olóòtú ìjọba ilẹ̀ israeli benjamin netanyahu lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ láàrin ilẹ̀ amẹ́ríkà ilẹ̀ iran àti ilẹ̀ israel ẹwẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ìjọba

pàtó iṣẹ́ olókèrè ní ilẹ̀ iran ismail bagai tẹnumọ nígbà tó ń sọ̀rọ̀ wípé ìpàdé tó ń lọ lọ́wọ́ láàrin ilẹ̀ amẹ́ríkà àti ilẹ̀ iran ó ní ìpàdé ọ̀hún amẹ́ríkà ń gbéṣẹ́ láti rí i pé wọ́n ti fẹnu kọ̀ lórí àdéhùn lórí ogun tó ń wáyé láàrin ilẹ̀ méjèèjì. lábala ìròyìn eré ìdárayá ọba ilẹ̀ morocco ti dáréje àwọn alátìlẹyìn eré bọ́ọ̀lù méjìdínlógún ọmọ ilẹ̀ sáà tí wọ́n lẹ́wọ̀n pé ó ń wá ọmọ gànfẹ́ ní abala àṣekágbá ìdíje afcon ti ilẹ̀ morocco lẹ́jọ́ rẹ̀ àwọn èèyàn láti àbò pápá ìṣeré àwọn ọmọ ilẹ̀ senegal wọn tí wọ́n jẹ́ méjìdínlógún wọn ni wọ́n lẹ́wọ̀n nínú oṣù kejì tí wọ́n sì lọ lò tó ọdún kan nínú ẹ̀wọ̀n pé wọ́n ba àwọn nǹkan tí wọ́n lò pápá ìṣeré jẹ́ pàápàá jùlọ wọn wà tí kò tọ́ ní abala àṣekágbá ìdíje afcon ọ̀hún àtijáde kan tó lédè látọwọ́ ìgbìmọ̀ aláṣẹ ti ọba àlàyé mohammed ẹlẹ́ẹ̀karùn-ún ṣàlàyé pé wọ́n ti fi ojú àánú wo àwọn ọmọ ilẹ̀ senegal ọ̀hún nínú ìdíje àgbáyé ọ̀hún tó wáyé nínú oṣù kínní àwọn alátìlẹyìn senegal ọ̀nì wọ́n gbìyànjú ṣàbò pápá ìṣeré nígbà tí àwọn agbábọ̀ọ̀lù ilẹ̀ senegal bínú kúrò pápá ìṣeré nígbà tí wọ́n fún ilẹ̀ morocco ní àmì ayò penalty ní abala àṣekágbá ìdíje ọ̀hún. tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé a kà fún yín pé tinubu ti borí nínú ètò ìdìbò kọ̀mẹ́sìó yọ láti òdíje fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc a tún ka fún yín ní ìpínlẹ̀ ìpàdékò ti borí gẹ́gẹ́ bí ọmọye fún ẹgbẹ́ òṣèlú adc ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ipò gómìnà ní ìpínlẹ̀ kwara a ti sọ fún yín pé ìṣẹ̀lẹ̀ náà kan ṣe àkóbá fún lẹ́gbẹ́ kan nílùú ìlọrin olúùlú ìpínlẹ̀ kwara ní ilé òkèrè a sọ fún yín pé trump tó jẹ́ ilẹ̀ amẹ́ríkà fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjókòó lọ́wọ́ pẹ̀lú wọ́n ti padà sí orí odò trace of hormuz lákòótán a kà fún yín pé ọba ilẹ̀ morocco di àwọn alátìlẹyìn eré bọ́ọ̀lù ilẹ̀ senegal tí wọ́n rẹ̀ lẹ́wọ̀n ní lẹ́yìn abala àṣekágbá ìdíje afcon tilẹ̀ morocco gbàlejò rẹ̀ ó ní chibuike amechi wọn padà yán gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè yìí tó èyí ló pin ìròyìn ọ̀hún abiodun akínwùmí ní olóòtú ìròyìn taiwo adéyẹmí ló tu tóka ṣètì gbọ̀nyìn lẹ́ẹ̀kan sí akínyin pé ẹkú ìsinmi òní ọ̀pọ̀ rẹ̀ láṣìláyé àmì.

0: bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn ti Ronaldo nísì nìyẹn, àwọn ti Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdù tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Ẹ bàrìbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ń.
4: Diamond FM
5: 88.7 FM
6: across the airwaves right now
7: in the mix.

ever meditate on this truth, understand it, endorse it,

0: 98.7 FM.
1: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò tí mọ kí ló ń ààbùn.
3: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ́kun gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: Bí a bí bí fún mi mẹ́tù ẹ̀bí. Bí a ṣe bí bí wá.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kí ló kù, ìgbádùn ló kù tá wá jẹ.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

0: Ogo ni fun baba ati fun omo ati fun emi mimo.
1: Bi o ti ya tete ko se o n be lesin. Bẹ́ẹ̀ni o si mari nígbà gbogbo ayé àìnípẹ̀kun. Amen.
0: Ni diduro emi duro di Oluwa, o si deti si mi, o si gbohun ekun mi, o si mu mi goke pẹ̀lú láti inú ìwé parun jáde wá, láti inú eru pẹ̀rẹ̀, o si fi ẹka orí àpáta, o fi ìṣiṣẹ́ mi lélẹ̀. O si fi orin tuntun sí mi lé ẹnu àní orin yìí sí Ọlọ́run wa. Ọ̀pọ̀ ènìyàn ni yóò rí tí yóò sì bẹ̀rù tí yóò sì gbẹ́kẹ̀lé Olúwa. Ìbùkún ni fún ọkùnrin náà tí ó fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ tí kò sì ka onírèé tàbí irú àwọn tí ń yà sí ìhà èké. Olúwa Ọlọ́run mi, ọ̀pọ̀lọpọ̀ ni iṣẹ́ ìyanu tí ìwọ ti ń ṣe àti ìrò inú rẹ sípa ti wá. A kò lè kà wọ́n fún ọ lé ẹsẹsẹ bí èmi ó ti wí. Bí èmi ó ti wí tí èmi ó sì sọ̀rọ̀ wọn, wọn ju ohun kíkà lọ. Ẹbọ àti ọrẹ ìwọ kò fẹ́, etí mi ni ìwọ ti ṣí. Ọrẹ ẹbọ sísun àti ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀ òun ni ìwọ kò béèrè. Nígbà náà ni mo wí pé kíyèsí, èmi dé nínú àpò ìwé ni lè agbékọ̀wé mi pé inú mi dùn láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run mi. Nítòótọ́ òfin rẹ ń bẹ lé àyà mi. Èmi ti wàásù òdodo nínú àwùjọ ńlá kíyèsí, èmi kò pa ète mi mọ̀, Olúwa ìwọ mọ̀. Èmi kò fi òdodo rẹ sin lé àyà mi. Èmi kò sọ̀rọ̀ òtítọ́, èmi ò sọ̀rọ̀ òtítọ́ àti ìgbàlà rẹ. Èmi kò sì pa ìṣeun ìfẹ́ rẹ àti òtítọ́ mọ́.

0: ọ̀nà ìsakọ ju ẹsẹ̀ ẹsọ lọ́hun ọlọ́run tí ò jọ kán ju ọwọ́ ẹsọ lọ́hun ọlọ́run tí ò jọ rọ ẹ dúpẹ́ lọ́wọ́ àtòbí ju àlàáfíà fún yín o.
1: Àti fún yín náà sá o.
0: O kọ̀ yín àti bí ẹ ti ń pè.
1: Victoria Nusin.
0: Ọ̀yẹ́ kọ́rìmà.
1: Láti òkè òyì. Ní gbogbo

0: dúpẹ́ o gbogbo ẹyin tí ẹ gbìyànjú àti pé tí ẹ ò láǹfààní àti pé wọlé ẹ má bínú ẹ jẹ́ àtètè jọ pàdé ní ọjọ́ mẹ́jọ nọ́mbà kan ṣoṣo tó wọ yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ wa náà nìyẹn 0913655695 ìjọ new life gospel church for all nations new life mission for all nations náà ni à ń gbà lálejò ní ọ̀sán òní àgbà aládùúrà wípé ilé ológo kò ní bọ́ sọnù lọ́wọ́ wa a ṣèwé orin wa a kọ ẹsẹ̀ ìkíní ìkejì àti èyí tó gbẹ̀yìn nítorí àkókò.
1: A kọ láti inú ìwé orin wa ìjọ wa 210 New Life Gospel Church.
0: Kí ni ìbẹ̀rẹ̀ rẹ̀?
1: Kò sí wa láti máa kọrin.
0: Ẹ wà nínú atọ́ka ìwé orin ìjọ yín ẹ̀yin Baptist, CAC, Kérúbù, Anglican, Methodist. Gbogbo ẹ̀yin ìjọ tẹ́ ń lo ìwé orin kò sí wa láti máa kọrin ìbani. Bẹ́ẹ̀.
1: Kò sí.

0: time is 3 o'clock.
1: Ago meta tilu.

bẹ́ẹ̀ni àfi kájọ gbé orílẹ̀-èdè nàìjíríà kájọ gbé lárugẹ ìdírè tá fi ní gbogbo wa ọmọ ìyá kan náà ni wá ẹgbẹ́ òṣèlú tá mọ̀ sí ìyẹn people democratic party pdp nípínlẹ̀ kwara tí wọ́n ṣe agbátẹrù ètò yìí eléyìí tẹ̀ ń gbọ́ bẹ̀rẹ̀ látòní tá a pè lọ́nà àbáyọ fún sáà àti gbèǹdéke àsìkò kan lórí ètò yìí òun náà ni mo ní ẹ máa pàdé àwọn tó jẹ́ aṣojú wọn lórí ètò yìí tí àjọ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ ní sísẹ̀ntẹ̀lé ẹja mú bẹ́ẹ̀ lónìí ká fi léyìn ṣe bíi ìgbà téèyàn bá ń ṣe àfihàn ètò ẹja sí ní àfihàn ètò fún tòní introduction bá a ṣe wọ́n bá kinní ọ̀hún bọ̀ ẹ má gbàgbé o nígbà tí ẹgbẹ́ òṣèlú yìí tí a mọ̀ sí pdp tí wọ́n ní aáwọ̀ láàrin ara wọn àwọn iléèbó ní crisis tí wọ́n ní aáwọ̀ àgbóraẹniyé gbódùnró sọ láàrin àwọn ẹ má gbà pé mo sọ níbẹ̀rẹ̀ ètò náà pé kò sẹ́gbẹ́ òṣèlú tí kì í ní gbogbo irú eléyìí náà nínú gbogbo ẹgbẹ́ òṣèlú ló máa sábà ní àìgbóraẹniyé aáwọ̀ nínú àmọ́ ó wá kù lọ́wọ́ bó o lá ṣe bójútó láàrin ara wa tá a fi manage ẹ̀ bá àṣàn bí àṣàn òyìnbó bó o lá ṣe manage sí wa nínú ẹgbẹ́ òṣèlú ẹ̀ hàn ó kù sọ́wọ́ eléyìn ẹ má gbàgbé ẹgbẹ́ òṣèlú pdp tá a wí yìí nígbà tó yá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin aráalé ẹlòmíràn máa pé igun wo wá ni igun ẹgbẹ́ òṣèlú pdp wo eléyìn nígbà tó bá yá àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú yìí fúnra ara wọn yóò bá oníkan láti gbọ́ pọ̀n wọn ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ látọ̀dọ̀ wọn torí pé wọn ò fẹ́ làyín lọ́yẹ̀ lórí bí nǹkan ṣe ń bọ̀ ibi tí nǹkan dé dúró ibo gan-an nìkan lọ ètò ìdìbò abẹ́nú tá a mọ̀ sí kò mẹ́sì ó yọ ó ti wáyé

lábẹ́ àsí ẹgbẹ́ òṣèlú yìí náà bó ṣe ń wáyé láwọn ẹgbẹ́ òṣèlú tó kù bó ṣe wá wáyé yìí lẹ́gbẹ́ òṣèlú tá a mọ̀ sí ọlọ́bùradà pdp tọ̀ lẹ́yìn eléyìí kí ló yẹ ká máa retí ìgbésẹ̀ wo ló yẹ ká tún máa retí ṣé àwọn táwọn náà fẹ́ jọ díje tí wọ́n jọ pẹ̀tù sí wọn nínú pé tọ̀ ẹja fọwọ́sowọ́pọ̀ pẹ́pẹ́já tá a fà á lẹ̀ yìí pé áwọ̀ ìkùnsínú wà láàrin àwọn tó kù àbí tọ̀ bó ló ṣe rí lásìkò yìí gbogbo eléyìí ẹ mọ̀ gbọ́ lẹ́nu wọn ń gbò bá yá gbogbo ẹ̀ náà lámọ̀ tún sùdó sàlẹ̀ kòkò pẹ̀lú bó ṣe ń lọ lọ́wọ́ tá a wà yìí ní ti ó já àwọn ètò tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú tá a mọ̀ sí ọlọ́bùradà pdp kò tayọ pé ẹgbẹ́ òṣèlú yìí ètò ìdìbò tó jẹ́ ti abẹ́nú tó jẹ́ kò mẹ́sì ó yọ wọn ti ṣe ó ti wáyé lọ́sẹ̀ tá a lò tán yà wọ́n náà wọ́n ti ní ẹni táwọn falẹ̀ yìí o láti àárín gbogbo ìpínlẹ̀ kwara yẹn tá a mọ̀ sí kwara central làwọn ti mú ọmọ oyè ní tàwọn gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé e jáde láti àárín gbùngbùn ìpínlẹ̀ yìí náà ti mú ọmọ oyè ìyẹn ẹ̀jìnì àkàlẹ́kàwó gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ wa ṣe mọ̀ wọ́n nípínlẹ̀ yìí ẹgbẹ́ òṣèlú tó kù àwọn náà mú tiwọn o ẹlòmíín ó ń lọ gúúsù ẹlòmíín ń lọ àríwá ẹlòmíín ń wá sí àárín gbùngbùn bákan náà tọ̀ ètò ìdìbò ti ń súnmọ́ kí ni ká máa retí látọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú tá a mọ̀ sí ọlọ́bùradà pdp àwọn ni ó yẹ káwọn olùdìbò kí wọn ó lọ gbé lásìkò yìí tó bá jẹ́ pé yàtọ̀ fáwọn ọmọ ẹgbẹ́ o ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni ọmọ ẹgbẹ́ ni ẹni tó ní káàdì tó jẹ́ ti ọmọ ẹgbẹ́ tó ní lọ́wọ́ ṣùgbọ́n àwọn kan wà tí wọn kì í ṣe ọmọ ẹgbẹ́ tó jẹ́ pé olùdìbò lásán làwọn àwọn kan ní káàdì tí wọ́n fi dìbò lọ́jọ́ ìdìbò àwọn yìí wọn bẹ́gbẹ́ èyí ṣe wọn ò bá bí ṣe wọn ò bá sì ṣe ṣùgbọ́n wọn lè nífẹ̀ẹ́ èyíkéyìí inú ẹgbẹ́ ó lè wù wọn ká pé ẹgbẹ́ yìí ni mò ń bá ṣe àbẹ́gbẹ́ bí àbẹ́gbẹ́ dí àbẹ́gbẹ́ sí èyí tó wà wù wọn ni wọn làwọn ń ṣe inú ẹ̀ ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé olùdìbò ni wọn bí wọn ṣe ń wí yìí àwọn eléyìí gan kí lojú ṣe wọn lásìkò yìí ẹja wá kò lọ́rọ̀ àwọn eléyìí ẹja wo àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ tó jẹ́ pé àwọn wọn jọmọ ẹgbẹ́ wọn ní card carrier tó jẹ́ káàdì ìjọmọ ẹgbẹ́ àwọn ní lọ́wọ́ kí ló yẹ kí wọn ó ṣe lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú yìí tán ti láwọn fa ọmọ yìí lẹ̀ tí ó díje nínú ètò ìdìbò gómìnà tí ó wáyé ní ètò ìdìbò àpapọ̀ ọdún 2027 kí ló yẹ ká máa retí nírú àkókò yìí ṣùgbọ́n àgbéjáde ẹgbẹ́ yìí àwọn kankan wà tí mo fẹ́ ká tún jọ fojú wò ń bẹ̀ mò ń bọ̀ ní kò pẹ́ kò jìnà ẹ ǹlẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ara lé mo kí yín ẹ káàbọ̀ o ètò tá a mọ̀ sí ọ̀nà àbáyọ náà lẹ̀ ń gbọ́.

0: mú ni.
1: Bá a ṣe ń bá kinní ọ̀n bọ̀ lórí ètò tá a pè ní ọ̀nà àbáyọ ní ọ̀sán tòní. Ẹ má gbàgbé bí mo ṣe ń bá bọ̀ mú ní ẹgbẹ́ òṣèlú tá a mọ̀ sí Olóbrada PDP ni wọ́n ṣagbátẹrù ètò yìí. Lára àwọn ìbéèrè tó yẹ kó máa wá sí ẹ̀mí wa sọ́kàn wa lásìkò yìí kò tayọ pé ètò yìí ẹ má gbàgbé mu ní ká pè léyìí ní àfihàn ká pè ní àfihàn ètò ìyẹn ká pè ní introduction fún tòní torí pé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ìkankanrinkanrin àtàwọn jàǹkànjàǹkàn lẹ́gbẹ́ òṣèlú Olóbrada People Democratic Party PDP tẹ́ mọ̀ bá pàdé lórí ètò yìí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ tá a sì mọ wo ọ̀kan òjọ̀kan àwọn ètò àwọn ìlànà àwọn ìgbésẹ̀ àwọn tó fẹ́ kẹ́yìn aráàlú náà ò tún mọ̀ gẹ́gẹ́ bí olùdìbò ẹ̀yin ọmọ ẹgbẹ́ ntúnyẹ tó ń lọ nínú ẹgbẹ́ tó fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ ráyè wánú pàdé ẹgbẹ́ ẹ ráyè àwọn tó fẹ́ kẹ́ ẹ mọ̀ gbogbo ẹ̀ náà ni wọ́n mọ̀ ṣàlàyé fún yín. Lára àwọn tó yẹ ká tún jọ fojú wò ni àwọn àǹfààní àti àwọn àléébù wo gan ló wà nínú àwọn ìlànà méjì eléyìí tí ìlànà òfin ètò ìdìbò wa tó fi lélẹ̀ yìí ẹ jájọ fojú wò àwọn àǹfààní wo ló wà ńbẹ̀. Ẹgbẹ́ òṣèlú PDP àwọn ti yan consensus láyò àwọn míì wọ́n yan direct primary àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹja wá sórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP bá a ṣe ń bá bọ̀ yìí consensus táwọn yàn láàyò.

bẹ́ẹ̀ni gbé ní yìí gbé lọ́hùn-ún òun náà la fi gbẹ́rù dórí wọn ni àgbájọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí àti pé gbà ní ìgbà lọ́hùn ni bàtà fi dún ìdílé gẹ́gẹ́ bí olórin ṣe ń sọ pé gbogbo wa ọmọ ìyá kan náà sáà lájẹ́ ṣùgbọ́n ibi tọ́rọ̀ wá yìí ẹ mọ̀ tó bá ti di ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òṣèlú àwọn kankan wà tó yẹ ká tún bójú wò dáadáa pàápàá jùlọ bàbá yẹn ni sípò òṣèlú ká má ti wá pé ipò òṣèlú lásán o ipò ẹlẹgẹ́ ipò agbára bí ipò gómìnà láàrin ìlú gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan lórí ètò yìí mo ní ẹgbẹ́ òṣèlú ọlọ́brada pdp wọ́n ti fa engineer kalẹ́ kàwú wọ́n ti fà wọ́n lẹ̀ gẹ́gẹ́ bí ọmọye tí gbogbo wọn panu pọ̀ lé lórí pé ẹja fàálẹ̀ láti àárín gbùngbùn ìpínlẹ̀ kwara náà ni wọ́n ti wà nínú ètò ìdìbò ti gómìnà tí ó wáyé lọ́dún 2027 tó ń bọ̀ yìí gẹ́gẹ́ bí ìkéde ṣe wáyé látọ̀dọ̀ ìkàn tó tún jẹ́ adarí ẹgbẹ́ nípínlẹ̀ yìí àti ìkàn jàǹkàn tó nínú ẹgbẹ́ náà lórílẹ̀‐èdè yìí ìyẹn tá a mọ̀ sí àrẹ̀lẹ̀ asòfin àgbà tẹ́lẹ̀ rí nílẹ̀ wa dókítà Bukola Saraki bí wọ́n ṣe gbé jáde pé àwọn fẹnuko lẹ́yìn táwọn ti ṣe bẹ́ẹ̀ ní ìjíròrò ìfẹkùnlukùn foríkorí pẹ̀lú àwọn tó jẹ́ ìkàn kàrìnkàrìn láwùjọ tó fi máwọn tó jẹ́ ọmọye tí wọ́n fẹ́ dupò gómìnà nípínlẹ̀ kwara ní abẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú pdp àwọn ti ránkún náà àwọn sì pé ẹ̀gbọ́ ẹja fàálẹ̀ engineer kalẹ́ kàwú lọ́wọ́ ó tó bẹ̀bẹ́ dálára ó tún sì tó gbàgbá sùn lọ́yẹ́ kódà ẹnì tó kájú ẹ̀ táwọ̀ rẹ̀ kájú òlù ní ṣe gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé nínú àgbéjáde ọ̀rọ̀ wọn pé eléyìí ó jẹ́ ìyẹn engineer kalẹ́ kàwú ó jẹ́ ni ó tó ti ní ìrírí tó ti ní ìmọ̀ agbára rẹ̀ gbé ìyẹn capacity àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní eléyìí kì í wá sí páwọn déédé gbérù gbèsè consensus o gẹ́ bá a ṣe mọ̀ tó jẹ́ ìgbésẹ̀ à ń fẹnu kò láàrin àwọn ìkàn pé ẹni báyìí ni ẹja fàálẹ̀ wọ́n ní àwọn ń ṣe léyìí fún àǹfààní ìsọ̀kan ẹgbẹ́ ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan nínú ètò yìí mo ní ẹja wo àwọn àǹfààní tó sọ̀rọ̀ gbà yìí ká bàbá wo àǹfààní á wo àwọn ààyè torí àwọn àléébù náà ó ṣeéṣe kó wà mẹ́ẹ̀ á tún fojú wò ó ṣùgbọ́n síbẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú yìí sọ wọ́n ní táwọn torí ẹ̀ ṣe yìí torí ìsọ̀kan ẹgbẹ́ òṣèlú yìí ni àti pé kí àṣeyọrí lè bá ètò ìdìbò nílẹ̀ wa ẹja wo àwọn àrítọ́kasí ẹgbẹ́ òṣèlú yìí tamọ̀ sí People Democratic Party ẹgbẹ́ òṣèlú PDP wọn ò dáwọ́ kẹ́ níbẹ̀ o wọ́n ní ẹgbẹ́ òṣèlú àwọn láfojúsùn àfojúsùn táwọn sì ní ohun ìwòye táwọn ní kò tayọ à ń gba agbára padà tó jẹ́ agbára ipò gómìnà sọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ yìí mo ń bọ̀ wọn ò tí ì dé ètò náà la wà tá a pè ní ìyẹn ọ̀nà àbáyọ ti ẹgbẹ́ òṣèlú ọlọ́run brother pdp tí wọ́n sanwó rẹ̀ nípínlẹ̀ yìí

gẹ́gẹ́ bí mo ṣe ń bá kinní ọ̀nbọ̀ lórí ètò fún ti ọ̀sán tòní ẹ bá gbàgbé o bí mo ṣe ṣàlàyé pé ẹgbẹ́ òṣèlú ọlọ́brada wọn ní ọmọ yìí táwọn fàlẹ̀ ní ẹnjìnìá kalẹ̀ kàwó ǹjẹ́ ta ni ẹnjìnìá kalẹ̀ kàwó gan ni sókè ọ̀pọ̀lọpọ̀ wọn ní ẹnjìnìá suleiman bọ́lá kalẹ̀ kàwó àgàkà bọ́pọ̀ ṣe máa ń pè wọ́n náà nu wọn ní ẹnjìnìá kàwó ẹ já wò báyìí MINEA FNSA FNIPA FNIPROC àti bẹ́ẹ̀ lọ tìlú ìlọrin emirate àti bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé èèkàn lẹ́ka tá a mọ̀ sí onímọ̀ ẹ̀rọ tán tún jẹ́ èèkàn nínú ìlú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ náà ló so mọ́ wọn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kó tó di pé wọ́n wọnú òṣèlú bó wọn ṣe gbé torí àkókò wa lónìí wọn ò ní láǹfààní láti lọ bẹ̀ wọn mọ̀ pé nígbà táwọn aṣojú wọn tán bá wá sórí ètò yìí tẹ bá bá wọn pàdé wọn lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ju bẹ́mi tún ṣe sọ yìí lọ ni ìwọ̀nba tẹ̀mí gbé yìí wọn lè ṣàlàyé ẹ̀ dáadáa gẹ́gẹ́ bí a ṣe ń bá bọ̀ lórí ètò àwọn náà lọ ilé ẹ̀kọ́ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ di ilé ẹ̀kọ́ wo bó wọn ṣe tọ̀ ọ́ ọ̀nà ni wọ́n gbé gbà bó ni wọ́n ṣe rìn torí pé èèyàn tí ó jẹ́ adarí a gbọ́dọ̀ mọ àwọn nǹkan wo náà ni àwọn ipa tóun náà ti kó nínú ìgbésí ayé pé èèyàn rìn nínú ayé tá a wà yìí láti ìbẹ̀rẹ̀ tí wọ́n ti bí èèyàn pé ọmọ ń rìn ọmọ ń lọ ilé ẹ̀kọ́ bó ló ṣe bẹ̀rẹ̀ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìbò wọn kàwé dé àwọn ètò ẹ̀kọ́ wo ni wọ́n ti kà.

bẹ́ẹ̀ ni a mọ̀ ṣiṣẹ́ papọ̀ náà ni láti ní orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ òní tẹ̀síwájú èyí tí ó mọ lọ sọ́wọ́ wájú tí ò ní jẹ́ tìròyìn a mọ̀ ṣiṣẹ́ pọ̀ láti ní ìpínlẹ̀ kwara tí ó mọ gòkè àgbà gẹ́gẹ́ bá ṣe wí nàìjíríà yóò mọ gòkè àgbà ìpínlẹ̀ kwara náà kò ní dúró lójú kan ṣùgbọ́n ju gbogbo ẹ̀ náà ni pé gbogbo wa náà ni ká sowọ́ pọ̀ láti pé orílẹ̀-èdè nàìjíríà ó ń tẹ̀síwájú à ń gbé gòkè àgbà lórílẹ̀-èdè yìí

òṣèlú yìí gbogbo ẹ̀ wọ́n ṣàlàyé ẹ̀ fún yín mo ní ètò tòní bí àfihàn introduction lásán ni àwọn wo ni wọ́n mú tó lọlé asòfin àgbà tó bá tó àkókò tá a gbé wọn wá sórí ètò yìí wọ́n kàlàyé ṣe lórí ẹ̀ wọ́n sì ná yẹ́bẹ́yẹ́bẹ́ fẹ̀yìn ara lé láti lè mọ̀ olùdíje dupò gómìnà tí wọ́n fà á lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè lẹ́gbẹ́ òṣèlú yìí òun náà là ń wílẹ̀ kan ni bí ẹ bá gbàgbé ẹ̀yin tẹ́ bá ń fọkàn bá wàá bọ̀ pé ẹnjìnìà kalẹ́ kàwó òun náà ni wọ́n mú ìyẹn lórí eléyìí bẹ́ẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ipò míì tètò ìdìbò abẹ́nú ti wáyé nípínlẹ̀ kwara àti lókè lọ́hùn-ún bó wọ́n ti ń ṣe òun ni wọ́n ń gbé gbà gbogbo ẹ̀ lẹ́gbọ́ o 0913655952 lójú òpó 0955695952 láàrin bí ìṣẹ́jú bíi méjì mẹ́ta tó kù yìí ẹ jẹ́ ń wẹ nìkan àbí méjì mẹ́ta kó tó di pé wọ́n máa lọ ṣùgbọ́n mo ń bọ̀ o ní kò pẹ́ kò jìnnà.

0: fẹ́ẹ̀rí àwọn àgbà bá sọ̀rọ̀ kan fẹ́ẹ̀rí owó àti ipò ma tú àṣírí wo èèyàn tó bá fi ìtorí tó bá fi tú àṣírí yóò ṣe dáadáa púpọ̀ kò ṣe dáadáa kó lọ́ wá fún láwọn tí wọ́n máa darí rẹ̀ láwọn adarí náà ni kórè máa wọn lóṣèlú wa àwọn adarí tí wọ́n máa tà wọ́n ní dáadáa lẹ́ ń ṣe tíríkà lẹ́ ń ṣe pẹ̀lú àti rírí àwọn tí ojúwo tó ta mo lè jẹ́ páàmù kó tẹ́fẹ́ kò sí pọ́síbù ọ̀kan náà wọ́n fọ́ọ́ kó náà máa jáde níta ló gba ológun yá yìí wọ́n dàyọ̀ wípé wọ́n kà gbogbo ẹ̀ wọ́n ń wọ́ sí yàn káàkiri ọlọ́run jẹ́ ọ̀dà rú.
1: Àmì tọ́ adúpẹ́ lọ́wọ́ yín o. Ẹjẹ́ mọ̀ lọ fún tòní. Adúpẹ́ ogun ẹ̀yìn tẹ́ ẹ bá a dá sí lọ́sàn-án yìí. Ẹ̀yìn tẹ́ ẹ ń pè mọ́ bínú àkókò ti lọ ni ẹ mọ́ bínú. Ẹja filé tó kù ká sòrò ọ̀dọ́jọ́ mẹ́jọ. Títí ọ̀sẹ̀ tí bọ̀ tá a máa pàdé má gbàgbé ọ̀nà Àbáyọlá pè é báyìí. Fún sáà ta wà yìí torí pé ẹgbẹ́ òṣèlú Olóbrada People Democratic Party PDP ní sàgbátẹrù ẹ̀ lásìkò yìí. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ Ọlárẹ́wájú Ògúnníyàn pa ìbìtì lóko ọtẹ̀mí. Nàìjíríà ò ní bàjẹ́ ìpínlẹ̀ Kwara ò ní dàrú ó dìgbà kan náà o.

0: ọdún yìí máa dùn yugbayugba tómi alágbáyà tọ̀. Níbi àríyá àwàdà Comedy World with Baba Akamọ. Ọjọ́ kejì iléyà ìlọrin àti gbogbo agbègbè ẹ máa mí títì. Wọ́n máa gbòbí títí àlejò àwọn adẹ́rìnposónú. Ní Banquet Hall, àdójúkọ Government House ìlọrin. A máa jọ rẹ́rìn àníta títì pẹ̀lú àwọn ẹ̀fẹ̀ àwàdà tó mílẹ̀ títì lẹ́nu Ozane, Baba Akamọ Stay, Yóò Tabiola, MC Desktop, Yemi Eleso, Alága Lamba, Adigun Aláwàdà, Bash, Dr. Bengus, Kennedy, Afa Kekere, Afa Lakuli, TY International, Mr. One Day, àtàwọn adẹ́rìnposónú tó gbowó ṣáná. DJ Haz ló máa kọlù sí Wambadi. Àjò tàdíreke pẹ̀lú Sonoros, Flex àti Small Doctor. Tètè lọ́ra tíkẹ́ẹ̀tì rẹ ní Essence, Taiwo, Taisho, Adewole, Diamond Park, Irewolede, Chronicles Restaurant Mall. Ẹ sì lera tíkẹ́ẹ̀tì lórí ẹ̀rọ ayélujára at babakamacomedy.com. Má dánìkan wá gbẹ bí ara àti ọ̀rẹ́ àtàwọn tó fẹ́ràn. Kájọ jẹ̀gbádùn iléyá lọ́nà tó pa kíkí. Ẹ̀rín kéèké, ijó àjò tàdíreke àti fàájì tí ò lẹ́gbẹ́. Comedy World with Baba Akamọ tọdún yá dún yàtọ̀.
1: E ti rí tó máa sanwó gegege nígbà tó lè rojú lówó ọjà lówó tó rẹlẹ̀. Ṣá ti download Femtech mobile app nísinsìnyí. Kó o sì máa jìfà ìdíwọ́ ìpolongo tó ń lọ lọ́wọ́ lórí owó fóònù ìgbàlódé smartphone, laptop, ìdẹ́gbẹ̀ngbẹ̀ electronics, àwọn ohun èlò solar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Má ṣe jẹ́ kí farabàǹde olójoojúmọ́ lórí ọjà nílé iṣẹ́ Femtech yìí fò ẹrú o. Kàn tẹ àtẹ̀jíṣẹ́ I lórí WhatsApp sí nọ́mbà yìí 0099996565. Kó o lè máa wà lára àwọn ẹni àkọ́kọ́ tí ó jí fọjà wa gbogbo. Rí i dájú pé lè ṣe Femtech ni o.
2: Ooh, wow. Come taste the nourishing goodness of the new Bubble 100. Yeah! Bubble 100 is another milk drink in a whole new 210 ml bottle filled with vitamin C, DHA that aids brain development and essential nourishing vitality. It's bigger, yummier, fuller. Bubble 100, the best vitality for your test.
3: Ha, níbo ni àwọn ẹni yìí fẹ́ kí n rówó tó pọ̀ tó báyìí?
4: Màmá gògó kí ló tún dé?
3: Gògó ni o. Ilé ìwòsàn tí mo gbé lọ fún ìtọ́jú. Àwọn ni wọ́n bu owó tó lè fa ni lápò ìyá fún wa.
4: Ẹ̀yin ò forúkọsílẹ̀ lábẹ́ ètò ìdíyelófò ìlera ni.
3: Kí ló ń jẹ́ bẹ́ẹ̀?
4: Àǹfààní ńlá lètò ìdíyelófò ìlera. Ẹ kàn ní láti forúkọsílẹ̀ nílé ìwòsàn alábọ́dé tó wà nítòsí yín tàbí àwọn ilé ìwòsàn tá

abẹ ọlọrun kí mi sí ọrọ rẹ sọ kalẹ lé wa ilé iṣẹ ìránṣẹ faith clinic gospel center tó wà ní white house number 39 ọlọrun ṣògògèrè alimi nítòsí cottage hospital nìlọrin n ló ṣagbátẹrù tó sì mú ọrọ ọlọrun náà tọ wá wa a ń pè yín láti darapọ nínú àwọn àkànṣe ètò wa bíi hebrew women hour wákàtí àwọn obìnrin heberu tó máa ń wáyé láago mẹsànán sí mẹwàá òwúrọ gbogbo wednesday níbi takànṣe àdúrà ti ń gbà ní kíá fáwọn aláboyún àtàrùn fọmọ rere a special prayer program for pregnant women and waiting mothers ago mẹwàá òwúrọ sí méjìlá ọsán ní gbogbo wednesday yìí kan náà ni winning news hour wákàtí ìṣẹgun látòrí ìkúnlẹ níbi táwa tó fẹ gòkè ti ń fìjàgbara àdúrà lórí ìkúnlẹ ṣẹgun ní kan mọ hebrew women hour àti winning news hour ní olúfúnmiláyọ conference hall circular hotels new yidi road off unity road ńlọrin làwọn ètò náà ti máa wáyé ní gbogbo wednesday máa jẹun ọmọ ń la kan ṣe ètò tó máa wáyé ní every 1st of october ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún ni ẹ̀ǹkan gbàǹkọ̀gbẹ̀ àkànṣe ètò àdúrà tàbí amọ̀ yìí fi ṣeré every second friday of the month ń la ṣálẹ̀ oníṣègùn ńlá ni the great physician láago mẹ́wàá alẹ́ ní emmanuel baptist church children chapel sábòkè nílọrin ló ti máa ń wáyé lára àwọn àkànṣe ètò nìsìn ìdáǹdè olóṣooṣù monthly deliverance program níbi ẹ̀mí mímọ́ ti ń tú àwọn òde ayé àtẹ̀sù sílẹ̀ bákan náà operation carry your twins níbi tàdúrà àwọn tó ń wojú ọlọ́run fọ́mọ ti ń ẹ̀wẹ̀ spiritual checkup máa ń wáyé lólu iléeṣẹ́ ìránṣẹ́ yìí tó wà lọ́lọ́run ṣògògèrè alimi ńlọrin ẹ lè pè wá fún iṣẹ́ ìjèrè ọkàn bíi ìpàdé àdúrà ìsọjí ìdánilẹ́kọ̀ọ́ ìtanijí ìpàdé àpapọ̀ gbogbogbò tó ìmọ̀ pàgọ́ you can also contact us for your evangelical outreaches such as prayer retreats revivals crusades seminars conferences and conventions wá darapọ̀ jẹ́ wá tòkè wá

ẹ fẹ́ gbọ́ ní ìrọ̀lẹ́ yìí oyin amúwá láti ìjọ kérúbù àti sáráfù onítẹ̀síwájú tí ó bí ìjọ ìlọrin àti agbègbè rẹ̀ tó wà ní òpópónà mórítàlá ní ìlọrin. Orúkọ tèmi ni olùṣọ́ àgùntàn yẹmi ọláoyè. Kí olúwa kí ó bùkún yín bí ẹ ṣe ń gbọ́ rẹ̀ lórúkọ jésù. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ àti àǹfààní tí ẹ yọ̀ǹda fún wa láti jẹ́ àlàyé ọkàn lónìí. A dúpẹ́ fún àǹfààní tí a ní láti tún wá sí abẹ́ ẹsẹ̀ yín láti gbọ́ ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sí lónìí. Olúwa, ẹgbà ọpẹ́ wa. Ọlọ́run abẹ yín, bí a ṣe ń gbọ́ ọ̀rọ̀ yín lónìí, ẹ ó jẹ́ kó já sí ìbùkún fún ayé wa lórúkọ Jésù. Ẹ ó ran ọkàn wa lọ́wọ́, ẹ ó sì mú kí ọ̀rọ̀ yín kó yé wa gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ kó rí lọ́kàn wa, bẹ́ẹ̀ ni yóò sì rí. Ní orúkọ Jésù Kristi olúwa wa la gbàdúrà. Àmì kókó ọ̀rọ̀ tí a ó máa gbéyẹ̀wò lónìí òun náà ni ẹni àmì òróró Ọlọ́run. Ẹni àmì òróró Ọlọ́run. Mo fẹ́ sáré kà látinú ìwé wòlíì Àìsáyà orí kọkànléní ọgọ́ta, màá ka ẹsẹ̀ ìkíní. Ó ní, ẹni ẹ̀mí Olúwa Jehovah ń bẹ lára mi, nítorí ó ti fi àmì òróró yàn mí láti wàásù ìyìn rere fún àwọn òtòṣì. Ó sì ti rán mi láti ṣe àwòtán olùbùnijẹ́ ọkàn, láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn àti ìṣísílẹ̀ túbú fún àwọn òǹdè. À ń kíyèsí ọ̀rọ̀ náà bí mo ti sọ, ẹni àmì òróró Ọlọ́run. A ó máa wò ó lábẹ́ àwọn ìsọ̀rí bíi mẹ́rin ní kúkúrú. Ìsọ̀rí àkọ́kọ́ òun ni a ó máa kíyèsí, ta ni ẹni àmì òróró Ọlọ́run, tàbí ká sọ pé ta ni àmì òróró, kí ni ìtumọ̀ àmì òróró Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì, báwo ni ènìyàn ṣe lè di ẹni àmì òróró Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kẹta, kí ni àwọn iṣẹ́ tó so mọ́ àmì òróró Ọlọ́run lórí ayé ènìyàn. Àti ní ìkẹrin, a ó máa wo àwọn ìbùkún tó wà nínú kí ènìyàn kó di ẹni àmì òróró Ọlọ́run. Mo sì gbàdúrà wípé lórúkọ Jésù, Ọlọ́run yóò fi ọ̀rọ̀ rẹ̀ yé wa ní orúkọ Jésù. Kí ni ìtumọ̀ òróró Ọlọ́run? Àmì òróró Ọlọ́run túmọ̀ sí ìfihàn àti ẹ̀rí pé ọwọ́ àti agbára Ọlọ́run wà lórí ayé ẹnìkan.

àmì òróró ọlọ́run. Báwo ni ènìyàn ṣe lè di ẹni àmì òróró ọlọ́run? Ìwé Jọ́ẹ̀lì orí ìkejì, ìwé Jọ́ẹ̀lì orí ìkejì ẹsẹ̀ ìkejìdínníọgbọ̀n àti ìkọkàndínníọgbọ̀n. The book of Joel chapter 2 verse 28 and 29. Bíbélì sọ wípé yóò ṣiṣẹ́ ní ìkẹyìn, èmi yóò tú ẹ̀mí mi jáde sí ara ènìyàn gbogbo, àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin yóò máa sọ tẹ́lẹ̀, àwọn arúgbó yín yóò máa láàláa, àwọn ọ̀dọ́mọkùnrin yín yóò máa ríran, àti pẹ̀lú sí ara àwọn ọmọ ọ̀dọ́ ọkùnrin àti sí ara ọmọ ọ̀dọ́ obìnrin ni èmi yóò tú ẹ̀mí mi jáde ní ọjọ́ wọn nì. Now mo ka ibi láti jẹ́ ká mọ̀ wípé gẹ́gẹ́ bá a ṣe sọ wípé ẹ̀mí mímọ́ ló máa ń ṣiṣẹ́ ìyàsọ́tọ̀ tá a wá ń pè ní àmì òróró ọlọ́run. Now ọlọ́run wa ti fi ìdánilójú fún wa wípé ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí, òun yóò tú ẹ̀mí mímọ́ yẹn jáde, ẹ̀mí mímọ́ yẹn yóò sì wà lára ènìyàn. A jẹ́ wípé gbogbo wa la lè di ẹni àmì òróró ọlọ́run. Bí a bá ti ṣe ohun tó yẹ ká ṣe, a gbogbo wa níwọ̀n ìgbà tí a bá fi lè mí ọlọ́run láàyè láti máa bá wa gbé, níwọ̀n ìgbà tí a bá fi lè gba ẹ̀mí ọlọ́run láàyè láti yà wá sọ́tọ̀, a ti di ẹni àmì òróró ọlọ́run nìyẹn. So a ní ìdánilójú pé gbogbo wa la lè jẹ́ ẹni àmì òróró ọlọ́run. Ṣùgbọ́n ní ìkẹyìn yìí, Jésù Kristì òun ni ẹni tí ọlọ́run ti gbé kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí ẹni àmì òróró gbòógì, tàbí kí n sọ pé ẹni àmì òróró pàtàkì jùlọ. Òun ni ẹni àmì òróró pàtàkì jùlọ tí ọlọ́run gbé kalẹ̀. Ìwé Iṣẹ́ Àwọn Apọ́stẹ́lì orí kẹwàá ẹsẹ̀ ìkejìdínníọgbọ̀n, ó sọ wípé àní Jésù ti Násárẹ́tì, bí ọlọ́run ti dá ẹ̀mí mímọ́ àti agbára lé e lórí, ẹni tí ó ń kiri ṣe oore, ń ṣe dídá ara gbogbo àwọn tí èṣù sì ń pọ́n lójú, nítorí ọlọ́run wà pẹ̀lú rẹ̀. So ní ìkẹyìn ọjọ́ tá a wà yìí, Jésù Kristì òun ni ẹni tí ọlọ́run ti gbé kalẹ̀ fún ìran yìí gẹ́gẹ́ bí ẹni àmì òróró. Bí èmi pẹ̀lú bá wá fẹ́ di ẹni àmì òróró ọlọ́run, a jẹ́ wípé mo gbúdọ̀ tọ ipasẹ̀ Jésù Kristì lọ, a jẹ́ wípé mo gbúdọ̀ gbà lọ́dọ̀ rẹ̀, nítorí wípé nínú rẹ̀ ni a ti ń ní oore ọ̀fẹ́ kún oore ọ̀fẹ́, kódà oore ọ̀fẹ́ àmì òróró, oore ọ̀fẹ́ ìyàsọ́tọ̀, oore níní agbára tó lè sọ wá di ẹni ọ̀tọ̀ fún iṣẹ́ tí Ọlọ́run fẹ́ ṣe látara wa. So ohun tí mò ń sọ ni wípé nípasẹ̀ Jésù Kristì ni ènìyàn ṣe lè di ẹni àmì òróró, nípasẹ̀ Jésù Kristì. Ìwé Jọ́hánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkíní sísàlẹ̀, Jésù sọ wípé ó ní èmi ni àjàrà tòótọ́, ó ní bàbá mi ni olùṣọ́gbà, ó ní gbogbo ẹ̀ka nínú mi tí kò bá so èso, ó ní a ó mu kúrò, gbogbo ẹ̀ka tó sì so èso, ó ní a ó wẹ̀ mọ́ kí ó lè so èso sí i. Verse 4, ó sọ wípé ẹ máa gbé inú mi, èmi ó sì máa gbé inú yín, gẹ́gẹ́ bí ẹ̀ka kò ṣe lè so èso fún ara rẹ̀ bí kò ṣe pé ó ń gbé inú àjàrà, bẹ́ẹ̀ ni ẹ̀yin bí kò ṣe pé ẹ bá ń gbé inú mi. Verse 5, ó ní èmi ni àjàrà tòótọ́, ẹ̀yin ni ẹ̀ka. Ó ní ẹni tó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀, nítorí ní yíyára yín kúrò lọ́dọ̀ mi, ẹ kò lè ṣe ohun kankan. Bí tí mò ń bọ́ lọ́bọ̀ nìyẹn, ní yíyára wa kúrò rẹ̀, kò sí ohun tí a lè ṣe. So nípasẹ̀ Jésù Kristì ni a pẹ̀lú fi lè di ẹni àmì òróró Ọlọ́run. Kódà bó tilẹ̀ jẹ́ wípé Ọlọ́run sọ nínú ìwé Jọ́ẹ̀lì tá a kà wípé òun ti tú ẹ̀mí òun jáde sí ara gbogbo ènìyàn àti àgbà.

0: ADC gubernatorial date. On the foreign scene, we told you that Benin's ex-finance minister sworn in as president. In sports news, Ebola outbreak forces DR Congo to move World Cup camp to Belgium. Did you know that on this day in 2013, Chibike Amaechi was re-elected as the chairman of the Nigerian Governors Forum? Now you know. And for news coverage or information about happenings around you, kindly contact Diamond FM newsroom number on 0916-062-7526. The news across the world was edited by Abiodun Akinwo. My name is Nedu Okori. Thank you for listening to your Shining Supreme Station, and do stand by for the news across the world in Yoruba. A wonderful evening to you and happy Sunday.
1: For up-to-date news reported across the globe, but rest assured you're on the right radio dial, 90.7 FM Ilorin, your Shining Supreme Station.
2: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn.
3: Tinu yara iroyin Diamond 88.7 FM Ilorin iroyin agbaye.
4: Eko role iroyin kaakiri agbaye la mude se ti bo yin lati le se Diamond 88.7 FM Ilorin. Saju egbu awon koko to wa ninu iroyin na. Ẹgbẹ́ òṣèlú APC bẹ̀rẹ̀ àkójọpọ̀ ìdìbò abẹ́lé láti yan òǹdíje dupò ààrẹ nílùú Abuja. Igbákejì ààrẹ Kashim Shetty máa fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí ìbáṣepọ̀ Nàìjíríà àti Benin. Zakari Mohammed ni ẹgbẹ́ òṣèlú DC fà kalẹ̀ gẹ́gẹ́ bí ilẹ̀ Kwara. Wọ́n fún mínísítà ètò ìṣúwọ́ná tẹ́lẹ̀ ní Benin sípò ààrẹ. Bẹ́ẹ̀ka eré ìdárayá, ìtànkálẹ̀ àrùn Ebola mú kí àwọn agbábọ́ọ̀lù DR Congo lọ pa ibùdó ìgbaradì wọn sí Belgium. Ẹ kú rọ̀lẹ́, ẹ sì ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìròyìn káàkiri àgbáyé ní Diamond 88.7 FM Ìlọrin. Olóyè Idé Ṣéyí Jacob ni oníròyìn yín. Ẹ mọ́ gbàgbé o pé ẹ lè gbọ́ wa lórí ìtàkùn ẹ̀jára www.diamondfm.net. Ẹ lè rí wa wò lórí Facebook at Diamond 887 FM. Bákan náà, lè lè download app wa lórí Play Store Diamond 887 FM. Ẹ̀kúnrẹ́ ìròyìn káàkiri àgbáyé yóò dé sí tìgbọ̀ yín lẹ́yìn ìdánidúró ráńpẹ́ yìí. Àrọ̀ yín, ẹ má yìí kúrò ní ìkànnì wa ìkànnì tó tàwọn yọ yìí.
5: Ẹ wá sẹ́ ẹ́ amòkú ti wùwà ìbàjẹ́, amòkú ti júwò ìlú, ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹsìn kan náà látijọ́ ń ṣe. Ẹ wo jẹ́ ká bo láṣìírí, jẹ́ ká gbójú ń bẹ̀. Àṣírí ẹ kò gbọdọ̀ tún lójú ewé.
6: Ẹdú o, ẹ jẹ́ aronú jinlẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé eré ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kó mara alé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú? Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
7: Ìmọ̀ràn yìí ló ń dé tí ì gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: on FM.
1: Ẹ káàbọ̀, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ òṣèlú APC tó ń ṣèjọba lọ lórílẹ̀-èdè wa náà ti bẹ̀rẹ̀ àtòpọ̀ àhesí ìdìbò abẹ́lé ti àtiyan ẹni tí ó jẹ́ ọmọye tí ó dupò ààrẹ lọ́dún 2027 èyí ni wọn yóò fi fa ọmọye kalẹ̀ dé ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 nínú ètò àkójọpọ̀ káàkiri èyí tí ó ń wáyé lọ́wọ́ ní gbọ̀ngàn ìgbàlejò ńlá ti Bola Ahmed Tinubu èyí tó wà lólùlùwà Abuja lẹ́yìn tí wọ́n ti parí ìdìbò

mẹ́sì ọ̀hún yọ ọ̀hún lánàá ti ṣọjọ́ sátidé ipa tó gbẹ̀yìn léyìí tí wọn yóò fi de èsì ìdìbò ọ̀hún ni wọ́n ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni méje tó ń bójútó ètò ọ̀hún ẹni tó sì jẹ́ olórí ìgbìmọ̀ náà ni ẹni tó ti fìgbà kan rí jẹ́ alága àti ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ rí Ayim Pius Ayim gẹ́gẹ́ bí ó ti ṣe di mímọ̀ fún àwọn oníròyìn agbègbè ibùdó ìpàgọ́ tí wọ́n ti ń kó ètò ọ̀hún jọ yẹn Bola Ahmed Tinubu International Conference Center ni ó kún fọfọ tó sì jẹ́ pé àwọn gómìnà àwọn alága ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún nípínlẹ̀ kọ̀ọ̀kan àti àwọn alábòjútó àkójọpọ̀ èsì ìdìbò ni wọ́n wà níbẹ̀ igbákejì ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà kashim shetty máa ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí ìbáṣepọ̀ tó gbọ̀ngbọ́n láàrin orílẹ̀-èdè wa nàìjíríà àti orílẹ̀-èdè alámúlégbè wa benin ó ṣàlàyé o wípé àwọn orílẹ̀-èdè méjèèjì ni wọ́n ní ohun tó so wọ́n papọ̀ bí ìtàn àṣà àti àjọṣepọ̀ ọrọ̀ ajé tó ń ti ètò ààbò alájùmọ̀ṣe shetty máa sọ̀rọ̀ ọ̀hún lónìí ní kotonu níbi tó ti lọ sojú ààrẹ bola ahmed tinubu níbi ìyànsípò ààrẹ tuntun lórílẹ̀-èdè ọ̀hún ìyẹn romod wadani nígbà tó ń sọ̀rọ̀ ó ṣàlàyé o wípé ìbáṣepọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà àti benin ni kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn ó ní wíwá tí àwọn wá àti ṣíṣojú orílẹ̀-èdè bí ìyànsípò ààrẹ ọ̀hún fi hàn wípé ààrẹ tinubu ní ìbáṣepọ̀ àti ìfarajì fún àjọṣepọ̀ tí ń bẹ láàrin àwa àti àwọn alámúlégbè wa shetty máa sọ̀rọ̀ yìí ó ṣàlàyé o wípé bí a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ìbáṣepọ̀ okòwò tí ń bẹ láàrin orílẹ̀-èdè nàìjíríà àti ilẹ̀ benin ó lé ní bílíọ̀nù méjì owó dọ́là lọ́dọọdún ó fi kún wípé àwọn ọmọ nàìjíríà tí ń gbé ní ilẹ̀ benin yóò máa lọ bí mílíọ̀nù márùn-ún ẹnìkan tó ti fìgbà kan rí jẹ ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin honorable zakari mohammed ló jáwé olúborí ìdìbò abẹ́lé tẹgbẹ́ òṣèlú adc láti yan ẹni tí ó dupò gómìnà ní ìpínlẹ̀ kwara ní ìgbáradì dé ìdìbò gbogbogbò ọdún 2027 honorable ahmad tó jẹ́ òun nìkan náà ni ẹni tí ó ti kọ́kọ́ fi ìmọ̀ hàn pé òun fẹ́ dupò ni ó jáwé olúborí tí gbogbo wọn sì panupọ̀ ìyànsípò àwọn tó dìbò láti fi sí ipò ọmọ òye náà ni 182,180 àwọn ènìyàn tí wọ́n dìbò nínú ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú ọ̀hún àkójọpọ̀ èsì ìdìbò àti ìkéde rẹ̀ ló wáyé ní olú ilé ẹgbẹ́ ọ̀hún ti ṣe olùlé ẹgbẹ́ òṣèlú adc ní ìpínlẹ̀ kwara tó sì jẹ́ wípé àwọn ikọ̀ lájọ elétò ìdìbò orílẹ̀-èdè wa nàìjíríà inec èyí tí arákùnrin ọ̀pọ̀nàchì òjòdàlẹ̀ lé wájú wọn ni wọ́n kéde ètò náà nínú ọ̀rọ̀ rẹ̀ láti fi gba èsì náà wọlé ní òǹdíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú adc honorable zakari mohammed dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún fún àtìlẹyìn ó sì ṣàlàyé o wípé bí òun ti ṣe jáwé olúborí yìí ni ìjáwé olúborí gbogbo ènìyàn lápapọ̀ ó ṣèlérí o pé bí èdùmàrè bá fún òun láǹfààní òun yóò mú àyípadà rere bá ìpínlẹ̀ kwara bí wọ́n bá dìbò yàn òun lọ́dún tí ń bọ̀ àwọn adìhámọ́ra agbésùnmọ̀mí ni wọ́n ṣe ìkọlù sí abúlé ẹ̀kẹrin ní ìjọba ìbílẹ̀ èkìtì ní ìpínlẹ̀ kwara nípa àwọn olùjọ́sìn mẹ́ta wọ́n jí àwọn 15 mìíràn sá lọ láti ilé ìjọsìn àwọn oníṣẹ́ labi ọ̀hún ni wọ́n hùwà ibi náà ní nǹkan bíi 10:00 AM ní agbègbè ibi tí àwọn ọmọlẹ́yìn kristi ọ̀hún ti ń ṣe ìjọsìn ìṣọ́òru àwọn agbésùnmọ̀mí ọ̀hún ni wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn ní kọ̀sẹ̀kọ̀sẹ̀ sínú afẹ́fẹ́ tó jẹ́ kí àwọn èèyàn sáré boríbo ní orí òkè Ajayi níbi tí àwọn olùjọ́sìn ọ̀hún ti ń ṣe ìṣọ́òru ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ kwara adétun èjìrẹ́ adéyẹmí fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ènìyàn mẹ́ta ló kú nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì gbé àwọn olùjọ́sìn 15 míì sá lọ

0: Commissioner ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara Joe Adekimi ni ó ti pàṣẹ iṣẹ́ akọni àti ìfimúfilẹ̀ ìwádìí pẹ̀lú iṣẹ́ ààbò tó gbọ̀n láti rí dájú pé àwọn òṣìṣẹ́ tí wọ́n ń lo àwọn o irinṣẹ to n fo loju afẹfẹ drone ati awọn ọlọgbọnnu pẹlu awọn ọtẹlẹmuyẹ mi ni wọn ti da sinu lu lati ri daju wipe wọn se idola awọn ti ọrọ kan ajọ kan ti korogbo kule ijọba Ibrahim Ajia Foundation ni o ti se iranlọwọ ikuni lapa fun awon obinrin 100 nilu Ilorin ti solu ilu ipinle Kwara leyi ti yo mu won gbaradi daada de eto leya ki gbogbo wa le fi ayo sodun eto irogun sini lapa ohun lo waye ni agole ajia nilu Ilorin nibi ti awon obinrin loko kan ejeje lati egbe oselu orisirisi ati awon ile olokan ojokan lagbegbe naa ti kura won jo lati gba iran lowo owo ohun nigba to n soro leyin ipin funi ati irogun sini lapa na en to je oludasile ajo leyin joanu ohun Muhammad Ibrahim Ajia shalaye o wipe eto pataki ati awon se yi o ni awon fi n yokun lorun awon obinrin ti ko rowo hori ati pe lati ran won lowo ki gbogbo wa o le fi tayo ti dunun se odun gege bo se salaye o oni eyi ni ise pataki ti ajo leyin juan anu ohun se gege bi okan pataki ninu ifaraji won lati se atileyin agbegbe ti won wa nitori na oni ni akoko ti oro aje gbenu soke yi gbogbo awon eniyan ti Edumare Babu silapo ni ipinle Kwara ati jakija orilede yi ni ki won ma ranti awon ti ko rowo hori lawujo bi e ba se ndarapo mo wa iroyin kakira agbaye le ntete sini da Monday 8.7 FM Ilorin iroyin yo te siwaju leyin danro ranpe yi aroyin e ma iku ni ikoni wa yin to tawon yo yi Diamond 88.7 FM Ilorin
1: ẹdarapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa ìdàkùn ìbádọ́rẹ̀ Facebook ìdàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 887 FM Diamond FM Shining Supreme.
0: Ẹ̀ka bọ̀ padà láti bi ìdánudúró ráńpẹ́ yẹn ìròyìn káàkiri àgbáyé ń tẹ̀ síwájú. Ni ilẹ̀ òkèrè mínísítà ètò ọrọ̀ ajé tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Benin Romuald Wadani ni wọ́n ti yàn sípò gẹ́gẹ́ bí ààrẹ báyìí lẹ́yìn tí ó gbapò lẹ́yìn tí ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀ Patrice Talasa àti ẹ̀tàn Wadani tó jẹ́ onímọ̀ nípa ọrọ̀ ajé ni wọ́n dìbò yàn lọ́jọ́ 12 oṣù kẹrin tó sì jẹ́ wípé ó jáwé olúborí ìbò tó pọ̀ rẹpẹtẹ. Wadani ni yóò máa ṣe àkóso orílẹ̀-èdè tí ń bẹ ní ìwọ̀ oòrùn orílẹ̀-èdè ilẹ̀ Áfíríkà lẹ́yìn tí ó ti mú àyípadà rere bá ọrọ̀ ajé wọn tó sì jẹ́ wípé bó tilẹ̀ jẹ́ wípé àlàfo ti ń bẹ láàrin àwọn tó rọwọ́ họrí àti àwọn tí kò rọ́pọ̀ àti pé èyí wáyé látàrí ríboribo àti ètò ààbò tó mẹ́hẹ̀ ní ẹkùn àríwá orílẹ̀-èdè ọ̀hún níbi tí ìkọlù ti ń wáyé tó sì jẹ́ wípé àwọn alákata kìtì kan ni wọ́n di ẹ̀bi àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún rù ẹni ọ̀dín ní 50 ọ̀hún ni ó ti ṣiṣẹ́ tó sì jẹ́ wípé odidi ọdún méje ni yóò fi lo sáà rẹ̀ lórí oyè lẹ́yìn tí wọ́n ti ṣe àyípadà sí òfin orílẹ̀-èdè ọ̀hún yàtọ̀ sí ọdún márùn-ún márùn-ún tí àwọn ààrẹ ń lò tẹ́lẹ̀ lábẹ́ ìjọba gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé o àsìkò tí wà gẹ́gẹ́ bí mínísítà fún ètò ọrọ̀ ajé ó ṣiṣẹ́ fún odidi ọdún mẹ́wàá lásìkò náà ó ṣiṣẹ́ takuntakun láti rí wípé ọrọ̀ ajé ilẹ̀ Benin fẹsẹ̀ múlẹ̀ àti wípé wọ́n san léyìí tó mú kí owó tí wọ́n ń pa wọlé túbọ̀ rú gọ́gọ́ sí. Ìròyìn lẹ́ka eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù DR Congo ni wọ́n ti yí pinnu wọn padà lórí àti pàgọ́ ìdíje láti pàgọ́ ibùdó ìgbaradì wọn fún ti ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún 2026 lẹ́yìn tí àrùn ebola

0: àtúbẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè ọ̀hún àjọ tó ń bójú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè congo ni wọ́n ti pinnu báyìí wípé ìgbáradì de ìdíje ife ẹ̀yẹ àgbáyé ni yóò lọ bẹ̀rẹ̀ ni wọn yóò bẹ̀rẹ̀ ìpàgọ́ wọn ní orílẹ̀‐èdè belgium yàtọ̀ sí congo tí wọ́n ti lérò wípé àwọn yóò ti ṣe ìgbáradì náà bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ní lọ́kàn tẹ́lẹ̀ láti ṣe ayẹyẹ ìdágbére fún àwọn tó jẹ́ olólùfẹ́ eré ìdárayá lórílẹ̀‐èdè ọ̀hún wọ́n ti wọ́gilé tó jẹ́ agbẹnusọ ikọ̀ rí kalemo ó ṣàlàyé o wípé ní àwọn ọ̀sẹ̀ díẹ̀ sígbà tá a wà yìí ni àwọn agbábọ́ọ̀lù yóò fi lọ máa gbáradì ní ilẹ̀ aláwọ̀ funfun kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ ife ẹ̀yẹ àgbáyé ìròyìn káàkiri àgbáyé tìrọ̀lẹ́ òní kò ní ju báyìí lọ ká tó dánu dúró ẹgbẹ́ àwọn kókó tá a ti mẹ́nubà lẹ́ẹ̀kan sí àfi tó yín létí pé òṣèlú apc bẹ̀rẹ̀ àkójọpọ̀ ìdìbò abẹ́lé láti yan òǹdíje ipò ààrẹ nílùú Abuja igbákejì ààrẹ kashim sheikh tí máa fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí ìbáṣepọ̀ nàìjíríà àti orílẹ̀-èdè benin zakari mohammed ni ẹgbẹ́ òṣèlú adc fà kalẹ̀ gẹ́gẹ́ bí òǹdíje dupò gómìnà ní ìpínlẹ̀ kwara wọ́n búra fún mínísítà ètò ìṣúná tẹ́lẹ̀ ní benin sípò ààrẹ ìtànkálẹ̀ àrùn ebola mú kí àwọn agbábọ́ọ̀lù dr congo lọ pàgọ́ bùdó ìgbaradì wọn sí belgium ká tó mọ̀ lọ ǹjẹ́ mọ̀ pé nírú ọjọ́ òní 2013 chibuike amechi ni wọ́n tún yàn sípò gẹ́gẹ́ bí alága àpapọ̀ ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè nàìjíríà ní ọjọ́ òní ǹjẹ́ ní báyìí ẹ ti mọ̀ bó bá ní ohunkóhun tí ó ń ṣẹlẹ̀ ní àyíká àti agbègbè yín tí ẹ fẹ́ káwọn oníròyìn wá mọ̀ ẹ pè sórí nọ́mbà ìbánisọ̀rọ̀ yìí 091-60-625-26 Abiodun Akinwumi ló ṣe àkójọpọ̀ ròyìn káàkiri àgbáyé ti ìrọ̀lẹ́ òní olóyè dé Sey Jacob ló tu sí èdè abínibí tó mú àṣẹ tí ìgbọ́ yín ẹ ṣeun púpọ̀ bẹ́ ṣe ń tẹ́tí gbọ́ ìkànnì wa ìkànnì yín tó ta wọn yọ yìí a kú ìsinmi òní o ọ̀pọ̀ rẹ̀ láṣe lókè èèpẹ̀.
1: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti fi tó gbogbo ènìyàn létí pé àwọn akọ́ni mojú ìléjà nípa ojú ojú lájọ Benjamin Franklin Foundation ṣètò ìtọ́jú ojú fáwọn èèyàn léyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti jẹ àǹfààní ètò yìí ẹ ó gba káàdì ìforúkọsílẹ̀ pẹ̀lú 500 naira lẹ́yìn náà ni ẹ ó ní àǹfààní sí ìtọ́jú àìsàn ojú gbígba oògùn tí mọ́ àwọ̀ ojú tá a mọ̀ sí medicated glasses lówó tí ògùn ní lápá níbi tí ètò yìí ti ń wáyé ni ọlálọmítò tó wà ní agbègbè stadium road nílùú ìlọrin aago mẹsàn-án òwúrọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni ètò yìí fi ń wáyé o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé àjọ benjamin franklin eye foundation sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032622377 àjọ benjamin franklin eye foundation ni olùkéde

ìlú ìlọrin wàyí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Diamond 88.7 FM. Ikoni ti o lelegbe.

rántí o Ọlọ́run mi rántí ma jẹ̀mú Ọlọ́run ni ma jẹ̀mú a gbé orúkọ rẹ ga ogo ni fún orúkọ mímọ̀ rẹ a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run alàyè ọba tó fún wa ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti tún lè wà níwájú rẹ lónìí lórí ètò ìdílé onígbàgbọ́ a dúpẹ́ ní ọwọ́ rẹ fún àkókò tí a wà nínú rẹ yìí fún orí ọ̀fẹ́ rẹ fún ààbò rẹ fún ìpamọ́ rẹ ní gbogbo ọ̀nà ogo ni fún orúkọ Olúwa eléyìí a fi ń kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lónìí lórí ìlú onígbàgbọ́ pé ẹ kú ìsinmi òní ẹ kú ìrọ̀lẹ́ àkóbójú ọjọ́ ti rí àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀ o gbogbo ìgbà tí àkókò yìí a gbàdúrà pé Ọlọ́run alàyè a mú wa làájá a sì máa rí àánú rẹ̀ gbà nínú ayé wa àti nínú ìdílé kọ̀ọ̀kan àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀ lórúkọ Jésù a kí gbogbo wa ìpè tí Jésù ò bá tí ì dé a ó ṣe ọ̀pọ̀ ìsinmi báyìí láyé àti láyé wa gbogbo àwọn ohun tó a sì ń là kọjá mo gbàdúrà pé Ọlọ́run á ràn wá lọ́wọ́ gbogbo àwa tí a wà tí wọ́n wà ní ọ̀nà kan tàbí òmíràn ní àwọn tó jẹ́ pé bóyá inú wọn dùn nírú àkókò tí a wà yìí a gbàdúrà pé Ọlọ́run alàyè yóò jẹ́rìí wà láàyè rẹ̀ gbogbo àwọn tí Ọlọ́run ṣe fún wa Ọlọ́run ṣe é pàápàá gbogbo àwọn tó wà nínú ìgbèkùn kan tàbí òmíràn lábẹ́ gálágalà àwọn èèyàn kéèyàn Ọlọ́run ó bá wa tún wọn sílẹ̀ ayọ̀ á sì wà sínú ìdílé kọ̀ọ̀kan lórúkọ àkíwa àna Ọlọ́run ò ní fi wá sílẹ̀ lórúkọ Jésù ní àkókò ìbákan náà mo ń kí iléeṣẹ́ Diamond FM pé òkè iléeṣẹ́ yóò máa lọ yóò sì máa tàn fún ògùn Ọlọ́run lórúkọ Jésù gbogbo ẹ̀yin oníyàwó ọ̀sẹ̀ tó kọjá torí kò lè dẹ́kun bọ́jọ́ba ti ń wà á máa ṣe ìgbéyàwó náà ni àṣẹ àti májẹ̀mú Ọlọ́run ni àkíyín ẹkú ìnáwó ẹkú ìnara ilé tẹ bẹ̀rẹ̀ yẹn kò ní bàjẹ́ sátani ò ní ráyè ń bẹ̀ lórúkọ Jésù gbogbo àwa tí a sì ń gbójú Ọlọ́run fún ọjọ́ rere báyìí náà a kí ẹ̀yin náà àdẹ̀gbàdúrà pé lórúkọ Jésù gbogbo ọjọ́ tẹ̀ ń retí yẹn Ọlọ́run á jẹ́ kó dé èṣù ò ní bọjú ẹ̀yẹ yẹn Jésù. Òdílé onígbàgbọ́ èmi ni Abimbọ́lá Adékẹ́yẹ̀ ẹlẹ́ṣin ńlá.

0: láti inú ìjọ prayer faith and miracle ministry orí òkè agbára ọlọ́run má mú abánimulẹ̀ má dání ní Asadam Road pẹ̀lú mi níbí náà ni ìránṣẹ́ ọlọ́run alàyè wòlíì ọ̀làǹrẹ̀wájú adékẹ́yè ẹlẹ́ṣẹ̀ ńlá tí wọ́n jẹ́ bàbá orí òkè agbára àjọjọ wà níbí náà ni tó bàbá ẹ gbàdúrà fún wa ká tó wọnú ètò.
1: Orúkọ Jésù.
0: Àmì.
1: Ọlọ́run agbèrà ẹ̀gbọ́n pẹ́ wa.
0: Àmì.
1: Ọlọ́run ẹgbẹ́ ayin wa.
0: Àmì.
1: Àwọn onú ètò olúwa darapọ̀ mọ́ wa.
0: Àmì.
1: Ọkàn tí ń gbọ́ etí tó ń gbọ́ lórúkọ jẹ́ olúwa darapọ̀ mọ́ wa.
0: Àmì.
1: Àṣàgbára kó o nílé lórúkọ Jésù.
0: Àmì.
1: Ọlọ́run ògo ni forúkọ
0: rẹ. Àlẹ́lúyà.
1: Jésù olúwa wa.
0: Àmì. Ẹ ṣeun sá. Ògo ni forúkọ Ọlọ́run alàyè. A dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn. Ẹ̀kan sí ògo ni forúkọ mímọ́ rẹ̀. Tòdílé onígbàgbọ́ gẹ́gẹ́ bí ohun tí a ti ń tún bá bọ̀ ìyẹn lábẹ́ pé kó tọ́jú ilé rẹ̀. Tọ́jú ilé rẹ̀ operation save your home. Tọ́jú ilé rẹ̀. Ká tó tẹ̀síwájú ẹlẹ́ darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ yín ìyẹn Facebook. Ẹ search fún page mi Abimbola Adékẹ́yè. Ẹ lè máa wà ní life by Ọlọ́run á ràn yín lọ́wọ́ lórúkọ Jésù. So gẹ́gẹ́ bí nǹkan tá à ń ti ń sọ̀rọ̀ pé lórí ẹ̀kọ́ tá a ti ń kọ́ bọ̀ òun náà ni pé lórí pé láti dènà ogun àti wàhálà tó ń súyọ nínú ìdílé tọ́jú ilé rẹ̀ that is operation save your home jẹ́ kí ilé rẹ̀ kó wà bí ọlọ́run ti fẹ́ kó wà. A wá sọ ní ìjẹ́jọ́ láti bẹ̀rẹ̀ lórí tọ́pìkì pé ọ̀rọ̀ ìdílé ó gba ọgbọ́n ewu ọ̀rọ̀ ayé wa náà ó gba ọgbọ́n ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ ayé wa ó gba ọgbọ́n ọgbọ́n wo la wá ń sọ nípa rẹ̀ ọgbọ́n ọlọ́run alàyè ìmọ̀ ọlọ́run alàyè òun ló lè ràn wá lọ́wọ́ òun ló lè gbà wá kó lọ lábọ́ àrékérekè wàhálà tí sátani ń dá kalẹ̀ nínú ayé ènìyàn àti nínú ìdílé lónìí òun ni ọgbọ́n ọlọ́run nìkan ló lè gbà wá. That your and the problem of your family require wisdom and which type of wisdom? The wisdom of God, because it is the wisdom of God that can deliver, settle and give us total freedom from devil's manipulation, deceit or the devices or cunningness. Ọgbọ́n ọlọ́run nìkan ló lè gbà wá lọ́wọ́ àrékérekè sátani. Ọlọ́run ó ga ju ọgbọ́n àti ìmọ̀ ènìyàn lọ. Bí mo lẹ́jọ́ àlẹ́ ń sọ fún wa náà ni wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé ìdí tá a fi ń dùn à lórí ọ̀rọ̀ ìdílé dùn ni wípé ṣé rí ipò tí ayé yìí bá máa wà ipò tí ayé yìí abẹ́ kọ̀ọ̀kan bá wà ipò tí ìdílé kọ̀ọ̀kan bá wà lórí ilẹ̀ ayé yìí òun ló máa determine ìbáyé ṣe máa rí o òun ló máa determine ìta wà yìí ṣe máa rí ipò tí ìdílé wà ìdílé ti bàjẹ́ nípa báyìí ní rúdurùdu àti ìbàjẹ́ fi wà nínú ìdílé ipò tí ayé tí ìdílé kọ̀ọ̀kan bá wà amid the situation or the condition of the families on this planet earth will determine what this world will become òun ló máa sọ nǹkan bí ayé yìí ṣe máa jẹ ipò tí ìdílé bá wà ní. Mo fẹ́ káwa náà wò ẹ lọ́wọ́ gbogbo àwọn ọmọ tó wà níta lónìí gbogbo àwọn ọmọ tí wọ́n da ìdàkudà síta lónìí gbogbo àwọn tí wọ́n gbé ìgbé ayé tí sátani ń lò wọ́n tó sọ wọ́n di ohun èlò rẹ̀ tó ń di tọ́ì lọ́wọ́ sátani tó ń lò wọ́n nílòkulò tó ń ba ìdùnnú ayé jẹ́ ẹ lọ wò wọ́n tẹ bá wo wọ́n kẹ fún wọn ní cross examination tẹ bá wọlé tán ti jáde ẹ máa rí wípé wọ́n máa wá láti ilé tó jẹ́ pé ilé tí ò rọgbọ ni ilé tí bàbá àti ìyá gan tí wọn gbọ́ra wọn yé ilé tí bàbá gé èèyàn burúkú tí ìyá gé èèyàn burúkú àbí tí àwọn méjèèjì gan tí ò tiẹ̀ sí àlàáfíà ilé tó jẹ́ pé nígbà tí wàhálà ń pọ̀ àwọn méjèèjì ti túká oríkálùkù ti gbabi tiẹ̀ lọ ìyá ti já ọmọ fún bàbá ó ti lọ àbí bàbá náà ló sì dá ọmọ sí ìyàwó láyà tó gbabi tiẹ̀ lọ. Ọlọ́run tó ṣe létò pé kí èèyàn méjì àwa méjì ká jọjọ papọ̀ nínú ìgbéyàwó ká sì jọjọ mú ọmọ jáde láti ibẹ̀ oníkẹ́ bí sí kẹ́ rẹ̀ sí ọlọ́run mọ ẹ̀kọ́ tó yẹ kó ti ara bàbá jáde sára ọmọ èyí tó yẹ kó tara ìyá jáde sí ara ọmọ ṣùgbọ́n nígbà tí nǹkan bá ti wọ́ tó bá ti kúrò lórí ìlànà ọlọ́run rúdurùdu ló máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ọlọ́run sì wá sí rẹ̀ ó ní òun ìṣe ọlọ́run ti rúdurùdu bí kò ṣe ti àlàáfíà ta ló ní rúdurùdu sátani ló ní rúdurùdu láti ìpilẹ̀ṣẹ́ rí wípé ibi tí ayé ti bẹ̀rẹ̀ sí wọ́ wá mo sọ ní gẹ́gẹ́ mo tún ń rìpítì ẹ̀ báyìí láti inú ìdílé bàbá ńlá àkọ́kọ́ àti ìyá ńlá àkọ́kọ́ ádámù àti ifeanyi ọlọ́run tó pàláṣẹ fún wọn wípé gbogbo igi ni kẹ́ ẹ máa jẹ ẹ gbọ́dọ̀ jẹ eléyìí ìmọ̀ rere àti ìmọ̀ búburú ọlọ́run mọ̀ wípé níjọ́ téèyàn bá ti jẹ ìmọ̀ rere àti ìyàn búburú téèyàn bá ti mọ eré búburú ni bá ṣe búburú má ṣe rere tó bá ti wà nínú ọpọlọ àti nínú orí ènìyàn agbára àti wá resist ibi kò ní owó ènìyàn mọ́ torí sátani ló ń darí ayé agbára láti kọ ibi kò ní sí nínú ènìyàn mọ́ òun lọ́lọ́run fi sọ tó lọ́lọ́run mọ̀ wípé sátani ló ń darí ó mọ̀ wípé àwọn èèyàn a fe gbo city satani lenu ju ti won.

0: oni kaluku lo ma beru enibode be ni gbogbo awon mo ton ti inu idile ti ibero olorun o si laye baba ati ya ton wi iwa ikai wa bi ngba ton ba jogun iwa yen ton la e ti wole o
1: e so le ma
0: e ra sa o abi ma ni oruko yin bi te tin pe wa
1: oruko mi ni modupe
0: e se ma e se mommy
1: Ọlọ́ ó sànù wa gbogbo ìtàrin lórílẹ̀ èdè ìbáàbí gbogbo ẹ̀. Àwọn ìdílé kan ló fẹ́lú.
0: Ẹ ṣe àwọn kan àwọn ló produce wọn. Bẹ́ẹ̀ ni.
1: Àwọn ló fẹ́lú ojúṣe.
0: Bẹ́ẹ̀ ni.
1: Tí ìdílé bá ti fẹ́lú ojúṣe bórílẹ̀ èdè ó ṣe rí náà nù.
0: Bẹ́ẹ̀ ni.
1: Gbàgbá ìfún ọmọ wa lọ́nà ó ti fún àwọn ọmọ wa. Ọlọ́run fún wa tọ́ lórúkọ Jésù àní lórí
0: wọn. Àmì lórúkọ Jésù. Ẹ ṣe mà Olúwa ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká kíyè sára wa àwọn ọmọ tó bá ti àwọn ìdílé tí ò sí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ò sí ìbẹ̀rù ọlọ́run tí wọ́n ti separate tẹ́ ti gbé àwọn ọmọ kalẹ̀ nǹkan ti sọra yídi nǹkan míì separation no àwọn tó ti bẹ̀ jáde kí la máa rí ẹ ti wọlé o ẹ bá wa pa rédíò yẹn sà ẹ bá wa pa rédíò yẹn.
2: Ok, mo ti pa.
0: Ok, sir.
2: Ṣé ẹ ní gbogbo ọ̀kan tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa ní Nàìjíríà ti fi lé
0: báyìí?
2: Inú ilé ló ti bẹ̀rẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Ṣé ayé ìmájìn pé ní kí bàbá máa ran ọmọ ẹ̀ sálẹ̀ àbí kí ìyá máa ran ọmọ ẹ̀ sálẹ̀ ìṣẹ́ bọ́ ṣe ń kọ́ mọ́nísẹ́nà àbí
0: tó o.
2: Àbí bàbá tó sọ pé tó bá mi gbu ẹmu wá, wọ́n náà tọ́wọ́ níbẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Gbogbo wàhálà tó bẹ̀rẹ̀ ni olólèdè wa Nàìjíríà ní ìdílé ló ti bẹ̀rẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Ọlọ́run bá tún ṣe o. Ọlọ́run fún oníkálukú lẹ́mí òdúkú àdá o.
0: Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣe àdúpẹ́. Irú àwọn ọmọ báyẹn gan tó bá ti inú àwọn ilé báyìí jáde. Tọ́ bá jẹ́ ọlọ́pàá ń ta ọlọ́pàá olówó ẹ̀yìn náà máa jẹ àwọn náà ń pààyàn nípa kú pàǹtà. Ẹ̀mí wọn kò sí ẹ̀mí ọlọ́run kò sí ìbọn nínú ayé wọn. Tọ́ bá jẹ́ adájọ́ ìdájọ́ èké náà máa dá. Tọ́ bá jẹ́ dókítà ẹ̀mí èèyàn níjọ wọn lójú wọn lè gbowó láti gbẹ̀mí èèyàn. Ẹ ti wọlé o. Ẹ ṣeun sà. Ẹ ṣeun sà.
1: Ní Nàìjíríà ká wà
0: yìí.
1: Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn akẹgbẹ́ yìí fúnra ti ń sọ̀rọ̀. Láti ìdílé ni gbogbo nǹkan yẹn ti máa ń bẹ̀rẹ̀ lọ.
0: Bẹ́ẹ̀ ni.
1: Bí ọmọ bá rán ọmọ rẹ̀ sálẹ̀. Kò ṣeé ṣe nínú àwọn ọmọ yẹn ẹ̀rí iṣẹ́ ọ̀yà tiẹ̀.
0: Bẹ́ẹ̀ ni.
1: Bẹ́ẹ̀ sáájú bàbá tó jẹ́ pé ẹ̀mí àmupara ló wà nínú rẹ̀. Kó tó jẹ́ pé ó inú rẹ̀ yóò rí inú àwọn
0: ọmọ yẹn tó
1: yà. Bẹ́ẹ̀ ni. Bàbá tó jẹ́ pé ó fún ọ̀nà ọmọ rẹ̀ mọ ọ̀nà
0: ọlọ́run. Bẹ́ẹ̀ ni.
1: Ṣé ẹ̀rí nínú àwọn ọmọ rẹ̀ kò tó kú?
0: Bẹ́ẹ̀ ni.
1: Láyé
0: tí
1: ọjà
0: bá ń sọ
1: nínú wọn.
0: Kó wọnú ayé wa. Ẹ ṣeun sà. Ṣé o jẹ́ ká da dúró lórí ìyẹn lónìí? A sì ń tún ẹ̀ síwájú lórí ọ̀rọ̀ yìí o. A sì tún tẹ̀síwájú mẹ́jọ. Ọlọ́run ẹ̀mí ọlọ́run àtúkọ́ wa sí níbi a ti rìn bá ṣètò tí ó fi rí bó ti yẹ kó rí. Ọlá ni ọjọ́ Monday. Ọlá sì ni Monday tó gbẹ̀yìn oṣù tá a bá wo kàlẹ́ndà wa. So ọjọ́ ìyìn lọ́jọ́ ọ̀la. Gbogbo àdúrà tó ti gbà láti Monday àkíní kejì wá yin Ọlọ́run lọ́la. Torí inú ìyìn ni bàbá yẹn ti ṣọlá tó ń gbé àwọn èèyàn sì ń lẹ́rìí. Wọ́n máa yin Ọlọ́run wọn ní ẹ̀rí àwọn akọrin ńláńlá la máa ń pè tí wọ́n máa yin Ọlọ́run dáadáa fún wa táwa náà yin Ọlọ́run darapọ̀ mọ́ wa lórí òkè lọ́la lágbo mẹ́sàn-án sí mọ́kànlá náà ní ilẹ̀ nù bí 2 hours ó pẹ́ ju 2 hours ni àti parí yàyàyàn Ọlọ́run á ràn wọ́n. So lẹ́yìn ètò yìí ẹ lè pè mí mo kí gbogbo àwa tí ẹ bá wa dá sètò tí ò ní àánú Ọlọ́run ní fi yín sílẹ̀. Lẹ́yìn ètò yìí ẹ pè mí sórí nọ́mbà mi 070-32-49-50-16 àánú Ọlọ́run orí ọ̀fẹ́ rẹ̀ kò ní fi wá sílẹ̀ lórúkọ Jésù ire o.
3: Nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
4: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
3: Ètò eré ìdárayá.
5: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
3: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
5: Akinyin o.
6: Akinyin àlùyìn lọ́gbẹ́nu.
5: Bàríbà.
6: Lórílẹ̀-èdè Nàìjíríà.
3: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

Ìwé Fílípì oríkẹrin ẹsẹ̀ kọkànlélógún fi yé ni pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Èyí ni àkókò àlùyọ nípasẹ̀ ilé ìjọ CAC Mountain of Deliverance tó ń dé sétí gbọ̀nyín níkànnì Diamond 8.7 FM ní gbogbo ọjọ́ ìsinmi láago mẹ́fà àbọ̀ sí méje ìrọ̀lẹ́. Ẹ bá àlùyọ pàdé nínú ìwàásù àti àdúrà látẹnu Prophet Sanusi Peter Abiodun tinú ìjọ CAC Mountain of Deliverance tó kalẹ̀ sí Ọ̀fà Garage Asadam Road lọ́nà tó lọ sí Ọ̀sà. Àkókò àlùyọ rẹ nìyí.

0: bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Bẹ́ẹ̀ni, ètò òye ìjìnlẹ̀ bíbélì gbárà ọ̀tún wọ̀ lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin. Ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago 7:00 to 8:00 ìrọ̀lẹ́, 7 p.m. to 8 p.m. every Sunday. Atọ́kọ̀ ètò ní Olùṣọ́àgùtàn Ẹkọ́nowó. Olùkópa pàtàkì lórí ètò Olùṣọ́àgùtàn Èkè Ògúnyẹmí láti CAC Òkè Mọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú Ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ Ọlọ́run tó kóró láti inú bíbélì láìsí àmúlùmọ́là tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀. Ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má baà ṣẹ̀ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà. Ẹ jájọ máa gbọ́.

0: Oluṣagutan Ekonogo ti se atokun eto oye ijile lati nu bibeli fi akoko idupe lowo Olorun ti o ma n wa ni gbogbo igba ti a ba wa sori eto yi ti a si ni igbagbo ati idaniloju pe yoo tun darapo pelu wa loni lori eto yi bẹẹ na ni ọpẹ wa lọ si ọdọ onigbọwọ eto yi John Bad Foundation ati gbogbo awọn ti fun wa ni imọran to peye to si duro lori eto yi ati awọn ti n fi adura ran wa lọwọ agba aladua pe oluwa ninu anu re yo gbe iranlọwọ dide fun gbogbo yin
1: amen
0: niwaju mi ni ni oluṣagutan ike ogunyeme wa lati sise lori eto oye ijile ti oni oluṣagutan ike ogunyeme akiyin pe e ku abo si ori eto yi o se alafia le de o
1: adupe baba mo ki eyin na ati gbogbo awon bi gbogbo ti a fefe to n fe de an gba aladua lonu ẹni si wa gbọ àwa náà ní síwí o ọlọ́run ó gbà kó so
0: amen ẹjẹ ká tẹríba fún àdúrà olúwa ọlọ́run wa ọba àwọn ọba olúwa àwọn olúwa fọfẹ́ fún àyàn ológun àṣẹ ọlọ́ba fún orí ọ̀fẹ́ lórí wa àdúpẹ́ nítorí pé o máa ń bá wa pé lórí ètò yìí tí a sì ní ìgbàgbọ́ àti ìdánilójú pé o tún bá wa pé lónìí lórúkọ jésù olùgbàlà ọba àwọn ọba olúwa àwọn olúwa gbọ́ ọ̀fẹ́ wa olúwa gba ẹ̀yẹ wa à ń lọ lórí ètò yìí lórúkọ jésù gbàlà olúwa rọ́nà àmọ́gún bá wa bẹ̀rẹ̀ láàárín ètò yìí a fẹ́ rí ọ olúwa járí ọ ní òpin ètò yìí lórúkọ jésù kristo gbà má dá wa dá lórúkọ jésù bá wa ṣeun gbogbo má jà ṣìwé má jà ṣìsọ lórúkọ jésù ọ̀rọ̀ tí ó bí ẹ̀yìn ọlọ́run wa nínú lórúkọ jésù má jò tẹnu wa jáde a ó yìn a ó sì máa dúpẹ́ ògo ni fún orúkọ jésù olúwa wa ní ọ̀sẹ̀ tí ó kọjá a ṣiṣẹ́ púpọ̀ lórí lọ́sẹ̀ bíi méjì sẹ́yìn lórí nǹkan tí a ń pè ní ìjìnlẹ̀ nípa ti ìmọ̀ tí èmi gẹ́gẹ́ bí ẹnìkan olùṣàgùtàn Ekonogo ti ń ṣe olóòtú olùdarí àti atọ́kùn ètò oye ìjìnlẹ̀ látinú bíbélì fi àkókò yìí tọrọ gáfárà lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí ó dàbẹ́ ni pé ètò náà ń bọ́ sí àìgbọ́ra ẹni yé lórí bí a ṣe ṣe ètò náà ohun tá a kàn fẹ́ ṣe ni pé a fẹ́ kí gbogbo ènìyàn kó lo àwọn nǹkan àwọn ìmọ̀ tí ọlọ́run fi fún wa láti ṣe nǹkan tí ó yẹ ká ṣe ní àkókò tí ó yẹ ká ṣe òun ló mú wa lọ sórí ètò gbogbo tí à ń sọ yìí ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí Ekonogo mo fi àkókò yìí tọrọ gáfárà lọ́wọ́ gbogbo àwọn tí ó dàbẹ́ ni pé ọ̀rọ̀ wa ó dàbẹ́ ni pé kò yé wọn tàbí bí wọ́n ṣe túmọ̀ rẹ̀ ó yàtọ̀ sí bí

0: àwa ṣe túmọ̀ rẹ̀ nítorí náà a tọrọ mo tọrọ gáfárà lọ́wọ́ gbogbo èèyàn mo tọrọ ìdáríjì lọ́wọ́ gbogbo èèyàn tí kò gbọ́ wáyé tàbí tí ó ṣe ètò wa túmọ̀ mo rántí pé ìránṣẹ́ ọlọ́run kan tó jẹ́ ọ̀kan nínú àwọn ògbóǹtarìgì tí ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ nígbà kan ó ní gbogbo àwọn tí ò bá san ìdá mẹ́wàá ó ní ọ̀run àpáàdì ni wọ́n lọ ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn tún ń lòdì sí gbogbo nǹkan tó wí yẹn ó tọrọ gáfárà lọ́wọ́ gbogbo èèyàn bẹ́ẹ̀ náà ni èmi náà gẹ́gẹ́ bí pásítọ̀ ekonogu tọrọ gáfárà lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó dàbẹ́ ni pé wọ́n fẹ́ ṣì wá gbọ́ irú ẹ̀ ò ní wáyé mọ́ o ẹ jọ ẹ má bínú sí wa a tún tẹ̀síwájú lórí ètò wa tí èmi ẹ máa farabalẹ̀ láti gbọ́ ti wa o láti ti ní àkọsílẹ̀ most especially àwọn ọ̀dọ́ lórí ètò tí ò ní ẹ jẹ́ kí a ní àkọsílẹ̀ tó dánmọ́rán tó yè kó lórí ètò tí èmi olùṣàgùtàn ak ogunyẹmi
1: kábíyèsí bàbá
0: ṣé àwọn èèyàn àwọn ọ̀dọ́ kan ń béèrè wọ́n sì ń yọmí lẹ́nu wípé wọ́n fẹ́ mọ àwọn nǹkan tó fa kí àwọn èèyàn má tètè gbéyàwó tàbí okùnfà tí ó ń ṣe ìdíwọ́
1: àti
0: ìdádúró lórí àtètègbéyàwó ṣé ó ní àwọn nǹkan kan tó ń fa ìyẹn náà la fẹ́ kí ẹ jọ̀ọ́ kẹ́ bá wa ṣe kẹ́ bá wa yànnànà rẹ̀ lónìí àwọn ọ̀dọ́ fẹ́ mọ nǹkan tó ń fa o torí pé àwọn kan kò rí ṣe àwọn kan ti rí ṣe o lójú ẹsẹ̀ ni wọ́n rí ìyàwó tán sì fẹ́ ìyàwó tán sì ti gbé ìyàwó sílé tán sì ti bẹ̀rẹ̀ sí bímọ bẹ́ẹ̀ náà làwọn ẹlẹgbẹ́ wọn ò kọ́ tí mọ bí wọ́n ṣe rí ìyàwó wọ́n ṣe rí obìnrin tán ò fẹ́ gan pápá kí lẹ lè sọ fún wa nípa àwọn nǹkan tó ń díwọ̀ yìí lórí àìtètè ní ìyàwó tàbí àìtètè lọ́kọ̀ gan pápá.
1: ẹ ṣeun bàbá ṣe rí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti inú bíbí ọ̀rọ̀ ńlá ni ilé yìí jẹ́ ọ̀rọ̀ ńlá ni bàbá ọ̀rọ̀ ńlá ni ó sì bani lọ́kàn jẹ́ ó bani nínú jẹ́ ẹ má jẹ́ ká parọ́ ẹni tó bá bí ò bá tiẹ̀ ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ ènìyàn tí ọlọ́run fún èèyàn ní tá à ń pè ní breakthrough àlùyọ lábẹ́
0: rẹ̀
1: àwọn tí wọ́n wá há sínú rẹ̀ ń kọ́
0: àwọn kan há sínú
1: rẹ̀ sẹ́rí ẹ má ti jẹ́ sọ̀rọ̀ púpọ̀ torí ọ̀rọ̀ ńlá ni kókó yìí àwọn ìṣòro tó ń ṣe okùnfà ìdádúró
0: ìgbéyàwó
1: láàrin àwọn ọ̀dọ́ lóde òní tó bẹ́ẹ̀ jọ pé nígbà tẹ́lòmíì padà wà á gbéyàwó wọn tinú ìṣòro kan bọ́ sínú èmi tó fẹ́ ga jù ti kú lọ ẹ já lọ́nu bíbélì ẹ ṣe ọ̀rọ̀ ọlọ́run tàbí ṣe àtẹ̀gùn sínú ètò ní ìwé jẹ́nẹ́sìsì orí ọgbọ̀n ẹsẹ̀ ọgbọ̀n ìwé jẹ́nẹ́sìsì ọ̀rọ̀ kan bẹ̀ tí ẹnìkan sọ òun mo fẹ́ ká fi ṣe àtẹ̀gùn jacob náà ló sọ̀rọ̀ yẹn fún labani
0: bẹ́ẹ̀ ni ó sọ fún ọ̀gá rẹ̀ tó ń bá dá ẹ lẹ
1: ó yẹ kí àwa náà ò béèrè pé nígbà wo ìgbà wo ni ọ̀rọ̀ náà ká báyìí pé díẹ̀ ni ìwọ sáà ní kí n tó dé ọ̀dọ̀
0: rẹ bẹ́ẹ̀ ni
1: ṣùgbọ́n wá bù sí
0: ní ọ̀pọ̀lọpọ̀
1: fún ọlọ́pọ̀lọpọ̀ láti ìgbà tí mo ti dé ọ̀dọ̀ rẹ ọlọ́run bùkún ọ gan-an
0: bẹ́ẹ̀ni
1: ǹjẹ́ nísinsìnyí nígbà wo ni èmi ó pèsè fún ilé mi
0: ní ìgbà wo
1: ni
0: èmi ó pèsè fún mi
1: ní ẹni tó ti jẹ́ ọmọ ọgbọ̀n ọdún ó lé márùn-ún ni obìnrin ó tó rí ibi ìsinmi àti rí àwọn tí wọ́n jẹ́ ọmọ ogójì ọdún nínú ilé bàbá àti mọ̀mọ́
0: wọn ẹ
1: mọ̀ yìí á parọ́ yóò bá sọ pé adìẹ bà lókun
0: ara ò rọkùn ara ò sì rọ́dìyẹ.
1: ẹ wo tí àwọn ọmọ bá lè ẹ̀ ń dí ọ rẹ̀

0: yo wa fun awon odo lokunrin ati lobirin
1: o ti mo
0: ah ah lo da ojo se bo lo da osu
1: be ni
0: se bo lo da ose
1: be ni
0: se bo lo da odun yo lo da igba
1: o mi ni science gan
0: eh o ti mo
1: ko si o mo
0: saju so na ti oro olorun ba ti enu wo li re so aso tere kan ki se papon dan pe o gba to ba nse loju ese le to gba gbo pe n to so ijo to
1: o le pe ko to je
0: odun ke lo ta Isaiah ti so re Isaiah ori kan ese ikini baba
1: o to ni o to ni Isaiah
0: iran ti jade olorun ti so nipa re but come baba wa ta je eniyan olorun olusin olorun olugba olorun gbo abi oye ka le yara wa ni imo lati nu oro olorun baba ka le yara wa ni opolo
1: opolo be ni
0: ka le yara wa ni la ka e tori pe di si iye awon mi o si si soro ti won ni ki se kan te ran fi fale
1: won gbudo fi fale
0: owo ipe sa ejo abi sa keke na ti lowo ipe ni o ko wa ba se ejo baba je te yowo re jade ejo busan
1: be ni
0: so egbon ti oro olorun wi asotele ejo pipe iyen ni okun fa akoko olorun ti mo pe kini yo sele o si ti tenu woli Isaiah so
1: to la tenu woli
0: Isaiah igba woli Isaiah si gba ti Jesu olugbala ti o wa saye o je 700 years bi awon ojogbon onimo ninu bibeli se won se ka okay Jesu ti pari ise ranse o ti goke lo si orun
1: be ni
0: ta n re ti pada bo re lekeji odun ke lore 2006
1: be ni
0: te ba fi mo 700 years si gba ta bi Jesu
1: almost 3000
0: igba ti Isaiah so aso tele to so aso tele si igba ti Jesu waye o je 700 years taba fi 700 ku 2006
1: oh no mo so
0: sam go ti no bi 3000 close to 3000 years
1: be ni
0: nti e wa wa so tele close to 3000 years to wa nse ninu na ti wa yi oro lo wi pe ati le ojo na
1: obirin
0: obirin meje o ti e ti ju ba lo bayi
1: o ti ju be o o ti ju be lo
0: Olorun lo mo yi obirin tin du okunrin kan gboro bayi.
1: Be ni. Awon ja lere okunrin kan. Ah, won ja gan gidi. Ah, ton fe lura.
0: Obirin meje yo di mo okunrin kan.
1: Ah.
0: Se ri emi ni se lowo. Mi o ni di onje re. O ti de be bayi.
1: Mo ni se lowo.
0: Eh,
1: won o ko. Mi o bere onje lowo re. Aso gan papa won. Fe ko ra fun mi.
0: Wi pe àwa ní oúnjẹ táwa ọmọ jẹ fúnra wa àwa sì ní aṣọ tí àwa ọmọ wọ fúnra wa kìkì pé ṣàjọ ọdàkùn sáfẹmi jẹ kí a fi orúkọ rẹ máa pè wá kí n ti ẹ gbọ ọkọ bá mi nílẹ.
1: Mrs. Lágbájá.
0: Mrs. Okay. Miss ló ń jẹ o Miss.
1: Ẹ orin Mrs. Okay máa jẹ.
0: Ọ wá fẹ́ jẹ́ Miss. Àbùkù pọ̀. Ọlọ́run lọ́mọye. Àbúrò tí à ń tí mi best. Náà mo kékèké lẹ́yìn rẹ̀ pé àti ẹ̀wò ẹ̀yin náà lè máa ṣe
1: best lady. Èmi ni best lady ni. Best lady.
0: Ọlọ́run lọ́mọ yẹ kí ẹ tó
1: best. Tó ti ṣe best lady rẹ̀.
0: Síbẹ̀ ẹgbẹ́ gbogbo ẹni tí ẹ wà nínú wàhálà
1: yìí. Kò sí ẹni tó ṣe best lady.
0: Ẹ rí ọ̀nà àbáyọ.
1: Àmì àmì.
0: So torí pé kákan máa fi orúkọ rẹ pè wá láti ṣe kí ni
1: láti mú ẹ̀gàn àti
0: àbùkù wa kúrò good àsọtẹ́lẹ̀ ọjọ́ pípẹ́ ó ń lòkùn fà kọ́kọ́ ọ̀rọ̀ ọlọ́run ò sì ní bọ́lẹ̀ láìsẹ̀ tába ni a máa tú ẹyọ kan igi lónìí àlè parí ẹ̀ but ẹ mọ̀ jẹ́ àfà lọ́gùn àsọtẹ́lẹ̀ ẹ ti ṣe nínú ìran wa báyìí. Iye àwọn ọkùnrin tó ń kú nínú òkà àgbáyé ojú tóbìnrin lọ. Àwọn tó ń gbógun lọ. Ṣé ẹgbọ́n tí mo ń sọ?
1: Bẹ́ẹ̀ni tó ń gbógun lọ ó pọ̀.
0: Ó pọ̀.
1: Ó pọ̀.
0: Ó pọ̀.
1: Ó pọ̀ sẹ́.
0: Tẹ bá wo iye wàhálà tó ṣẹlẹ̀ láàrin Gaza àti Israeli tẹ bá wo iye èèyàn tó kú.
1: Àwọn tó ti lọ.
0: Tẹ bá wo iye tó ṣẹlẹ̀ ní Ukraine àti Russia tẹ bá wo iye sójà tó kú. Àwọn ọkùnrin. So ẹ wà rí àwọn.

0: tán tọ́bù sọ̀rọ̀ síra wọn wọn ò lè mọ yí ara wọn.
1: Bẹ́ẹ̀ni
0: ó di jọ
1: gbáyà kan tíra wọn
0: tó bá yára wọn.
1: Tẹ́wọ́ gba ṣe ó ti kó gba lọ lu ilé òbí rẹ̀.
0: Lóòótọ́ mọ̀ pé ọ sọ nǹkan nù.
1: Bẹ́ẹ̀ni yóò mọ̀ pé òun sọ fàánù lójú.
0: Bó jẹ́ pé kò délé kò báyàn.
1: Bó jẹ́ kò rẹ̀ nìyà kò tó kí ẹ pé ẹ káàbọ̀.
0: Kò délé kò gbóúnjẹ ojúmọ́ ọbẹ̀ tí ó dùn ó dùn òdùn ó délé ọba
1: àgbẹ̀kan lórí tẹ́wù. Ṣùgbọ́n ìgbà tó yá sí kò
0: sí ọkọ̀ tó jẹ́ bẹ́ẹ̀. Tọ́ba délé ìyá alákàrà yóò jó bá rọ̀ lọ́mọ̀ pé ebi lọ́ba sùn.
1: Tọ́ba délé kéde.
0: Gbèrò kó tí ó ti ra kàrà àti búrẹ́dì.
1: Nígbà tí ìyá alákàrà àti ní búrẹ́dì ti wọlé wọ́n ti kó gbówó wọlé. Torí pé tọ̀ba kó gbówó wọlé òjò bá pa búrẹ́dì. Búrẹ́dì ti
0: ìbẹ̀rù ojúṣe nínú ìgbéyàwó. Nọmba 5 tó jẹ́ àwọn tó ń ṣe okùnfà ìrírí tó burú lórí ẹ̀rọ alátagbà tá à ń pè ní social media. Sẹ́rí ẹ̀yin kan lẹ́kan àwọn kan wà tá à ń pè ní content creators. Sẹ́rí ẹni tí ò ṣẹlẹ̀ àwọn ò ronú
1: sí wọ́n á ronú kí wọ́n á ti mú
0: dájú. Wọ́n á dẹ̀ pamutate ẹ̀ wọ́n á dẹ̀ create ẹ̀ wọ́n á dẹ̀ jù sáfẹ́fẹ́ bí ẹni pọ̀ ṣẹlẹ̀
1: ẹni
0: tó bá wá yí òpè tó bá wá kà á yẹ́fọ́ ẹlòmíì gbogbo if you are too much lis ten to social media wà á bá yí ara rẹ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń rí social media yẹn fake life lọ̀pọ̀lọpọ̀ ń gbé
1: bẹ́ẹ̀ni
0: ntí ọ̀jẹ́ ni ó ní jẹ́ wàá wọ̀ ní pé bóyá ọ̀rẹ́ cosmate mi schoolmate mi ń gbọ́ ọba ǹjẹ́ ọ lo ti rí gbẹ̀yìn tí ó fi ai tí ó fi decorate ẹ tí ó fi gbé báàgì sí rẹgbẹ tí ó fi gbé inú ká níbo ló ti rówó ra ká bàbá rẹ ti rà á
1: kò rà á
0: ìwọ wá ti wá rú pé yes èmi náà àwọn èèyàn ò gbọ́n.
1: Bóyá òótọ́ náà ló sì ló ní ká tí ó gbé wá bóyá olè lójà kó ti fófin ra
0: ká òkè ọmọ sẹ́tí ń ṣe
1: òmọ́
0: bóyá drugs ló ń gbé ọmọ
1: òmọ́
0: bóyá jìbìtì orí ẹ̀rọ ayélujára náà ọmọ èèyàn ló fi sanwó ọmọ. Ẹ sọ́ra ẹ̀yin ọ̀dọ́ ó ti bá yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ sà ìrírí bí ó burú lórí social media ti bá yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ẹ jẹ́ ń sọ ìkẹfà tí ó lọ́n bá fún wa lórí ọ̀fẹ́ díẹ̀ ìkùnà láti tẹ̀lé àṣà inú bíbélì failure to follow bible culture
1: lórí ìgbéyàwó
0: bẹ́ẹ̀ni lórí afẹ́fẹ́ ìyàwó ibi máa ti dúró àwa padà sínú bíbélì díẹ̀ àwa bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ tó a bá gbé abábadé lónìí ádámù kọ́ ló wá ìyàwó fún ara rẹ̀ Genesis chapter 2 verse 18
1: bẹ́ẹ̀ni
0: o ni olú ọlọ́run sì kíyèsí pé kò dára
1: àbá
0: ọlọ́run ló bí ádámù báyìí ọlọ́run ni bàbá àti ìyá ádámù
1: báyìí
0: ó sì kíyèsí ádámù pé kò dára kí torí pé kòsẹ́ tó jọ ádámù gbogbo ẹyẹ kòsẹ́ tó jọ
1: nínú ẹja kòsẹ́ tó jọ nínú ọ̀rọ̀ kòsẹ́ tó jọ ok kí wọn ò gbóhùn ara wọn ó bá kàn dé díìgì òrombo
0: so now ọlọ́run wá rí pé kò dára kọkùnrin kó jọ nìkan ibi ìgbéyàwó ti bẹ̀rẹ̀ ni the first marriage was done
1: by God
0: the first lady was created
1: by God
0: certain a very good helper.

0: e wa ngba edu akiri se gbogbo eyan lojo ari ran lojo ala pe iyawo re nu nibo lo ti ri be
1: ero won won gba pe baba won le so wa won ri iyawo to to
0: eni kenin olohun le lo fun o
1: a pe ko le ba won ri iyawo
0: okay won le gba ki o ba won
1: ri te won lorun
0: ko te won lorun e ka ara ara lack of readiness tan so nu ara lack of readiness nu but ti adam o ba ti e ready ba
1: ben
0: o si muse
1: o si muse
0: o le jomo mi nto ba fi ri yawo fun ara re emi obo
1: wa ba iwa yawo o to ni o
0: segun emi obo wa yawo
1: to ba ti ni yawo
0: irungbon re to gbe yawo le eto je paje bo ni
1: to ba ni loju titi kakiri o to
0: o ti to ruko ko ti se le o to ruko ko wa fun yawo Tony, na e ma je awu awon odo inu na let us orientate them, let us take them back to the Bible, let us encourage them.
1: Sogbo wa ko bi
0: o fe fun ra re o ni encounter
1: encourage
0: you o fe fun o ni encounter
1: tete encourage won iwo na ti gbe yawo encourage
0: e ma je o pe
1: e ma je o pe e ko ma daru
0: don't let it be too late for you komo ba fi soro ku soro
1: ma je pakiri oju ona.
0: That is number one. Aturi apere minu biweli. Genesis 24.
1: Beni.
0: I see kidi omo ogoji odun.
1: Beni.
0: Baba re wa wo pe omo yo ore ni
1: fun mo. Ah, je ko fe ko fe yawo ko ni yawo.
0: O de pe omo odo re Eliasa. O ya lo si orilede mi. Lo lu mi. Lo o gboro wa ti le yo. E kule ku fe yeleye fe jalaja fe.
1: Mo
0: pa ni iran. Iran mi mo fe.
1: Beni. O si lo looto.
0: E ja da do be.
1: O lo looto.
0: Kaka.
1: O si ba fe iyawo.
0: Iwe Genesis 24.
1: 24.
0: A bere nbe number 6 na lati bere lojo mejo. Sugbon mo fe ke je kaka ka to si ko jopo le. Mo fe ke je kaka Genesis 24. Gbogbo o ta nso yi o le je ko di leti enikeni but nti Oluwa ran yawo ala nso.
1: Nti bi nkan ti bi le so la.
0: Oni Abraham si gbo e mo gbo o. O si po li ojo. Oluwa si ti bu si fun Abraham ninu gbogbo.
1: Beni.
0: Abraham si wi fun iranse re pe ti si agba olori eru re.
1: Eru re beni.
0: Emi bi o mo bo wa bura fowo sabe tan mi ko se pe. Mo fe bo iranse kan. O si je bi mo si fe. Emi o mu ofi Oluwa bura. Ani Olorun orun ati Olorun aye pe iwo ki yo fi aya fun omo mi ninu awon ara Kenani tori ko si eni to je iran mi nbe
1: nbe be ni
0: ati pe mo si nse nbe ni awon eni ti mo ngbe alejo ni mi bi mo si fe ko lo ba wo fun omo mi
1: lati inu iran ti mi
0: o si bura fun o na de lo Abraham okunle
1: okunle
0: Isa
1: be ni o
0: Isa ki o bere yawo
1: ko bere a
0: baba re lori pe akoko
1: to wa nbe to fun loje
0: at age of 40 lo gbe yawo sile se te ba fe yawo at 20 so le woni
1: o le won
0: se te ba loko at 18 so le woni
1: ah ni ko se bi awon
0: ile ofin o ri o gbe 21 years
1: I know
0: so e mura si we kankan kan at age of 28 o ti make wa ek o si fe kawe e sa wo pe e se ni e je so le olorun ki o ti ko le fe yawo
1: ah nigba ti o ti de jade
0: ki le so ara tan so nu ara bi ti foju wa
1: ti olowo lowo ti o ni kankan ti o ni se o na ni o je ko wo e je ti
0: e je ndaka
1: ti o le bere awon ibere ninu
0: e pe jade
1: 091 36 55 69 52.
0: Awon
1: to ba be bere ibere o le bere ni bayi bayi
2: e ka le baba mi o
1: a da fun o iya wa
2: wa pelu eku sinmi ni o
1: e seun e se adupe o
2: oluwa wa pelu iwo le adele omo yin lo so lati airport
1: lo o e se o a da fun
2: yin o se tun so le ni jiri okan fawun yen
1: amen
2: igbeyawo ati gbogbo bi nkan se sele kolon je kari awon alatunse àwọn tó ṣe kò tó nǹkan nínú ọ̀rọ̀ ìgbéyàwó kì í sọkọ àtìyàwó mi wọn fẹ́ kọra wọn sílẹ̀ wọn fẹ́ mọ rìn káàkiri ṣùgbọ́n láti pilẹ̀ wá awon alatunse o to nkan nipa ilara nipa isife wi pe won se e ka je tokotaya na bo na se padara bo se mo o ye ka je alatunse ninu igbeyawo to ro mo won padara won nigba to bi ati babo si nbe ki awon eyan beru olorun to ro so pe won o lowo si ituka sugbe isopo baba ju re lo awon alatunse o po olorun pelu wa o
1: amen amen ashi ashi o ẹṣẹ́ o 0913655952 ibi tí ẹ pè wá sí ìdìyàn tẹ bá fẹ́ pè.
0: Ẹ̀lú ẹ ti wọlé orúkọ yín àti ibi tẹ ti pè.
3: Ẹ tẹ́lẹ̀ sá.
1: Ẹ tẹ́lẹ̀ orúkọ àti ibi tẹ ti pè.
3: Adéní ìlú orúkọ mi láti Àgàdá.
1: Ok, à ń gbọ́ ẹ o.
3: A kò ṣe lówó sá.
1: Ẹ ṣe olúwa ló ń ṣe.
3: Sẹ́ni mo rẹ́ bí ẹ̀kọ́ tẹ fún alálẹ̀ òní. Mo kàn fẹ́ bèrè pé kí ni ipa tí àdúrà ń kó nínú ètò ìgbéyàwó fún àwọn tó ń rojọ́ Ọlọ́run fún ọkọ àtẹ̀yà. Then kí tún ni ipa tí àwẹ̀ náà tó àwẹ̀ àti àdúrà tó ń kó. Then ọkọ tó yẹ kó tún ní iṣẹ́ lọ́wọ́ tí ó tì níṣẹ́ lọ́wọ́. Tó wá tó sì jẹ́ kó sì ń dúró náà àtúkọ̀hún kíṣẹ́dé. Báwo lẹ ti rí àwọn èèyàn náà sí. Ẹ ṣeun sá.
0: Bàbá
1: ìbéèrè tó ń béèrè náà nìyẹn o ipa tí àdúrà ń kó.
0: A máa débẹ̀.
1: Mo mọ̀ pé.
0: Nígbà tá a bá dé ibi tí a ti sọ̀rọ̀ lórí àdúrà yẹn ni what marriage is all about. A ti máa débẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: But ẹjọ́ wọn á dá yẹn tó etí ń sọgbẹ́yìn paṣẹ. How long are you going to wait? You looking for red collar job? And is red collar job available for you? Then what is field of your specialization in your studying in university or polytechnic? Kí ló dé tó o establish ara rẹ?
1: Bẹ́ẹ̀ni.
0: Bàbá kọ́ iṣẹ́ tabaka wey tí o bá ṣe lọ kọ́ iṣẹ́ brick la.
1: Kọ́ iṣẹ́ brick
0: la. Lọ kọ́ iṣẹ́ carpenter. Lọ kọ́ tailor.
1: Brick la tí wọ́n tún máa gbé ìrírí ẹ̀kẹ́ ní kàkiri.
0: Ṣé gbọ́n gbọ́dọ̀? Ṣé ń gbọ́? Kìkọ́ dá àwọn èèyàn kan ló ń ṣe.
1: Wàá máa gbé iyẹ̀pẹ̀ kí gbé block kiri.
0: Àwọn ọmọ gbé. Dúró. Ṣé mo pe ti 45 báyìí? Gbàtẹ́ bá rí iṣẹ́. Ẹja fàánì ńlẹ̀. But all better kí ìwọ ńlá tí o bá sọ pé aláti ṣe.
1: Ní màtúnṣe ara ẹ̀.
0: Ìjọba ò ní sẹ́wọ̀n ti kéde fún wa.
1: Bẹ́ẹ̀ni kò ní.
0: Ìwọ tó fẹ́ mọ̀ pọ́n ẹ wo ẹ ti wọlé orúkọ yín àti bíjọ́tì.
4: Hello, good evening,
0: sir. Good evening, you are welcome, sir.
4: Mr. Solomon is on the line from Obodoroko.
1: Okay, yes, sir. Solomon.
4: Thank you for this program of marriage that you brought up this evening, sir. God okay. will protect all of Nadia in the name of Jesus.
1: Amen.
4: Father, it's good somebody to marry. Now, I don't have work. And my wife, he will eat. Okay, I saw wife now. I want to marry this lady. We agree to marry. But the key where they go right for you to go to and bring to get that wife. That money, the money is not there. How we do it? I pray no helper. So thank you, sir.
0: All right, that's why we say many of the parents had more to these much situations. Instead of them to be a solution problem settled, but they are having more
1: to that problem.
0: Ọmọ yín ṣèṣì mọ́kọ́ wálé ẹ lọ ọkọ màálù ẹ lọ ọkọ àpòrá sí méjì ẹ lọ. Mo lọ ti fẹ́ lọ́wọ́ ra.
1: Kò ní ìdí.
0: Ẹ sà owó tí ẹ lò mí ò fi rin ìrìn àjò ogún ọdún nínú ìgbéyàwó ọjọ́ kan ṣoṣo náà bà ní rẹ̀. Aláti ṣe lọmọ ṣe bọ́mọ ló fẹ́ fọkọ.
1: Àní mo gbádùn ìjọ kan tí wọn bá fẹ́ ṣe márèèjì fún tọkọtaya aṣọ tó o ní sílé.
0: Ló wọ̀.
1: Yóò wọ̀. Nígbà tá a bá parí ìgbéyàwó tán wọ́n pín bisikíìtì fún ènìyàn.
0: Kò sásán ìyàwó lọ́jà. Ẹ̀yin lẹ́pẹ̀ ló kọ́ kò sásán ọdún.
1: Márèèjì bẹ́ẹ̀
0: ni. Ẹ̀yin lẹ́pẹ̀ ló kọ́ kò sásán bẹ́ẹ̀dẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin lẹ́ fún ló kọ́kọ́ tó ń kẹ́ fún kọ́ aṣọ lásán jẹ́.
1: Aṣọ ni.
0: Ẹ ti wọlé orúkọ yín àti bíjọ́ ti pé. The person we are now sharing with you, we are now preaching to, we are now encouraging you. Hello, ẹ ti wọlé o. Ore.
1: O ti re beti.
0: Don't let anybody destroy your destiny.
1: Bẹ́ẹ̀ni

0: Igba je mi se gbeyawo 19 lo wa mi gbeyawo mi. Hello, hello, ka le ti wole oruko yin o.
1: E ka le sa. Oruko ati bi te tin pe.
2: Baba.
1: Hm.
2: Opolo yin o ni.
1: Ami ami o.
2: Oruko Jesu e mo te ti wa ju o.
1: Ami o.
2: Ohun to se pataki ni pe ka mo me ni ta se.
1: Hm.
2: Ta ba mo me ni ta se. Ta ba gbe ipile wa lori Kristi. Gbogbo gbeyawo patapata ni o la ni o ni doju ko o. Seyan ba ti tori pe boya idojuko ni oni je ko se n to ye ko se yin tara.
1: Hmm.
2: E sugbon seyan ba ti mo pe irin ajo to n fe rin idojuko to ba wa nbi Olorun o run lowo lati rin. And dem o de fe ro wa awon obi na ka ran awon omo lowo ka mo diru ti o ye.
0: Le awon good
1: be ni e se.
0: What of if you get job and after marriage of 1 or 2-3 months he say bo se ya lo pare ni
1: o ni
0: pa ja ko ni se lowo. My brother, suppose you have job, you gain job today, you secure job today, you get today.
1: Mm.
0: And after some 6 months your wife don't belle and no job. Hello. No. Hello.
2: Yo dara fun yo baba o.
0: Ami
2: tẹrin tó wà Profeta Adébáyọ̀ Adégbèga ló ń sọ̀rọ̀ láti ìga Odòta.
1: Ẹ ṣe o.
2: Ẹni tó ṣẹlẹ̀ ni pé ìpìlẹ̀ foundation ló wà very essential. Ohun tó fa ogun yìí tó máa ń fà á gbà mìíràn ìgún àti ogun ìdílé àwọn èmi mi ń káàkiri tí ò jẹ́ kẹ́ ìyẹn ẹlòmíì ò sí dépò pé yóò fẹ́ yàwó tàbí yóò lọkọ jáì pé àkókò ọkàn lọmọ lọ́wọ́. The best thing so far ni pe tiyan ko tori mo ga keyo ti mo ra adua to ba bi mo tan atokunrin atobirin kiyan wole adua fun kokunrin omo si fe ko binrin na omo si fe oruko Jesu lati tori pe adua ki yagan adua lo se pataki tiyan ba ti gbadua bo ti wo ko se to omo eyin o ri orere mu
0: be ni. Thank you. Thank you, sir.
1: A ti se lori
0: igba ba nbo ti wa ninu wa lakale ati
1: a ti se lori gbogbo ikan ta o se ti a fi tete ni ajo
0: gbese lati
1: yin.
0: Hello, e ti wole oruko yin o.
1: E kale o oruko.
0: E ti wole oruko yin, sir.
3: So Olorun wa pelu yin, sir.
0: Amen.
3: Inu mi dun fe se toro aforiji loro awon eyan.
1: Owo e se o.
3: Ti awon takoko yen.
1: E se.
3: Lori pa awon eyan oro te gbe kale looto be se gbe opolopo ti gbe gbabo mi.
1: Okay.
3: Tugbe mi mo pe gege be se so Olorun to ja fun awon iranse Olorun lori oke sobi lojo o si wa laaye. Yo si ma ti yin leyin.
1: Amen. Amen.
3: Ni pa ke eyan tete fe yawo ko tete fe yawo abi o ye ko tete fe yawo yen. Awon nkan to fa po sa. Wale lo n soro lati ofa garage.
1: Bẹẹni agburo agbo
3: yin. A ri wipe ninu ijo Olorun laye ijo ohun baba mi ogun so pe aye ijo tori omo kekere ni mu ni mi ni wa.
1: O ja abo ti gbo.
3: Fun awon isato pa fun wa awon obi lo mo n fe omo fun omo.
1: Bẹẹni bẹẹni.
3: Wa wo ile to da ṣugbọn nisin a ri wipe aye ti da aye pe kawon omo wa funra won. And afiko wiwa funra won ina looto eyi ti ijọba ko lori oro iwu po. Ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé kán parí ẹgbẹ́ káwọn ọmọ parí NYSC kán máa lówó lọ́wọ́ tó bí ò lówó lọ́wọ́ báwo ló ṣe ṣe ẹsẹ̀ ti ṣe fúnra ẹ̀ ọ̀p tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí nǹkan tiẹ̀ ṣe tó èèyàn lè lọ́kọ́ èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ ní amáyọ̀ mò ń dákun ńbẹ̀ mo rí ọmọ yunifásitì tó ń bá mi lọ fún gbà yẹn yóò sọ pé òun tọ́ra táànù ẹ̀ á ṣe mí nígbà yẹn. Ok nísìnyí ọmọ tó bá tiẹ̀ jọkùnrin tó lóun fẹ́ gbìyànjú ó fẹ́ lọ báyàn ṣiṣẹ́ kó jámọ́ra wọn yára jámọ́ra wa kókó téèyàn lè lọ dà nísìn.
1: Kò sí.
3: Ọrọ̀ ajé tọ́lọ́run sì fún orílẹ̀-èdè yìí bàbá pé kí tó bá jẹ́ pé wọ́n gba tọ́lọ́run bí àwọn àmọ́ ṣe ní àwọn Amẹ́ríkà ṣe ń ṣe sà bí ọmọ bá parí tí ò níṣẹ́ NYSC yẹn ó yẹ kán lè fún ní nǹkan tó lè fi ṣẹ̀ tara ẹ̀ ọ́.
1: Bẹ́ẹ̀ni.
3: Ní ọrọ̀ tó lọ Ọlọ́run fún orílẹ̀-èdè ìjọba ìjọba kó bá àwọn ọ̀dọ́ wọ̀nyí ó pọ̀ ibi téèyàn kan ti máa sí 33 billion téèyàn kan lọ́rùn 100 billion téèyàn kan lọ́rùn tán rí sí ẹjẹ rí sa ẹjẹ ká gbàdúrà à ń gbàdúrà lóòótọ́ ṣùgbọ́n kí àwọn Amẹ́ríkà wọn ń ṣe iwin wọn ń ṣe àjọ̀nú ìfẹ́mi ọlọ́run náà ló darí wọn tán ṣe tó tọ́ fáwọn èèyàn
1: téèyàn
3: bá dàgbà ó ní ẹ̀tọ́ tán ṣe fún wọn bàbá ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan wọ̀nyí ètò ìjọba tó dá sílẹ̀ orílẹ̀-èdè fún àwọn ọ̀dọ́ ókè àwọn tó ń ṣe yàwúyàwó ẹwu mọ́tò tán lò ọmọ kan ní ìsẹ́ àlóhùn jáde ọ̀fẹ́ ṣèyàwó ó lọ gba òṣè kéké all 1 million.

0: Lubatan Sikina, you don't start to the jollificate our whoop bidato. To use Sikini money by quality, make sure say nothing.
1: Fantech is a place for quality.
2: Wọ́n wá ilé oúnjẹ ìgbàlódé níbi tí fàájì tó lékè ń ka sódò sí tó ti lè já iye ọlọ́ba nínú ìlọrin. Wájú lọ lásìkò pọ̀pọ̀ sí ọdún iléyà tó wọlé dé yìí. Dante Restaurants and Lounge nílé oúnjẹ àtàtà tó gbámúṣé. Kò sí irúfẹ́ oúnjẹ tilẹ̀ yìí tàbí tókè òkun tẹ wá dọ́dọ̀ wọn tẹ́ ò ní. Tó fi dórí àwọn mímu tó tutù dódó tó ti ìgbàládùn àríyá tó sí pẹ́pẹ́. Fún gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ láti agbègbè Gèrèálímì, ẹ bẹ̀rẹ̀ ilé epo Yare tó ń bẹ ní kọjá Cottage Hospital lágbègbè Adéwọlé nínú ìlọrin. Bó sì jẹ́ Monday tilẹ̀ ti ń bọ̀ ni. Lágbègbè Ọlọ́run Ṣògo nílé oúnjẹ ìgbàlódé Dante Restaurants and Lounge fi kalẹ̀ sí. Ẹ wá gbọ́ tuntun. Àwọn jíjẹ tó kátà hánú tẹ mọ́ barbecue wà fún gbogbo ènìyàn lọ́fẹ̀ẹ́. Lásìkò ọdún iléyà tí í ṣe ọjọ́ Wednesday, ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù yìí ní Dante Restaurants and Lounge. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀pẹ̀ sórí nọ́mbà yìí 0703863-4913. Dante Restaurants and Lounge, ilé oúnjẹ ìgbàlódé tó kọjá bẹ́ẹ̀.
3: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
4: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
3: Ètò eré ìdárayá.
5: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
3: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
6: Akínyìn akínyìn àlùyìn lọ́gbẹ́nu. Lórílẹ̀-èdè Nàìjíríà.
3: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: ẹ ti mọ̀ pé lábala lábala báyìí náà ni ètò àlọ́ bàbá gba abala àkọ́kọ́.
1: Àlàyé àlọ́ ni.
0: Abala àkejì ń kọ́.
1: Àlọ́ aládùn.
0: Abala ẹlẹ́ẹ̀kẹta ni a ti mọ̀ sí ojú òpólẹ̀ fẹ́yìnwé ńlẹ̀ láti mọ̀ dá sí tí gbogbo ẹ̀ yóò sì mọ̀ dùn tí gbọ́gbọ́n yóò mọ̀ kan sí. Abdul Fatah Rẹ̀mú ọmọ ọlọ́kànlá àwọn odò nígi ìkòkò lámọ̀. Àwọn nìyí tá a bá yíjú bàbá yà mọ̀ bẹ́ẹ̀ inú alámọ̀ yóò bàjẹ́. Ẹ ti mọ̀ pé ẹ báyìí àrùn méjì bá ti bẹ̀rẹ̀ báyìí tó bá ti di ẹlẹ́ẹ̀kẹta.
2: A dàrú mẹ́ta
0: ni. Ṣùgbọ́n torí àkókò wa mọ̀já láfẹ̀rẹ̀ káwọ abala àkọ́kọ́ tá a mọ̀ sí.
2: Bí a gbèsè kankankan.
0: Kalọ sí abala.
2: Tá a bá lọ́ra nugbó. Ẹyin kò lè síbẹ̀ kó sì ga sí yẹn lónìí.
0: Ǹsọ ńlẹ̀.
1: Ẹ káàbọ̀ sí abala àlọ́ àlàyé àlọ́ lórí ètò àlọ́ bàbá àgbà. Àlọ́ tí à ń wò lọ́wọ́ ní ẹ̀hún àtẹ̀járe ní ṣe pẹ̀lú
0: ìrúwá ògiri
1: wa. Ìyẹn ni àlọ́ tó já sí pé kò sí ìsọ̀rí kan pàtó tá a gbọ́dọ̀ bá ní ibẹ̀. Gbogbo ìsọ̀rí àlọ́
0: lálẹ́ máa
1: ṣe alábàápàdé níbẹ̀. Àpẹẹrẹ tó ti wà lọ́wọ́ yín tẹ́lẹ̀ ẹ dé mọ́lẹ̀. Èyí ta lẹ́ ìta tó fẹ́ fi kun náà ẹ tún kọ́ máa tó ti wà lọ́wọ́ yín.
0: Àlọ́
1: ajá bàbá mi kan láéláé. Ajá bàbá mi kan láéláé. Bí ó bá ń sáré lọ kì í bojú wẹ̀yìn mọ́ kẹ́ni o. Bí ó bá ń sáré lọ kì í bojú wẹ̀yìn mọ́.
0: Odò tí ń sàn ni.
1: Pàtẹ́wọ́ fúnra rẹ̀. Sẹ́yìn pé tí ajá bá ń lé ẹran nugbó tí wọ́n ń dẹjá. Yọ mọ le lọ tó bá ti wá di pé bóyá kò rẹ ran òun mọ àbómú àbóró abẹni tí ń dẹjá òun bá sinmi dídẹ ajá òun lè fà sẹyìn díẹ pé
0: yọ
1: padà àmọ ọwọ ni ajá bàmí kan ajá bàmí kan láìláì tó bá sáré lọ
0: òun lè fà
1: sẹyìn yóò bá máa pálówe pé odò kì í sàn
0: kò tún
1: bojú wẹ̀yìn bódò bá ń sàn lódò tí ń sàn ní àṣọ omi adágún yóò máa sàn lọ́nà ni kò ní bojú wẹ̀yìn pàtẹ́wọ́ fúnra rẹ̀ lẹ́ẹ̀kan sí odò tí ń sàn ni wọn pé wọn náà gbọdọ̀ dára mi dá
0: bẹ́ẹ̀
1: mo ṣe àpẹẹrẹ kan wọn náà gbọdọ̀ bá mi fi kún.
0: Aya yẹlé ìwo.
1: Àlọ́
0: àbàtà òkè ọ̀nà láńgbòdo atalu ni mọ́ wọn mọ́. Àbàtà òkè láńgbòdo atalu ni mọ́ wọn mọ́.
1: Bàbàtà bá talu yàn tó jẹ́ rọ́fọ̀ ní àbá ti fomi sàn yóò àmẹ́lẹ́ ọba talu yàn ikọ̀ á ní wọn mọ́.
0: Rárá àti rárá.
1: Ìlà ni ìlà ojú.
0: Ìlà. Pàtẹ́ fúnra rẹ̀ pàtẹ́ fúnra rẹ̀. Bẹ́ẹ̀ni ìlà ojú ẹni tó bá kọ ìlà yálà kẹ́kẹ́ lè yan. Ìlà kọ̀ọ̀kan olùdó kọ̀ọ̀kan bíi ti.
1: Bí tèmi yìí.
0: Mo ti sọ̀rọ̀.
1: Kwara ẹlẹ́mọ̀ wa lélẹ̀.
0: Kwara ẹlẹ́mọ̀ ni. Ó dà pé náà làjọ gbé.
1: Ẹ tó ti ẹ̀kọ́ gbé tiẹ̀ gan. Lẹ́tà kí èké ló
0: fi.
1: Small letter ló fi kọ́.
0: Ó dà ó ṣe. Ẹ rí i pé ìlà ẹni ó bá ti kọ ìlà yóò bí ó ṣe wà ń bẹ̀ lọ gbére nu tí ò ní wọn mọ ní wọn fi ní atalu ni
1: mọ
0: wọn mọ bí ó ṣe rí nu pàtẹ́ fúnra lẹ́ẹ̀kan sí ọgbà. Bí ó ti mọ ni abala àlàyé àlọ́nu fún tòní á tún tẹ̀síwájú ńbẹ tó bá di ní ọjọ́ mẹ́jọ. Àmọ́ la àlọ́ tuntun kan ń tẹ̀síwájú ẹ mọ bá a ti mọ ń ṣe bàtà ni o àjò bàtà ẹ ti bọ́ bàtà yín ọ̀yá.

0: Alo.
1: Ọ̀sìyàwó.
0: Ẹ ti mọ tó
2: gbọ́dọ̀. Àwọn ti ń ta ko tó jáde. Ń ta warawara.
1: Kìtì jáde tẹ́tí kówó ni.
2: Àwọn
1: ti kówó ni.
2: Àkọ́bí ti sanwó mẹ́jọ.
1: Mẹ́jọ péré. Mẹ́jọ péré. Ọ̀dà. Abala tó kàn báyìí náà ni abala àlọ́ aládùn ilé ẹ̀kọ́ tí a tún gbà lálejò tí wọ́n ń kalẹ̀ àti ìyá alálọ̀. Ẹ ti ṣe tán ọ̀yá ìyá alálọ̀.
3: Àlọ́ bàbá àgbà.
4: Ẹ kú dédé wòye ní gbogbo tí ẹ̀ ń láyọ̀ láti gbọ́ wa. Ìkànnì Diamond 88.7 FM ni a wà lórí ètò àlọ́ bàbá àgbà. Ìyá alálọ̀ tún ti dé o bí ìṣe mi lọ́sẹ̀ọ̀sẹ̀. Mo tún ráyọ̀ Olúwa Dámiláre ẹlẹ́ṣin, ayẹ ni àdúà, àtìlẹ́kẹ̀ amúgírí. Ilé ẹ̀kọ́ tí wọ́n gba ipò àlọ́ lálejò lọ́sẹ̀ yìí. Àwọn ni a mọ̀ sí Blessed Model College tí wọ́n wà ní Imam Hamsa Street ní àdúgbò Àyégbàmí Alágbàdo Area ní ìlú Ìlọrin. Lábẹ́ àkóso olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí, Malam Sulaimon Uthman Kayode. Àwọn akẹ́kọ̀ọ́ náà ti wà níkàlẹ̀ láti dáhùn ìbéèrè tí ìyá alálọ̀ mú wá. A bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀. Àlọ́ o.
5: Àlọ́.
4: Àlọ́ o.
5: Àlọ́.
4: À ń wò púpọ̀ ó fẹ́ yín han. Oríṣi kinní kan ni tá a máa ń jẹ. Ó yá bí èso ni ká pè ní o. Èyí ṣe èso. À ń gbé òkú bọ̀ ó fẹ́ yín han. Ó yá.
6: Orúkọ mi ni Abdulrakeem Aisha. Ìdáhùn sí àlọ́ yìí ni ìsin.
4: Ara ò bá. Ẹlòmíì. Ó yá, wá gbìyànjú. Ìrònú jinlẹ̀ lálọ́gbà.
7: Orúkọ tèmi ni Abdullahi Mohammed. Ìdáhùn sí ìbéèrè yìí ni ẹnu.
4: Bá. Ẹnu kọ́ alágbàgbàrà wa lásìkò. Ẹ sọ pé mò ń. Mo fi rẹ ojú àtẹnu yìí. Ìdáhùn sí àlọ́ yìí ni àgbàdo bíbọ̀. Ẹ pàtẹ́wọ́ fẹ́. Tẹ́mọ̀ kágbàdo bíbọ̀ mọ́ kẹ́yìn àwọn ọ̀hún. Àlọ́ o. A mú láti inú ìkudu. A sì í bọ inú ìkudu. Ìkudu tún wá gbé mi. Àlọ́ mọ́ o. Ó yá àwọn kan lọ́wọ́. Ó yá.
8: Orúkọ mi ni Ibrahim Mudashi. Ìdáhùn sí ìbéèrè yìí ni Amọ̀là.
4: Ẹ fún látẹ̀wọ́. Òkèlè ìgbésàmọ̀là nìkan àti yán àtẹ̀gbọ́gbọ́ tó bá ti ń jẹ́ òkèlè. Inú òkudu la ti mú wọn. Àbò ti bọ̀ inú òkudu ìkudu òtún gbé mi. Àlọ́ o. Alẹ́ ẹyin adìẹ mọ́ ògì. Ó yọ kò tì lójú. Ó yá.
7: Orúkọ mi ni Ahmad Aisha. Ìdáhùn sí ìbéèrè yìí ni Ohun.
4: Ẹ fún látẹ̀wọ́. Ohun ẹnu. Bá a ṣe ń sọ̀rọ̀ mi ta wà yìí, tẹ́lá wà nínú yàrá kejì. Ẹ rí pé ẹ máa gbọ́ bá a ṣe sọ̀rọ̀ bí ẹ máa gbọ́ nínú yàrá kejì. Àlọ́ o.
5: Àlọ́.
4: Onítẹ̀mí àyànfẹ́. Gbogbo ohun tí mo bá ṣe ló ń bá mi ṣe. Àwọn apá bíbà yìí ń pa. Ó ń
8: bọ̀ mi ní Abdulkani Abdulkani. Ìdáhùn tún bẹ̀rẹ̀ ní ọwọ́.
4: Rárá o. Bá. Onítẹ̀mí àyànfẹ́. Ohun tí mo bá ṣe ló ń bá mi ṣe.
8: Orúkọ mi ni Tíátú. Ìdáhùn sí ìbéèrè yìí ni. Òjìjí.
4: Ẹ fún látẹ̀wọ́. Gbogbo tá a bá ṣe lòjìjí náà máa ń bá wa ṣe. Àlọ́ o.
5: Àlọ́.
4: Obìnrin rẹ̀ gbọ́dọ̀ láàárín ẹ̀gún. Àwọn
7: tèmi ni Abdullahi Mohammed. Ìdáhùn sí ìbéèrè yìí ni àwọn.
4: Ẹ fún látẹ̀wọ́. Àwọn ni obìnrin rẹ̀ gbọ́dọ̀ láàárín eyín tó jẹ́ ẹ̀gún. Ó yá ta ni ó bà lọ́ fún wa.

0: dáhùn sí aláìní ojo.
1: Ẹ fún látẹ̀wọ́. Ó yẹ lómi.
0: Àlọ́.
1: Àlọ́.
0: Látàkùn lẹ́sẹ̀ ó lè gbọ́ mọ wá.
2: Orúkọ mi ni Àbùdàkí Fàwá, ìdáhùn sí ìbéèrè yìí ni ẹni.
1: Ó gbà fún látẹ̀wọ́. Ó yẹ lómi.
0: Orúkọ mi ni Àbúbákà Gòkí. Ó yà tẹ́lẹ̀ bàtà fúnfọ éèbù.
1: Alo mọ.
3: Orúkọ mi ni Yúlísì Ṣùgbọ́nà, ìdáhùn sí ìwú.
1: O ò bá wo ẹlòmí ẹ má pariwo. Ó yẹ ẹlòmí kó má gbà wá
0: lásìkò.
1: Ó fi asílẹ̀ pàtẹ́wọ́ fún wọn. Ó yẹ ẹnìkan péré lọ́kùn kánú pà lọ fún wa. Èèyàn kan péré.
0: Ó ń kọ́ mẹ́ni oṣù Ṣàìmá Yusuf. Ilé ń jó Màgánà wò.
1: Ó yẹ ta ló mọ̀ ọ́. Ilé ń jó Màgánà ń wòran. Ó gbà pàtẹ́wọ́ fún un. Ó yẹ jábọ́ síbi abala lọ́pàgbé.
4: Àlọ́ bàbá àgbà.

0: pé. Ní ìbálẹ̀ iláyé, ọkọ àti ìyàwó kan wà, wọ́n pẹ́ wò rọ́mọ bí. Ìgbà tí ó yá, wọ́n wá owó kan wá kúkú éjì, wọ́n lọ ní babaláwo. Wọ́n lọ bèèrè pé àwọn fún wa ọmọ. Babaláwo sọ fún wọn pé ọmọ tó wà nílẹ̀ lásìkò yìí kò ṣe é bí pé kí wọ́n ṣe sùúrù díẹ̀. Ṣùgbọ́n ojú ti kún àwọn méjèèjì. Ọkọ lòun ò lè ní sùúrù, ìyàwó náà lòun ò lè ní sùúrù. Ọmọ tó bá wà nílẹ̀, ẹ fún wa, ẹ jẹ́ ká bí. Babaláwo ṣe gbogbo adùn tó lè ṣe fún orí kan máa láìpẹ́ láì jìnà oyún dé. Wọ́n jí ọmọkùnrin kan, wọ́n sọ orúkọ ọmọ náà ní Ọláǹtẹ̀rẹ̀. Kí ni mo pè é? Babaláwo sọ fún wọn pé ọmọ tí ẹ bí yìí o, ẹ máa kẹ́ ẹ lójú, ẹ máa kẹ́ ẹ nímú. Ìyá o gbọ́dọ̀ jẹ́, o gbọ́dọ̀ ṣiṣẹ́, o gbọ́dọ̀ ṣe wàhálà, ẹ gbọ́dọ̀ bú. Wọ́n láwọn faramọ́ nígbà tí wọ́n délé, tí wọ́n lóyún, tí wọ́n bímọ. Wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàdéhùn fún babaláwo. Wọ́n kẹ́ lójú, wọ́n kẹ́ nímú, kódà wọ́n gba ọmọ ọ̀dọ̀ fún. Tó bá fẹ́ wẹ̀, wọ́n gbomi sí balùwẹ̀ fún ni. Tó bá fẹ́ jẹun, wọ́n á kóúnjẹ tó rí tábìlì fún. Bẹ́ẹ̀ bó ṣe ń ṣe nìyẹn. Ó wá di ní ọjọ́ kan, gbogbo ìlú wa gbóná, oru mú Ọláǹtẹ̀rẹ̀, ó fẹ́ láti ṣara. Ó wá tọ ìyá rẹ̀ lọ, ó ní ọrú mú òun fẹ́ ṣara. Ìyá ni kó lọ rán mi nínú àmọ̀ tó fi ṣara. Ìgbà tó yá, bàbá rí níbi tó ti rán mi, bàbá ní kí ló dé? Ayọ̀ ṣe wá mu ìwọ ọmọ yìí tán báyìí. Ó tún fẹ́ ṣara ò lè lọ sódò. Omi inú ilé tà mu, iná ló tún wá ń rán kò mu. Ó ṣe wá kúndùn ìbàjẹ́ báyìí. Ó yá gbé omi yẹn kalẹ̀ kó lọ sódò, kó lọ pọnmi tó fi wẹ̀. Ọmọ bá gbé kòndóró omi, ó gba odò lọ. Ìgbà tó lódò, ó fi gbá sódò, ó gbẹ nípa sódò. Bó ṣe fẹ́ máa rilẹ̀ lọ, bẹ́ẹ̀ làwọn èèyàn rí. Ara kálukú bá ń kígbe ojú kẹwà, ojú kan èrè, Ọláǹtẹ̀rẹ̀. Mọ́mọ̀ ṣe báyìí fún ìyá àti bàbá rẹ̀. O níwájú, o níléyìn, wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo. Wọ́n sún mọ́ láti pé ká kí wọ́n lè yọ. Kò sí nǹkan tí Ọláǹtẹ̀rẹ̀ lè ṣe lẹ́yìn pé ó ń fi ohun orin, ó fi ń dá wọn lóhùn. Ẹ máa bá mi gbé orin náà báyìí pé Ọláǹtẹ̀rẹ̀. Kí ni mo wí?
1: Ọláǹtẹ̀rẹ̀.
0: Ó ti kọrin, ó kọrin ọ̀hún lọ báyìí. Ó ní Ọláǹtẹ̀rẹ̀ o.
1: Àǹtẹ̀rẹ̀.
0: Ọláǹtẹ̀rẹ̀ o.
1: Àǹtẹ̀rẹ̀.
0: Ọláǹtẹ̀rẹ̀ o.
1: Àǹtẹ̀rẹ̀.
0: Ìyá ní bomi lé ṣọra.
1: Àǹtẹ̀rẹ̀.
0: Bàbá ní ìrodò lọ́wọ́ ẹ.
1: Àǹtẹ̀rẹ̀.
0: Òdòdó mọ́rọ́ ló wẹ̀rí.
1: Àǹtẹ̀rẹ̀.
0: Àtòrìṣà mẹ́ta kan.
1: Àǹtẹ̀rẹ̀.
0: Àmẹ́ta kan, ọ̀kan fọ́jú ọ̀kan yára, ọ̀kan di sí gbangban. Ẹ bá délé o.
1: Ẹ
0: bá ń kí màmá mi. Ẹ bá délé o.
1: Ẹ
0: bá ń kí bàbá mi. Ìpàdé dojú àlá. Lápá bí ìpàdé ṣọmọ. Ó ti bẹ̀rẹ̀ sí ní kọrin yìí ni kán tó láwọn débẹ̀. Àwọn súnmọ́ ó ti ẹsẹ̀ rẹ̀ ti rì, orí rẹ̀ nìkan ló wà níta. Gbogbo ìyànjú tí wọ́n

wọ́n gbà láti pé kí wọ́n ṣàlérí gbogbo kálukú ń pariwo. Àwọn tó lè sáré lọ pé ìyá àti bàbá rẹ̀ wọ́n ti sáré lọ, ṣùgbọ́n ẹ̀pa ò bóró mọ́. Ó kù díẹ̀ kí orí rẹ̀ wọbẹ̀, ó tún forí bọ ẹnu bákan náà, ó tún ṣe ọláǹtéré o, ọláǹtéré o, ìyá ní ń bomi lé ṣọra, bàbá ní ìrodò lọ́wẹ̀, mo dédò mọ́rọ́ lúwẹ̀rí, ẹ̀tọ́ ìṣà mẹ́ta kan, wọ́n fọ́jú ọ̀kan yára, ọ̀kan di tí gbangban, bẹ́ẹ̀ bá délé o, ẹ bá ní, bẹ́ẹ̀ bá délé o, ẹ bá ń kí bàbá mi, ìpàdé dojú àlá, a tó fi ìpàdé ṣamọ́, bí olúwẹ̀rí ti fa ọláǹtẹ̀rẹ́ sí mi odò pátápátá ni wọ́n rí ọlá kò ti wọlé odò lọ. Lẹ́yìn ìgbà náà nìyá àti bàbá rẹ̀ wádé, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbára dálẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún. Òfowó ló ṣe àwọn yìí, òfowó ló ṣe àwọn yìí, báwọn bá ti mọ̀ ni, àwọn ò bá sì ti ní sùúrù èyí tí gbogbo ní fi wọn lọ́jọ́ kìíní àná tí wọ́n ní sánú. Ọmọ tó bá wà ní ẹ̀hún nìkan fáwọn bí wọ́n ṣe padà di àgbọn alẹ́ nìyẹn. Mo lérò parọ́ gbọ́n kan bẹ́ẹ̀. Ẹ pàtàwọ́ fún yàrá lọ. Ibi ni a lè dúró lórí àlọ́ aládùn. Lórí ètò àlọ́ bàbá àgbà yìí tó wáyé sétì gbọ̀nyìn láti iléeṣẹ́ Diamond 88.7 FM. Ilé ẹ̀kọ́ tí wọ́n á lè gbélé ẹ̀kan. Àwọn ni Blessed Model College tí wọ́n wà ní Imam Amusa Street ní àdúgbò Ayégbàmí Alágbàdo Ìrà ní ìlú Ìlọrin. Lábẹ́ àkóso olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí, Malam Sulaimon Usman Kayode, nígbà tí Principal wa ń jẹ́ Mrs. Lukman Afusa Ọmọwùmí. VP wa Demic, àwọn ni Mr. Abdulaziz Abdulhamid. Olùkọ́ èdè Yorùbá bákan náà, àwọn ni Mrs. Lukman. Àmì ní kọ́kọ́ ni mo wà lórí ètò. Pẹ̀lú mi ni amojú ẹ̀rọ wa, wọ́n bá wa yí sókè, wọ́n bá wa yí sísàlẹ̀, tán fi ń láǹfààní àti bọ̀ wa. Ẹnjìnà Rafael Abọ́lárin àti bàbá Àbèjì ta mọ̀ sí Alàgbà Fẹ́mi Bánirẹ́. Orúkọ ìyálà lòyí padà, mo tún ráyè olúwadáre ẹlẹ́sìn Ayẹni Àdúà. Èmi lọmọ Agẹṣikárọ̀ ọmọ Asúdẹ. Èmi lọmọ Àgbàrọ̀jò tó ń bá wọn jà tó ń kó tòde bàbá wọn lọ. Èmi lọmọ Apọ̀nkẹ́ Ṣọlá. Ike àbùkù kọ́, ike àmúṣẹ̀yẹ ni. Alọ́ bàbá àgbà ṣì ń tẹ̀síwájú.

0: ẹ kábọ̀ láti abala àlọ́ aládùn àwọn akẹ́kọ̀ọ́ ti gbàbẹ̀ dáadáa láti ṣe igi wọ́n ni pé gbogbo bẹ́ẹ̀ ta bá wà
1: kájú gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àti gbàdùn
0: ọya ẹ ti wà ń bẹ̀ ojú òpó ti á sílẹ̀ fún ẹ̀yìn ara lọ́yà ẹ ti mọ̀ tẹ́lẹ̀ ọ̀dà èyí tẹ́ fẹ́ ń gbọ́ fún ìgbà kọ́ abẹ́ẹ̀ ní lákọsílẹ̀ 09136655562 ojú òpó tẹ́ gbà wọlé nù ẹ̀lò ẹ̀ka alẹ́ o ẹ̀lò orúkọ rẹ àtàdúgbò tó ti ń pè
2: ọba àròdémiládé
0: látàdúgbò wo
2: láti bí àdá
0: kíláàsì wo lo wà nílé ẹ̀kọ́
2: primary one
0: ó ní ẹ̀bùn ní ọ̀sẹ̀ tó
1: kọjá ní jẹjọ
0: ok abala àkọ́ àlàyé àlọ́ èmi àti àbdúmí pa àlọ́ méjèèjì kò sì fi ẹ̀já rẹ̀ tí ń dì
2: ajá bàbá mi kan láéláé.
0: Bóyá kò fẹ́ kan gbé fẹ́ dé sọ ohun.
2: Alọ́ bàbá mi kan láéláé.
0: Àwọn èwe ẹjẹ́ á fi wọ́n lẹ̀ kí wọ́n dánra wò.
1: Nígbà tó já sí pé kìí ṣe pé
0: bọ́yá nǹkan ṣeré ni àmọ́ àwọn ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀.
1: Ẹ̀jẹ̀ ká bọ́ àwọn ìsìnká tó.
0: Ìkọ́ nǹkan sórí láyé àtijọ́ ọgbọ́n rírán àwí tó wí gbogbo àwọn nǹkan báwọn la fẹ́ kán máa dìmú bẹ̀. Ẹ lọ ẹ̀ka alẹ́ o.
1: Ẹ̀ka alẹ́ orúkọ yín àti àdúgbò tẹ ti pè wọlé o.
3: Orúkọ mi ni Israel.
0: Gbóhùn òkè ká lè gbọ́ o.
3: Orúkọ mi ni Israel láti òkè odò.
1: Israel kí ni?
3: Israel. Ayomide.
1: Israel Ayomide. Kíláàsì wo lo wà nílé ẹ̀kọ́?
3: Tó wà ní SS1.
1: Àmọ́ lábúrò ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀.
3: Bẹ́ẹ̀ mo ní àbúrò bẹ́ẹ̀.
1: Ọ̀yà ní abala àlàyé àlọ́ lórí ètò yìí lónìí. Èmi pa àlọ́ kan, fàtàlẹ́ náà pa ayọ̀ kan, pa àlọ́ méjì pẹ̀lú ẹ̀já wọn.

0: orílẹ̀-èdè.
1: Orílẹ̀-èdè ó dìde sórílẹ̀-èdè.
0: Ilé ọba sí ilé ọba.
1: Ilé ọba sí ilé ọba.
0: Ìyàn.
1: Ìyàn tí ẹ ti mú ọ̀rẹ́ di ọ̀rọ̀ yẹn tí ẹ ti ṣẹ. Orílẹ̀-èdè gan dìde sórílẹ̀-èdè ó ti ṣẹ. Orí ìwọ̀ tí àfi tó bá jẹ́ pé bóyá wọ́n ti ra ọ níyè àbí wọ́n ti lògùn fún ọ. O ní fi wá gbọ́ ọ̀rọ̀ olùgbàlà lo ní fi mọ̀ pé Jésù ni Olúwa wo ọ̀rọ̀ ti sọ láti 2000 years ago adẹ̀wà ní 2026 wọ̀rọ̀ yẹn ṣe dàbí ìgbà tó ẹ pé àná lọ kọ o kò jígiri kí gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ sàtánì kó ṣí kúrò lára rẹ̀ yes.
0: Àti àjàkálẹ̀ àrùn.
1: Àjàkálẹ̀ àrùn wọ́n tún ti ń polówó àrùn kan sí ẹ̀bólà bẹ́ẹ̀ ni orí gbogbo yẹn má bẹ̀rù ìwọ sàkẹlẹ̀ dàgbẹ̀kẹlẹ̀ ọ̀nà mìíràn kó sí láti láyọ̀ ọ̀nà Jésù ṣùgbọ́n ságbẹ́ sórí má ìwọ má bá wọn sí ibi tẹ́tẹ́rẹ́ Jésù ò lágbára ẹ̀gbọ́n náà ẹni tó jẹ́ pé ó dá etí gé padà ó mọ̀ pé kò sóhun tí ò lè ṣe tí ò bá ń ṣe pé àwọn ènìyàn míì wọn kì í ronú ẹni tó dá etí tán gé padà kí ni
0: ibi púpọ̀
1: ìṣẹ̀lẹ̀ yẹn tí èèyàn wọn ń gé orí èèyàn yes
0: gbogbo ìpọ́njú
1: gbogbo nǹkan wọ̀nyí ni ìpìlẹ̀ṣẹ̀ ìpọ́njú ẹ wo bí àwọn ìyàwó ẹni tán pa ṣe ń sun ẹkún ẹ wo àwọn ọmọ ṣe ń sun ọ̀rọ̀ Jésù ó ti ṣe yes.
0: Nígbà náà ni wọn ò fi yín fúnni láti jẹni ní ìyà
1: wọn
0: ò sì pa wọn.
1: Wọ́n fi yín àwọn ẹranko inú igbó yẹn tí wọ́n ń kidnap èèyàn wọ́n mọ nàyàn wọ́n mọ fìyàgé èèyàn yes.
0: A ó sì kórira gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ
1: mi. Wọ́n kórira nítorí orúkọ Jésù wọ́n bá tún gbọ́ pé òpó orúkọ wọ́n á tún gbébọn sí ọ níwájú wọ́n á ní óyáàdì náà ọ̀rọ̀ bàbá mi ní í ṣe yes.
0: Nígbà náà ni ọ̀pọ̀lọpọ̀ yóò kọsẹ̀.
1: Ọ̀pọ̀lọpọ̀ ẹnìkan tiẹ̀ lo skóòpù wọ́n ní pé sọ ọmọ Jésù ni ọ nígbà tó kó sínú pé orí mi sọ ọmọ Jésù o wọ́n ti fìyẹn lẹ̀ báyìí nísìnyí ṣùgbọ́n yóò lọ́mọ tọrọ darí jí ẹsẹ̀ orí kú ó sọ kíni ó fi Jésù lẹ̀ yes.
0: Wọ́n ò sì máa ṣòfò fún ara wọn.
1: Wọ́n ò máa ṣòfò fún àwọn kan lọ ṣòfò fún pé àwọn ọmọ náà ti wà bí ẹ wá kó wọn yes.
0: Wọ́n ò kórira ara wọn.
1: Wọ́n ò mọ kórira àwọn ọmọ Ọlọ́run nítorí Jésù mọ pàníkì mọ fòyà. Ìwọ ni àjogún ìjọba ọrùn yes.
0: Wòlíì èké púpọ̀ yìí ni yóò sì dìde.
1: Oríṣiríṣi wòlíì ẹni yìí ni ó jẹ pírẹsidẹ́ǹtì lórí tiktok àìsí òrùn gbọ̀n bí irun gbòógù kọ ẹni yìí ni ó jẹ pírẹsidẹ́ǹtì lórí facebook wọn níṣẹ́ àti bí atọ́lé àìsí òkú sọ àpàlà bá kiri yes.
0: Wọ́n ó sì tán ọ̀pọ̀lọpọ̀ jẹ́.
1: Má jẹ́ kẹ́rin bọ́ọ̀dì ó di sí fún ẹ yes.
0: Àti nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀.
1: Ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù yes.
0: Ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò sì di tútú.
1: Ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti di títú yes.
0: Ṣùgbọ́n ẹni tí ó bá forí ti títí dé
1: òpin. Bàbá àti ìyá ọkọ yìí tó bá forí ti títí dé òpin. Yes.
0: Òun náà ni a ó gbà.
1: Wọ́n la ó gbà lọ.
0: A ó sì wàásù ìyìnlẹ́lẹ̀ ìjọba yìí ní gbogbo ayé.
1: A máa wàásù ẹ̀. A máa wọnú gbọ́. Yes.
0: Láti ṣe ẹ̀rí fún gbogbo orílẹ̀-èdè.
1: A máa ṣẹ̀rí fún wọn láìkẹ́ wọn láìkẹ́ títí di ikú Stephen. Ó ń wàásù Jésù. Wọ́n lé òkúta mọ́ ṣùgbọ́n ń wo ilé ológo. Yes.
0: Nígbà náà ni òpin yóò sì dé.
1: Òpin á ṣẹ̀ṣẹ̀ dé. Òpin ò tí ì dé báyìí o torí a máa wọ gbogbo ìrẹ́kọ sí ìrẹ́kọ a wọ gbogbo inú igbó yẹn àwọn tí pààyàn yìí gan wọn fàyè wọn ni yes.
0: Nítorí náà
1: yes.
0: Nígbà tí ẹ̀yìn bá rí ìrírà ìsọdí ahoro tí a tẹnu wòlíì dání ẹ̀sọ
1: yes.
0: Tó bá sì dúró ní ibi mímọ́
1: yes.
0: Ẹni tí kò bá kà á
1: yes.
0: Kí òye kí ó yé
1: òye kó yé ẹyin báyìí yes.
0: Nígbà náà ni kí àwọn tí ń bẹ ní Júdà
1: yes.
0: Tí ó sá lọ sí orí òkè
1: ìwọ tó o bá wà nílé tó bá dọ̀là báyìí mi tún lọ sí mountain top 41 days fasting and prayer. Mo fẹ́ lọ gbàdúrà ní àwọn òráyè ìran olórí burúkú gbàgbára ní ìgbẹ̀kẹyìn yìí kán mọ́ dùn ọ bíi tọ́kì yes.
0: Kí ẹni tí ń bẹ lórí ilẹ̀.
1: Ẹni bẹ lórí ilẹ̀.
0: Kí ó má ṣe sọ̀kalẹ̀ wà mú ohunkóhun jáde nínú ilẹ̀.
1: Mo fọ́ lọ́bẹ̀ kidnap ọ yes.
0: Kí ẹni tí ń bẹ ní oko.
1: Ìwọ́ tó ń lọ sọ́kọ.
0: Má ṣe padà wá.
1: Mo bọ̀ tó mọ́ di 12 lóko ṣọ́ọ̀rẹ́ o tẹ́ẹ̀nì kò ti parọ̀ sílẹ̀ yes.
0: Kí ẹni tí bẹ ní oko má ṣe padà wá sẹ́yìn láti mú aṣọ rẹ̀.
1: Mo bá gbàgbé aṣọ ẹ̀sọ́kọ̀. Mo lọ fún un lóko. Ṣáàjò dáná ọjọ́ kejì. Yes. Ẹ̀yin tẹ́ ẹ ṣe ìṣòro ìṣòro tó. Hallelujah.
2: Hallelujah.
1: Ìṣòro ẹjẹ́ àjà fílẹ̀ báyìí. Gbọ́ mi bíbélì gan sọ wípé kò ń ṣẹ́nu chọ́ọ̀chì àbórí òkè lẹ́yìn ó ti mọ sinmi tó bá yá. Ṣùgbọ́n ẹ̀yin ò mọ sinmi nínú ẹ̀mí nítorí èmi Ọlọ́run ẹni ẹ̀mí ni mí. Ìṣòro rẹ̀ báyìí o. Ọmọ rẹ̀ tó yes.
0: Ṣùgbọ́n ègbé ni fún àwọn tí ó lóyún.
1: Ègbé ni fún àwọn tó lóyún.
0: Àti fún àwọn tí ó ń fi ọmú fún ọmọ mu ní ọjọ́ wọn ni.
1: Yes.
0: Ẹ sì máa gbàdúrà.
1: Ẹ máa gbà lọ́sàn-án ohun tó yẹ wá báyìí ni o. Yes.
0: Kí sísan yín kí ó má ṣe jẹ́ ìgbà òtútù. Tàbí ọjọ́ ìsinmi.
1: Ẹ má bẹ̀rù ẹ má sọ pé ẹ ní gbàdúrà mọ́ ẹ gbàdúrà yes.
0: Nítorí.

0: iná kékeré ni o ma na so furu yẹn tún kéré obìnrin sódò ma gomara sórí náà lè o ya ìhànà.
1: láti kángọrùn kan dé ìkángun kejì
0: bẹẹni
1: ǹjẹ ẹ kó òwe lára gi ọpọtọ ó bá sì rú ewé ẹyin mọ pé ìgbẹrun sún metílé gẹgẹ bẹẹ ni ẹyin
0: ó ti àṣọ ọrọ jésù ti ń ṣe ọrọ jésù ti ṣe ó ti súnmọ lẹta ọrọ rẹ ó ti wá sí ìmúṣẹ ẹ múra láti pàdé jésù olùgbàlà.
1: gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin.
0: torí wákàtí yìí ni sàtánì fẹ́ pa àwọn ọmọ náà lójú ó fẹ́ kán padà ó fẹ́ kí wọ́n ṣìṣe ó fẹ́ kí wọ́n fi jésù lẹ̀ torí ẹlẹ́firi tí wọ́n pààyàn wọ́n ń bẹ orí títsà wọ́n ń ṣe báyìí wọ́n ń pa ọmọ kékeré wọ́n ń pa àgbàlagbà ọ̀rù olúwa àwọn ọmọ ogun ni.
1: gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin nígbà tí ẹ̀yin bá rí gbogbo nǹkan wọ̀nyí kí ẹ mọ̀ pé ó súnmọ́ etílé lẹ́yìn
0: ilẹ̀kùn. ó ti dé.
1: lóòótọ́ ni mo wí fún yín iná yìí kì yóò ré kọjá títí gbogbo nǹkan wọ̀nyí yóò fi ṣe. ọrùn ohun ayé yóò ré kọjá
0: ṣùgbọ́n
1: ọ̀rọ̀ mi kì yóò ré kọjá.

0: bless you.
1: Amen.
2: Ọlọ́run 90:30 ti ṣe tán láti bá ọpàdé nínú àdúrà òwúrọ̀ tí Ọlọ́run gbé kalẹ̀ láti ọwọ́ ìránṣẹ́ Ọlọ́run alààyè Evangelist Victor Owolabi JP. Pápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter ni àkórí ìpàdé òwúrọ̀ náà ní gbogbo ọjọ́ Thursday ní aago méje àárọ̀ ni a ó máa parapọ̀ láti bá Ọlọ́run pàdé tí Ọlọ́run yóò sì máa dúró dì ọ́ láti wá gba iṣẹ́ àràtí iṣẹ́ ìyanu bí Ọlọ́run ṣe máa lo bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP láti máa sọ̀rọ̀ àṣẹ sínú ayé oníkálukú ìjọ Christ Apostolic Church House of God Fire and Thunder Power Ministry tó wà lẹ́yìn Nebo Studio ní ẹgbẹ́ Mainway Filling Station Tensty Ground Sango Area Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ni àdúrà yìí yóò ti máa wáyé o. Fún àdúrà àti ìtọ́ni ẹ lè pè sórí nọ́mbà 08074250 má gbàgbé omi rẹ sílé o. Wá bá Ọlọ́run ìgbàlà rẹ pàdé.
1: Olúwa ẹ gbàdúrà kẹ́dẹ̀ gbàdúrà sómi.
3: Mo gbàdúrà fún àwọn ọmọ Ọlọ́run àbò tó dájú óyá Olúwa gbé wọ̀nyí.
1: Àmì Jésù.
3: Gbogbo àwọn tó gbọ́ mi ní àṣálẹ̀ ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀ sì mú wa lára dá. Mo rán àṣẹ lọ nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ẹ̀gẹ́ Jésù kó bá sọ lórí yẹn. Agbára Ọlọ́run mo ní kó yí yín ká. Àti lé yín o àti ṣẹ́ lórúkọ Jésù agbára Ọlọ́run kó bá bá yín rẹ̀. Àdí fún mi ní orúkọ tó ju gbogbo orúkọ lọ ní orúkọ Jésù ẹ ò ṣe é dádúró nínú ọ̀sẹ̀ ẹ ò nẹ́rì nítorí orúkọ Jésù ẹ ò nẹ́rì ayọ̀ oríire ò ní gbàbọ̀dé ibi kò ní gbàbọ̀dé ikú kò ní gbàbọ̀dé àìsàn lórúkọ Jésù ó dá láyọ̀ òun mi lọ́wọ́ yẹ ohun olúwa wọ̀ mí lọ ohun olúwa ń bẹ lórí omi púpọ̀ ohun olúwa sára ohun olúwa mi agiju. Omi agiju kéédàsì ó mú àgbóbìnrin bí ó fi gbódí ní hàn nínú tẹ́ẹ̀bì lólúkúlùkù ti sọ̀rọ̀ gbó rẹ̀ ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ká gbé yín sókè ẹ̀yìn lẹ́yìn ayé gbogbo ẹ̀yìn tẹ́ gbómi lọ́wọ́ yìí omi yẹn kó lọ pa ogun ayé yìí rẹ̀ bí ẹ bá ti ń momi lọ́sẹ̀ yìí ara máa tù yín ẹ̀yìn tẹ́ sáré lọ gbómi yẹn omi yẹn di iyì omi yẹn di ìṣẹ́gun omi yẹn di ìtura omi yẹn di ìmúlára gbogbo iṣẹ́ tó ti dàrú yẹn bó bá ti ń momi yìí ó yá iṣẹ́ yẹn gba ìgbédìde omi yẹn gba agbára ohun olúwa wọ ọbẹ̀ lọ ohun jésù wọnú omi lọ àṣẹ gbọn jésù olúwa wọ. Nọ́mbà mi WhatsApp nọ́mbà mi 08 0 60 60 74 74 25 08 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 lorin to wa Lekiti lojo Thursday laaro e ja pade ni church wa to wa lorin ni bi egbe lepo manway filling station church ti sawo aro ati ni upper room adura nitori pe dide Jesu ti de tan adura fun igba ikeyin yi be ni God bless you oruwa mi ni ajirere.

Ayọ̀ Babalọ́lá ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkúni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo Evangelist Victor Ebenezer BJP tí gbèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tẹ èdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí àánú gbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ń ṣe ìwòsàn ń dúró dì ọ́ ìwọ náà dáàbò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

0: láwọlé sùn pẹ̀lú abala àsọ̀síta lórí ìkànnì Diamond FM láti gbogbo aago mẹ́sàn-án alẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday.
1: Ẹ kalẹ́ o, ètò yín ni a fẹ́ dá sí o. Àkọ́kọ́ òun ni ti ìyàwó tí ó máa ń pẹ́ kó tó wọlé.
0: Àwọn ọ̀mọ̀ràn, ọ̀rọ̀ ìyànjú àti orin ìyànjú tẹ̀dá wà nínú ìdojúkọ láwọlé sùn lórí Diamond FM. Ètò fún gbogbo ẹbí kò ṣe é má gbọ́ ni.
2: Mr. Producer.

0: be awon na ti wa nbi ati ki Michael Adiri Bigbo e seun gidi gan ni David Damilare Alaba won ti wa nbe seun ko ni baje fun yin Precious Afolabi o na lete be ba ti te Precious Dolapo Afolabi e lori ofe lati tesi waju latapa abe e seun koni baje Olumuyi wa Adesalu won ti wa nbe Oriola Olubumi koni baje fun e seun gidigan o John Vincent koni baje fun e seun gidigan kabo sori eto koni baje ni papapa ka wori eto wa lo lasale 0913 655 6952 0913 655 6952 ni number te fi dasi lasale to ba si je pe e fe fun na ni apo ti WhatsApp e lori o ati loju opo WhatsApp na be ba ti te Precious te ba ti pe number na a gbe latapa be sa pe number na 0913 655 6864 iyen ni ti number WhatsApp e pe si koni baje e kale.
1: Hello.
0: Hello. Hello. Hello.
1: Hello.
0: Hello. Hello. Hello. Hello. Hello.
1: Hello. Hello. Hello.
0: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
1: Hello. Hello.
0: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Yo shele wa lori ni ife ati inu okan yin gangan le a ni doju tin a ni jo doju tira wa lagbara olohun. Hello.
2: Hello.
0: Ekale sa. Hello sa, e ba n gbohun soke die sa.
2: Ekale. Ekale.
0: Yes sa, ati gbo yin bayi. Yes sa. Ah, mi gbọ yin ejo sa e ba n gbe fun yin senu ejo sa
2: oruko re tolorun mo lati du tolorun mo
0: e seun sa e te si waju
2: e sa mo fe so si tan
0: si waju sa
2: e se mo ti ni iyawo se n gbọ mi sa
0: mo wa pelu yin e sa ba mi gbenu si phone yin dada sa
2: e ra ile awon dadi e ti kole side di ibẹ̀yẹ náà wà ẹgbẹ́ jáde nkọlé sí ibẹ̀ náà ni kí n ra ẹ̀ mọ àwọn pé kò sí tó jọ òkè ní alẹ́ jáde ìbá kọlé ìbò ó fẹ̀mí ìfẹ́ra rẹ̀ sí tó bá rú bá ń gbóhùn nígbà ó ti bá lọ alẹ́ níbò mí ò tẹ̀lé mi.
0: Igun bẹ̀rẹ̀ báyìí.
2: Ọ̀rọ̀ tí mo sọ yìí kò ti pẹ́ náà.
0: Kí ló wá ẹ má bínú ìgbà táwọn wá kọ̀ jálẹ̀ báyìí ṣe ẹ kàn fi bí ọgbọ́n kẹkàn tí ẹ fọgbọ́n kan fi wò pé kí kí ni ìdí tó fi ní kí n ralẹ̀ bí tí bàbá rẹ̀ ralẹ̀ sí.
2: Ẹni tó sọ fún mi ni wípé síra káàdì òní wà mọ́tò.
0: Ok, kí wá lè fẹ́ kí lè fẹ́ kó ṣẹlẹ̀ báyìí ìmọ̀ràn owó àbí ìtọ́sọ́nà ò lè fẹ́ káwọn èèyàn gbà yín báyìí lọ́wọ́ tẹ wá yìí.
2: Ṣé kí n dá lóun ni àbí kí n mọ́ dá lóun lórí ìdè mi èmi ò fẹ́ dá lóun ni ṣé kí n àfẹ́ mọ̀ kájọ wà papọ̀.
0: Ok.
2: Ṣé distance yẹn fún wáyé.
0: Ẹ̀yin fẹ́ kí distance wà láàrin ẹbí tiyín gangan àti ìyàwó yín àti ti bàbá ọ̀gbà bẹ́ẹ̀ àwọn èèyàn ó tọ̀ wá sọ́nà lásàlẹ̀ yìí. Wọ́n á tọ̀ wá sọ́nà lásàlẹ̀ yìí. Wọ́n á tọ̀ wá sọ́nà lásàlẹ̀ yìí. Èmi náà rí pé a ti gbọ́ ohun tárakùnrin sọ. Ìyàwó wọn àwọn fẹ́ kọ́lé báyìí àmì wọ́n fẹ́ ralẹ̀ ìyàwó sì sọ pé àfi láo kán rà á síbi tí bàbá wọn ralẹ̀ tó sì kọ́lé sí arákùnrin ní òun ò fẹ́ tóun bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní arábìnrin kọjálẹ̀ ó kọjálẹ̀ gan-an wọ́n ti fà á kí kọ́rí báyìí bọ́kùnrin sì kú wọ́n ní táwọn kọ́kọ́ rò òun náà jù pé ẹ jẹ́ káyè wà náà láàrin bàbá ọkọ àbí ẹbí ìyàwó ẹbí ọkọ káyè wà àwọn ṣe ń gbí òde tiwọn káwọn ra sún síwájú díẹ̀ báwọn ṣe rò lọ́kàn tiwọn nìyẹn tán sì sọ pé àwọn ò ṣe lọ́kàn tiwọn nìyẹn ṣùgbọ́n wọ́n tún gbé wò lọ́nà kejì náà pé ṣé káwọn gbọ́ sí aya

0: Ekali. Hello.
1: Ekali.
0: Ekali, sir.
1: Tori ese kan le ese kan ta ni yawo e mo se koni duro le mo le baba re ni mo lo le joko si o da ni baba re ni ti mo le gun je wa foko re to ba ya so ko possible ko ko le si ti baba yawo re ko le si kan fun ra won gap lo da imana temi si nu
0: ese o baba koni baje koni baje 09065256864 Uni number te kwesi te fasietu la chale tabi unai 06865-6562 Number ele keji te kwesi nonu Hello kale
2: Hello
0: Yes sir
2: Furu komene ogasinio Ne kale ke mapun tada wala ti
0: Eka wo ogasinio
2: Eka kone tone ìyàwó ní kún ra lẹ̀ síbi tí àwọn ìyá bàbá ń kọ́ ní ẹ̀rí tó bá ti lè ra lẹ̀ síbẹ̀ àyẹ́pọ̀ ti wà nínú fámílì àti àwọn ìyàwó rẹ̀ nù mo ti wà nínú ẹbí wọn tún àpẹtọ àwọn ohun olè bọ́m̀bẹ̀ nù torí tó bá fẹ́ ṣe é dá kọ́ lọ lè ra lẹ̀ síbi tó bá jìnà sí ra sí ibi tí ó wà tó bá fi lè ra lẹ̀ síbẹ̀ kò ní yí lọ́dọ̀ àwọn mánú ọ̀ gbàtọ́ àtàwọn ìyá ẹ̀sán bá ti ń rí ara ń jojúmọ́ kò sí ìkankan mánu wọn ti bo ìwé gbo fífi gbo tọ́jẹ́ lásẹ̀sì rẹ̀ yẹn ni wọ́n ti kún ti gbà sọ́yí ọ̀dọ̀ kí àwọn ìyàwó nù kò sí ìkankan bẹ̀ mọ́ kọ́ má dà wò ọbẹ̀ tà tí ọba ti lè ra tí ìyàwó bá ti lè tẹ̀lé lọ kọ́mọ̀ ò lè tẹ̀lé lọ mọ́ ọlọ́run níjọba jẹ́
0: kò ní bàjẹ́ 09136556952 tabi 09136556864 o lagbara die bayi mẹran para kurin na awon na ti ma gbo bawo yan ti ngba won moran a lori pe to iyawo awon ni ka won ko le o kon ra le kokole ko ra le si egbe ibiti baba won ra le ton si ko le si arakunrin se nwo bakan ṣugbọn lokan arakunrin o fe nkan to je be won fe kan rin sira die na ke se pe won fe ran won ṣugbọn kan sa rin sira won die arabirin si fa ki kori o onu won gba na si nito kini ka won se hello
3: hello
0: e kale ma
3: yes
0: ma
3: mo fe soro lori okunrin to so pe ìyàwó ni káwọn ra lẹ̀ sí ti àwọn ẹbí àwọn bàbá wọn kọ́ lé sí.
0: Ẹ̀bẹ̀ ni.
3: Ṣé rí.
0: Hello.
3: Hello.
0: Ok, ṣé ti ń gbọ́ wa báyìí?
3: Bẹ́ẹ̀ni sá.
0: Ẹ bá gbóhùn sí dáadáa.
3: Ọ̀nà méjì ló pín sí.
0: Ẹ ṣeun.
3: Bá ṣe pé bàbá ọkọ mọ àwọn tó ń lè.

0: tí wọ́n mọ̀ pé wọn ò ní gbá wọn ó ṣeé ṣe kó jẹ́ pé torí ẹnìyàwó ṣe ní káwọn ra lẹ̀ síbẹ̀. ṣùgbọ́n èyí tó dára jùlọ òun ni pé kí wọ́n jìnà díẹ̀ sí àwọn ẹbí ìyàwó àti ẹbí ọkọ kí àlàáfíà kó lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa nílé wọn. ẹ máa bí tò ní ṣe ọlọ́run bá wa ṣe.
1: àmì lágbára ọlọ́run 0913-655-6952 tàbí 0913-655-6864. Mr. Kayode Adedare, wọ́n ti darapọ̀ mọ́ wa lójú òpó ti Facebook mbẹ́ náà. Adébáyọ̀ Mary Mama kò ní bàjẹ́ o. John Sani àwọn náà ti wà mbẹ́, wọ́n ti darapọ̀ mọ́ wa, kò ní bàjẹ́ fún yín màmá. Ẹ dàgbà fún wa, ẹ dẹ̀pẹ́ fún àwọn. Bukola Kayode Yemisi Oni àwọn náà ti wà mbẹ́. M Brown Muyiwa àwọn náà ti wà mbẹ́, kò ní bàjẹ́ fún yín o. Folake Ayodeji àwọn náà ti wà mbẹ́, kò ní bàjẹ́ fún yín. Akin síbẹ̀ o. Folakemi Oluayo Faith Olawoyin kò ní bàjẹ́ fún yín. Orí Ọlá Olúbùnmi ẹ ṣeun gidi gan ni. Ẹ bá wa tẹ̀síwájú kẹ́ẹ̀tì, ẹ bá wa pin díẹ̀ sí síwájú àti síwájú sí. Àwọn tí ó jẹ́ pé àwọn náà láwọn nǹkan kan kọjá tí wọ́n réyàn tán lè sọ fún ẹ lórí ọ̀fẹ́ àti bá a ṣe kí ni. Ẹ ti ẹ̀ bá wa tẹ̀ sọ́dọ̀ wọn náà. Nínú kan nínú méjì nínú gbogbo ohun tí ń ṣẹlẹ̀ táwọn èèyàn ń sọ ọ́ta ti mọ̀ràn táwọn èèyàn ń gbà wọ́n, wọ́n lè lórí ọ̀fẹ́ láti apá abẹ náà kan ṣe kí ni. Káwọn náà rí búlà ń bẹ̀ kó sì ṣe kí ni, kó ṣe tìyìn lọ́nà fún wọn pẹ̀lú ọ̀nà àbáyọ pọ́nbélé. Ẹ ká sáré dojú òpó ti WhatsApp wá ń bì báyìí ká má dà wọn lágara ń bẹ̀.
2: ẹ kalẹ̀ o Mr. Precious. Òun ní ìyàwó òun ní òun lọ ralẹ̀ síbi tí àwọn bàbá òun kọ́lé sí. Mi ò gbọ́ ọkùnrin yẹn ní máa kóra lẹ̀ sí tí bàbá rẹ̀ kọ́lé sí o, tí bàbá ìyàwó kọ́lé sí o. Tó bá fi lè lọ ralẹ̀ síbi tí bàbá ìyàwó kó sí, ó ti wọnú páńpẹ́ ayé nù. Torí èkínní ná, ìyàwó yẹn gbogbo ọjọ́ tí gbólóhùn àṣọ bá délẹ̀ yóò mọ̀ sá lọ ilé wọn. Kò sì ní fún ọkùnrin láǹfààní àti fẹ́ ìyàwó méjì. Rí i pé wọn ó jọ lé obìnrin yẹn lọ ni pẹ̀lú òun àtẹ̀bí rẹ̀. Tòótọ́ torí pé ọkọ òun ralé ó ralẹ̀ tí mo kọ́lé sí, òun ṣe fẹ́ kọ́kọ́ kó jẹ́ kó mọ lọ. Ó wù bẹ́ẹ̀ ni, ó lọ ralẹ̀ síbi tó wù kó bá níyì

0: ashifaje layo atalafia kasi maranti opolopo ojo to ti ro opolopo awon eyan to ye ka ajo se kini ka ajo sodun layo latalafia to je mi won ti gba be lo e ti ka ma ranti gbogbo won na ka ma se gbogbo re na ni de pelu okan pe solohun oba atadura sawon mi to ye kon ba wa so tolohun faye re le le ba wa sodun 0913-655-6952. Hello.
1: Hello. Ekale
0: ma.
1: Ikueto.
0: Esma.
1: Erika nini ya beje lati orule meta agu aye kale.
0: Esheun ya beje. Esheun.
1: Nkan ti mo fe ata isarakun ni pe ko ma lo ra ile si any area bi ti awon in-laws de wa wa. Because you no more become a tangible person today, you no more be a respectable person again. And I buy it a lot, sir. A question?
0: A show. Ah, she can not wildly buy none. A lot, Shano, for a while. 0913-655-6952. Hello.
2: Ekale
0: sa.
2: I'm your long about.
0: O 913-655-6952 tabi 913-655-6864. E ja gbe le na ka tu bo soju opo WhatsApp le kan si. Hello Ekabo Alemao. Yes ma.
3: Ayo mi de nu lati
0: ke. Kioma e kon ba wa gbohun soke die ma. E ba gbohun soke ma, e ba gbohun soke.
3: Ve fosu tani.
0: A n gbo yin, e ke kan gbohun soke na ni.
3: Okay sir.
0: Mo
3: oni oko tele.
0: Okay.
3: Omo oyo ti de ni mo fe.
0: Okay.
3: O de la jo ngbe tele so oko mi wa salai. So omo meji ni mo wa bi. Àwọn fámìlì ọkàn ni wá ní oṣù ẹ̀gbọ́n ọkọ̀ mi lóko bíkọ́ àbúrò lọ́kọ̀ mi jẹ́ sí oṣù. Mo wá ní àpèrè ìṣòpò nǹkan. Wọ́n sàn bá mi jà, wọ́n bá mi fa wàhálà, wọ́n ṣàtìpàtì wá sí.
0: Ẹ má bínú, ta ló ní kẹ ẹ ṣú opó pẹ̀lú?
3: Ìyá ọkọ mi, wọ́n ní kí n ṣú opó pẹ̀lú ẹ̀gbọ́n ọkọ mi.
0: Pẹ̀lú àwọn ẹdúró pẹ̀lú àwọn ọ̀gbọ́n ọkọ̀ àbí ọkọ̀ ẹ̀gbọ́n kan. Mélòó? O ti gúnlẹ̀ báyìí. Wọ́n ní kẹ́ mú kan nínú àwọn ọkọ̀ ẹ̀gbọ́n yín tó ti ṣaláìsí. Ok.
3: Èmi ṣàpadà páàkì ẹ̀rùn mi ìgbà tó ń bá mi fa wọn lápòjù bá mi nìkan mi lè dádúró báyìí tí mi ṣe rí báyìí tí mo bọ̀ mi ṣàpadà kó sí ibi ibẹ̀. So àtìgbà tí mo ti wá kúrò tí mo ti sì lọ rìn báyìí ni kéde responsibility kankan lórí àwọn ọmọ mi. Èmi náà ni mo ń ṣe wàhálà gbogbo wàhálà yẹn lórí àwọn ọmọ mi. Èmi náà ni mo fi gbọ́ síta wípé bí ọmọ Nàìjíríà kan ràn mí lọ́wọ́ pẹ̀lú business mi fẹ́ máa ṣe. Ṣùgbọ́n supermarket mo ti ṣiṣẹ́ ní kó lé kò mọ mi lára. Iná ni mo ṣe ní fi gbọ́ síta kọ́ ọmọ Nàìjíríà kan ẹ̀kọ́ pẹ̀lú business mi fẹ́ máa ṣe tán jọ.
0: Alright, ẹṣeun, kò ní bàjẹ́. Ẹgbọ́n tí arábìnrin sọ ó rí bákan.

0: won fe oko won ni su loka ni o ta won mo le bi oko wa nbe won mo le bi won na si wa nbe nigba ti won gbianju lati le fera won ko to di pe olojo gba lodo oko won yi wi pe ah ah itoju omo ton ba se bo se ye kan ton bo se kan se se igbeyawo yi ah ah ko tu gan abi ibi ton ti se igbeyawo gan won le lo be won le lo bi ton ti se igbeyawo pe to omo wa nle bayi se toju omo gan a wa je ta won kan ni ko le je ta won nikan o fe su won lopo awon o fe keyan kankan su awon lopo lodo oko egbo awon mejeji sugbon itoju omo wa nko bayi ati pe ba won gan ba toju omo ton lo ba ran arabirin lowo lati le toju awon omo yi won ni ninu hila ilo bayi lomo pa ndo ro tin dagba to wa dagba ta won mo n wa dagba to wa yan to yanranti se ki se pe iru awon so pa awon gan fe wa pe omo awon re abi enje ka wo mejeji na bayi bo ti to e ki lo ye ko birin se ko ti e to di pe boya yo roko akoko abi bo ti e di pe yo rise itoju awon omo gangan bawo ni o se ririn ajo e 0913-655-6952 gege bi ibere iti arabirin na nbere yan kan na bere nbi won the man should not buy land close to his in-laws pe arakunrin to fe kole eje ko mona ti ejin ko ma mule mo baba yawo tori kini yi ko si siru nkan bayi ato gege bon ti so lata pa bi eja sare bo soju opo nbi na hello
1: e kale
0: sa
1: manju ni baje
0: olon sa
1: Abdul Fatah Alaro Latobi
0: seun baba
1: okunrin ti o ni yawo won sa ta ko pe ko won ra le ni ti baba won ko le gege ba ma te gbe mi tin so la teyin wa o ma dan wo o da kun to ti to lohun ko ma dan o ko ki raja ti e si won ti ma sun mara won rara tori ko si bi enu ataka won wa won ja o e wo iya bo ti lagbara to pelu omo won ja won sa ja pelu yawo re awa so pe won na di join family with yawo re ni o ko ma try re o da ile dukia ko ma ni legbe o wa te si waju bi eni ti o ni won fe sopo o lewo pupo lati su eni kan lo po ni be yen o ko ma da sa opo ngbo je pe re ba awon egbon nkan kan na lo lo mo ko won wa lati se toju omo ni to ba si wa ninu ile ohun to ba lohun to en kan kan lopo o ni ewu fun gan
0: eti
1: to ba so en kan
0: arabirun gan te ti saku on le bayi
1: ko wa ti o ba ti fe loko ko gba le kan ko ra mo nbe jo ba ni se lowo ba e se ba nbe lowo re to ba ka pa ti toju awon omo re ko mo toju awon omo re
0: ise o si o ise o ti e wa si bayi ati toju awon omo gan lo wa so po ti wa disoro nla bayi
1: to ko iye awon bi kan wa to je bi won ti mo gbe wa gbe wo ru ejo ba ko ba ko wa ona lati pe to kan mo toju omo re ko mo somo somo nu lewu ma o ko te ma wole o ma o ni e po e wa n ja le ri pe mi ni so po wo lo se n te n gbadua kan popo yo ku ni èyàn gbọdọ ní obìnrin lára fún òbí ni tó wù ọ ó ṣòkó tó bá lóun ṣòkó kó ṣòkó tó bá lóun ṣòkó kó ń filẹ ó lè lọkọ míì àkọ máa sọ pé kọ má padà síbẹ ó ṣe rọra sáhùn náà bí kò sá fún ikú kò sá fún ewu ni o ọ̀nà tí ó gbà ibi tó bá kọ́kọ́ lọ bí kí wọ́n yà fẹ́ tọ́ kí wọ́n máa bá wọn tọ́jú ọmọ yóò níye tí wọ́n máa gbà eléyìí òun ni kò ṣe o tí ó fi máa tọ́jú ọmọ rẹ̀ nígbà tí ó ti ṣiṣẹ́ lọ́wọ́ rẹ̀ bó ṣe jẹnu Abdul Fatah Alaro Latobi.
0: Abdul Fatah Alaro kò ní bàjẹ́ lágbára ọlọ́run èmi náà mọ̀ pé arábìnrin náà máa fi kíni yóò máa fọkàn gbọ́ díẹ̀díẹ̀ bọ́n ti ń gbà wọ́n mọ̀ràn yìí wọ́n á máa fọkàn gbọ́ díẹ̀díẹ̀ bọ́n ti ń gbà wọ́n mọ̀ràn yìí ẹ̀ẹ́ni bínú ni ẹja tó ń sáré ṣe pápápá kápá bí bá a bá dé a tún tẹ̀síwájú ṣùgbọ́n a tún gbé látapá àbí kan torí èèyàn kan náà ti gbìyànjú láti lè sọ síta lápá àbí wọ́n ti ní ṣókíṣókí náà ni bá a bá dé láti ka polówó ọjà yìí a mú tiwọn náà mọ̀ yóò di mẹ́ta láṣálẹ̀ a máa jọ gbogbo rẹ̀ bọ́ra wọn náà ni títí tí ìyanu fi ṣẹlẹ̀ láṣálẹ̀ já lọ sí ka polówó ọjà à ń padà bọ̀.

0: to gẹgẹ bi ohun ti eto wa da le lori gbogbo re na ko ju pe ba ti mu igbaye gbadun ba okan ara wa ninu gbogbo isoro ta ba nla lati le ni ona abayo lori isoro ta ba nla koja lati le lenu ope ati le dupe lodo Olorun ba nikori ta ta ba wa nu isoro ta ba wa lati le lona abayo arakunrin kan gbiyanju won gbiyanju papapa lati won ko fo ranse sugbon won to e sita wi pe to e jo ntori Olorun o ti su mi bi ti n ba de yi sa n se mi bi sa ki n sa kan sawo bi kan lo ni sugbon ninu ohun won ton fi ranse yi a gbiyanju lati te sita ka le fi gunrege die si ka le ko le yi wa daada lapa abita to lati gbara kunrin niyanju abi lati gba won moran 0913-655-6952 hello
1: sir
0: yes sir
1: ẹ̀pàlẹ́ o
0: ẹ̀bá ń gbóhùn sókè díẹ̀ sá
1: ẹ̀pàlẹ́ o
0: ẹ̀ṣẹ̀ òun sá
1: nípa ọ̀rọ̀ arábìnrin yẹn ni kó má padà sílé àwọn àwọn èèyàn má bóṣe kó bẹ́ẹ̀ yẹn tó tẹ́ bá wí wàhálà ti pọ̀ yẹn tí èyí kọ́ bóyá àwọn àtẹ̀ pa àbúrò wọn láti fẹ́ pẹ́ ìyàwó yẹn lórí wàhálà yẹn ti fẹ́ pọ̀jù tó bá dá àwọn ìyá àti túláàdì ni kò fẹ́ ẹnìkan dájú ẹ má jẹ́ kó padà sílé mọ́ bọ̀ tí bàbá bá ń gbọ́ tó lóun fẹ́ kọ́ lójú ọ̀sẹ̀ ìgbàwó ìgbàwó ọ̀pọ̀ rẹ̀ kó máa yẹ pàpàdà wò rárá kó wálẹ̀ síbò mí kó lọ lè kúrò lè dà bò kó lọ lè dùn lẹ̀.
0: Ẹ ṣeun sá kò ní bàjẹ́. Ẹjẹ́ àgbọ́ ti ohun kan tí mo ní arákùnrin kan gbìyànjú àti sọ síta báyìí. Ẹjẹ́ àgbọ́ ohun tí arákùnrin ní láti sọ. Ká wo ọ̀nà tá a gbà ràn wọ́n lọ́wọ́.
2: Hello, ẹ̀kalẹ́ ọ̀gá Festus. Orúkọ mi ni ẹni tí Ọlọ́run mọ̀ láti ìlú Òṣogbo. Ẹjọ́ mo fẹ́ sọ síta ni ọ̀gá Festus kọmọ Nàìjíríà gbà mí nímọ̀ràn ṣe rí ó ti sú mi ayé ti sú olódì mi lé lálẹ́ mo tún sọ fún ìyàwó mi mo níwò ayé ti sú olódì tèmi o tèmi bá rí ibi lọ máa lọ láti bí ọdún méjì tí iṣẹ́ mi ti rí bákan bákan mo mú mọ́tò mi mo ta wọ́n á pé kí n fi ṣòwò owó yẹn ò jẹ́ òwò yẹn sáà lọ owó yẹn lọ àtọwọ́ mọ́tò ó sáà lọ àti ìgbà yẹn mo ti ń ba yí ọmọ sì wà ńlẹ̀ ìyàwó wà ńlẹ̀ ó wá di pé àwọn ọ̀rẹ́ ló ń bọ́ mi àwọn ọ̀rẹ́ àtẹ̀bí wọ́n sàn fún mi lóúnjẹ àwọn ló ń bọ́ mi mo gun orí òkè gun orí òkè mo gbàdúrà kódà mo lọ orí òkè níbi tí mo ti lọ lóṣù kan ó tẹ̀ tún lé tí n ṣe ní Òṣogbo nílùú míì tí mo fi àwọ̀ àtọmọ kalẹ̀ nígbà tí mo ta mọ́tò pé kí n fi ṣòwò ná gbogbo owó yẹn padà ọ̀run ni ẹ̀wò ṣùgbọ́n nǹkan tó tí ò yé mi tó wá jẹ́ ẹ̀dùn ọkàn fún mi ni pé gbogbo bí mo ṣe ń ṣe tó ń dún tẹ́lẹ̀

0: dùn bẹ́ẹ̀ mọ́ gbogbo sí ń gbìyànjú tó ń dún tẹ́lẹ̀ kò dún bẹ́ẹ̀ mọ́ tí máa mú nǹkan kékeré dání òwò tí máa dáwọ́lé ó di ṣíṣe ṣùgbọ́n nísìnyí kò sírú òwò tí mo lè dáwọ́lé kò sírú nǹkan tí máa kó 1 million 1 billion kódà kí n kó wọnú òwò tí máa ní àbí èèyàn kan fún mi yóò rún ni ẹ jọ kí ni mo lè ṣe ó ti kíní ti sú mímí òróòrùn sùn ó wà ní góńgó ẹ̀mí mi ẹjọ ọmọ nàìjíríà ẹ ṣàánú mi mo ti gan orókè gan orókè mo gbàdúrà gbàdúrà débi pé ó ti sú mi ó rẹ̀ mí mo gbàwẹ̀ ó sú mi ò gbà tó àwọn kan mi ò ṣètò àwọn kan lóòótọ́ àmọ́ ó sú mi mo ṣe ń bá yín sọ̀rọ̀ inú ọgbẹ́ ọkàn ni mo fi ń sọ̀rọ̀ síta ẹjọ́ kọ́mọ nàìjíríà gbà mí mọ́ kí ni mo fẹ́ ṣe ẹjọ́ pásítọ̀ àbí wòlíì àbí àfà gan tó bá ní àdúrà tó lè ṣe fún mi ẹjọ́ tó bá ní àdúrà tó lè ṣe fún mi kò sí tí mo dìmú àbí tí máa ni mo dáwọ́lé táwọn èèyàn bá ń sọ pé àkíní ń jẹ́ àwọn lọ́wọ́ òun làwọn ń ṣe tẹ́lò kì í ṣe ti tèmi mọ́ kò sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹjọ́ kí ni mo fẹ́ ṣe ẹjọ́.
1: Ọlọ́run ọba o. 0913-655-6952. Ó da kò dá mọ́, Ọlọ́run ò ní gbé kò wá o. Àmọ́ ṣe tẹ́lẹ̀, àmọ́ ṣe mọ́, Ọlọ́run ò ní gbé kò wá. A wà ń bi gíga, a ti wá dẹni ilẹ̀, a ti dẹni àkísà, Ọlọ́run ò ní gbé kò wá. Ẹni tó bá ṣe rí yóò mọ̀ tó mọ ohun tí arákùnrin sọ lọ́rọ̀ jáde lẹ́nu. Ọ̀gá Ọlọ́run ṣàánú wa o. Ọlọ́run ṣàánú wa. Tó hello.
2: Hello, ẹ̀ka àlẹ́ mọ́. Orúkọ mi ni ẹni tọ́lọ́ mọ̀ láti lè tọ́lọ́ mọ̀.
1: Ẹ
2: dákun mo fẹ́ sọ.
1: Ẹ fẹ́ sọ síta.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ gbìyànjú ẹ sọ síta mà.
2: Yes, sir. Ó ti ń lọ bí ọdún mẹ́rin tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ báyìí. So, mo ti bí ọmọ méjì ọkùnrin. Ọkọ mi wá oyún àlè ń ta. So, bá ọmọbìnrin bí ọmọ papọ̀. Ọmọbìnrin yìí, ó dẹ̀ bí ọmọ obìnrin. Ó wá ṣe aláìsí bí ọjọ́ kẹta tó bímọ. So àwọn fámìlì rẹ̀ kàn wá ń fa ọkọ mi kiri kò séèyàn tí ó gba ọmọ ìyá ọkọ mi lòun ò lè gba ìkókó sí ọwọ́ ó sì gbé ọmọ ó sì gbé wálé pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọ́n bẹ̀ mí pẹ̀lú ìkúnlẹ̀ àtàwọn èèyàn olóòtú mo gba ọmọ yìí kò sì tọ́jú rẹ̀ ọmọ yìí ò dẹ̀ fún mi wàhálà ní oṣù méje ọmọ yìí ti rìn gbogbo nǹkan ọmọ yìí ò yá kankan ẹ̀yìn ìgbà yẹn náà lèmi náà wá ní oyún tí mo wá bí ọmọ obìnrin ọmọ yìí ti lọ bí ọmọ ọdún mẹ́rin báyìí ó ti wà ń sùn ìgbà tó fẹ́ wọ sùn kò sí tí mi ò sọ fọkọ mi kò fún mi lówó tọmọ yóò fi lọ iléèwé èmi mo san owó tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ so lẹ́yìn ìgbà yẹn pé kán mú owó pẹ́pẹ̀pẹ́ wá ó ń san owó àwọn tọmọ yẹn kò ò fẹ́ so third time náà wà báyìí first time èmi mo sanwó ẹ second time mo sanwó ẹ third time yìí wọ́n ti dà wọ́n láàmú ní iléèwé pé kán mú owó wá ó ti san tàwọn tó kù so mo kàn gbàjọ kan ní alẹ́ yìí mo fẹ́ fi ṣe nǹkan kan ní bọ́tọ́ kan mi kàn wá lọ sí ibi sùkúù ọmọ yìí pé owó ọmọ yìí ẹ dákun mo fẹ́ kọ́ àwọn ọmọ nàìjíríà gbà mí mọ́ sẹ́mi màá wá máa san owó ọmọ yẹn lọ pẹ̀lú adúrú wàhálà tí mo ti ṣe ìtọ́jú ọmọ yìí tí mo ṣe sẹ́mi màá wá máa san lọ ni ọ̀rọ̀ yẹn ò yé mi mí ìdẹ fẹ́ kọ́ ọ̀rọ̀ ọmọ yẹn kó dìde mà torí gbogbo àwọn tá a wà níbi tá a wà báyìí wọn mọ̀ pé mi kọ́ lè ó bí ọmọ yẹn mi fẹ́ máa sọ àwọn dákun ìgbà mi mọ̀ràn ṣé èmi náà ni màá mọ̀ kán ni àbí ò yé mi.
1: Mi ọkọ yẹn ò sì fẹ́ dá sí ìtọ́jú ọmọ yìí rárá.
2: Kò fẹ́ dá sí nípa ti ọ̀rọ̀ owó oṣù kò fẹ́ dá sí owó oúnjẹ tó bá kalẹ̀ náà ni gbogbo wa fi ń jẹun pọ̀ nípa ọmọ yẹn pé kán ra wọta bọ́tù ra gbogbo ẹ̀mí mò ń ṣe gbogbo ẹ̀ pẹ̀lú adúrú wàhálà tí mo ti là kọjá pẹ̀lú ìkókó tí mo gbé tí mo ju ọmọ yìí sẹ́mi màá wá mọ
1: kò yé mi. Pẹ̀lú àwọn ọmọ ọkùnrin méjì náà tó sì wà ńlẹ̀.

0: bẹ́ẹ̀ni òun ló ń sanwó sún àwọn ọmọkùnrin yẹn
1: òun
0: ló ń san tí ọmọ tó gbé wà yìí kò fẹ́ ní ọwọ́ kankan sí lára ilé ìwé ọmọ yẹn so pé èmi mò ń san time yìí báyìí ó ti yẹ kó tó ti tàn tàwọn tó kù kò san tiẹ̀
1: sẹ́mi màá wá mọ̀ sí. ṣe báwọn ọmọ wọn ọmọ tó ń sọ ṣe báwọn lọ bí fún àlẹ́ńtà tẹ̀sí gbà sílé.
0: àwọn náà ní tán gbé wá fún mi lásìkò.
1: ṣọkùnrin ni àbóbìnrin.
0: obìnrin ni sà.
1: kò sí wàhálà ẹ má ìsùn láṣàlẹ àwọn èèyàn kọ yín lọgbọn tẹ ẹ dá ọ̀nà àbáyọ wọn á sọ fún yín láṣàlẹ lágbára ọlọrun 0913-655-6952 eléyìí náà tún ṣe kíni eléyìí náà tún ga o eléyìí náà tún ga o 0913-655-6952 nọmba ẹlẹ́ẹ̀kejì 0913-655-6864 Falade Matthew ẹ ṣeun gidi gan ni o ẹ kú fẹ́ Rotimi Ọ̀nàtọ́lá àwọn náà ti wà ń bẹ̀ wá kí yín síbẹ̀ o Mr. Rotimi kò ní bàjẹ́ fún yín Olúṣọlá Olútìmí Moses ẹ ṣeun kò ní bàjẹ́ fún yín o ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò àṣìńbẹ̀tò náà lọ ni láìpẹ́ láì jìnà a máa ga fara ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ ti lọ bàbí àwọn èèyàn sì ti dá sí bàbí wọ́n ti dá sí gidi gan tó ẹ já sáré gbin báyìí hello.
2: hello
1: ẹ kàlẹ́ sà. yes sà. yes sà. yóò lọ òun. yóò lọ òun ọba.
2: màmá tó ní wọ́n gbé ọmọ wọn fún aládùúgbò láti ṣe. ìmọ̀ràn tí mi fẹ́ gbà wọ́n ni pé ọmọ ọmọ ẹni tí ó tọ́jú alẹ́ kọ́ má wò ó pé kìí sàwọn làwọn fi abẹ́ àwọn òbí ọ tí wọ́n bá ti pe ọkọ wọn jòkó pé kí lè tí ọ̀rẹ́ sanwó sún ọmọ yìí níbi ìwọ lọ bí fún rẹ́spọ̀n tó bá fún wọn tó bá rẹ́spọ̀n gidi fún wọn tí ó bá dẹ̀ sí rẹ́spọ̀n ká gbìyànjú ọlọ́run fún alágbára tó máa dé lọ ọlọ́run ní fún wọn nípa ó lè jẹ́ ń pọ̀ mọ́ yìí ní kí ó padà ṣe ìrànlọ́wọ́ tó ga fún wọn ní ọjọ́ iwájú.
1: tó kò sí wàhálà 0913-655-6952 bí tí ì ṣe ń rí gan dàbí pé owó ìyá gan ó dàpọ̀ wọ́n gbé sókè díẹ̀ wọ́n gbé sókè díẹ̀ kò tiẹ̀ tó wá di pé wọ́n tiẹ̀ wá sọ ọ́ta yìí wọ́n ti ń wò pé ṣé bàbá gan wọn ní ṣojúṣe wọn lórí àwọn ọmọ yìí ni pàápàá jùlọ wọ́n ní àwọn ọmọ méjì àti ìkókó ọwọ́ wọn bàbá ń ṣojúṣe ẹ̀ wọ́n ṣojúṣe ẹ̀ ṣùgbọ́n èkejì wọn ti ẹ̀ fẹ́ gbé owó iléèwé àfowó oúnjẹ náà tó bá jẹ́ pé gbogbo wọn pátá náà ni wọ́n ṣe kíni wọ́n lórí ọ̀fẹ́ láti lè lò yẹn ṣùgbọ́n owó iléèwé ọmọ yìí tí wọ́n gbé ìta yìí òun ni wọ́n ní pé tọ́ ì ti ń ṣe kíni ì ti ń dẹrù ráwọn lọ́rùn ẹni tó sì ní ṣé kò ní ṣe kankan lórí ọmọ ẹ pàápàá jùlọ owó iléèwé ẹ ẹlú ẹ kálẹ.
2: ẹ kálẹ sà.
1: yẹ sà. yẹ sà. bàbá ẹ bá ń gbóhùn sókè díẹ sà. ẹ ṣeun sà ẹ ṣeun sà ẹ ṣá máa.
2: ìyá tó wo ọmọ ọlọ́mọ dàgbà tọkọ tó bí wálé fún un tí ò wá fẹ́ dá sí àríṣà ló kọ ọlọ́run bá lọ́gbà ẹlẹ́sàn-án àìdèmọ̀mọ́ tí agbára rẹ̀ bá ka kó gbìyànjú ọlọ́run ìṣẹ́bi tí jẹ nígbé ọmọ àwọn oúnjẹ ó bẹ́ẹ̀ ọmọ àwọn oúnjẹ ọ̀ràn àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ ọmọ abẹ́ túbọ̀.
1: bàbá ẹ má jà gbàgbé tarákùnrin táwọn náà fi ẹ̀hónú àbí ohun tó ń dùn wọ́n lọ́kàn tí wọ́n sọ síta ọwọ́ tí ń fúnni tí ò fúnni mọ́ ọwọ́ tí ń kọ́ fúnni tí ò kọ́ nǹkan kan fún yàn mọ́ wọ́n sì ní báwọn ti wà yìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní àwọn ti ń sanwó iléèwé àwọn èèyàn rí o àwọn sì ti ọlọ́run sì ti là wọ́n láti ralẹ̀ fún yàn rí ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí ṣe ló dàbí pé gbogbo nǹkan táwọn ń dáwọ́ lé báyìí ni ò mú yẹ́ẹ̀sì wọ́n ti sọ gbogbo rẹ̀ sí.

0: ràn yín lọ́wọ́. Ẹ kú ètò.
1: Ẹni tó lọ́mọ láti lo ti Ọlọ́run. Ẹ dákun bàbá tó sọ síta àyẹjọ́ torítọ́ lọ́ gbogbo ẹyin ẹlẹ́yinjú àdún ní Nàìjíríà. Ẹ dákun ìbá wa dìde fún bàbá ìtorítọ́ náà torí pé wọ́n ti ru àròkàn. Ọlọ́run sì mọ́ jẹ́ kó já síbi tí a fẹ́. Ẹ dákun ìbá wa dìde fún wọn. Ẹ̀yẹ dẹyinjú àánú ẹ̀yìn bá mọ̀ ń ṣe ẹ̀yìn àáfàá ẹ̀yìn wòlíì. Ẹ dákun torítọ́ lọ́. Ọlọ́run gba ọwọ́ yín ṣe orí fún bàbá yìí. Ẹ dákun torítọ́ lọ́. Ẹ má jẹ́ kó já sí ti kú fún ẹni yìí torí pé wọ́n ti ru ọ̀rọ̀ wọn pin. Ọlọ́run sì wàá lò wọ́n nílò dáadáa torí ó dà pé ó ní nǹkan kan tí ó tó kù tí wọ́n ṣe láyé lọ́lọ́run fi ẹ̀mí ló fi balẹ̀ wọn lọ́kàn pé kan sọ síta. Síta tá wàá sọ síta ọlọ́run ó ràá láàánú sí wọn pẹ̀lú àṣẹ ọlọ́run. Àwa tá à ń sọ̀rọ̀ yìí náà èmi àdúrà náà lèmi náà lè gbà ọlọ́run ràá láàánú sí yín. Kò sí tá a lè ṣe ju pé tó da fàdùà èyí tó da fàdùà ọlọ́run ọba gbogbo ń tẹ̀ wá fẹ́ dáwọ́ lé àti èyí tó ti nà yín pẹ̀lú àṣẹ ọlọ́run. Ẹ borí pàdé ìṣàlà ẹ bá anú ọlọ́run pàdé pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ bá anú ọlọ́run pàdé torí pé kò sí ẹni tí ló mọ̀ sí bí ọlọ́run ọba ọlọ́run náà láàmọ̀ képe èyí náà sì tún máa pé ọlọ́run kò àdúrà ètò náà ni. Àdúrà ètò náà ni ọlọ́run wà gbé kó olóore tí ó já ìdèyẹn kúrò lára yín láláwọ láwà láwàkú àtà ìlàbílàlẹ àlẹ ìlà sìn.
2: Àmì àmì.
1: Àwọn ọmọ tí yín ẹsẹ̀ ní ṣe pé pípé kan nínú àwọn ọmọ yín òun ni ò ṣe responsibility wọn lé lórí ẹ wá sí wàá fi ṣe responsibility lọmọ yín lórí jẹ́kẹ́ ìjìnlẹ̀ rẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run tó bá wá ṣe pé kó ọwọ́ ti wá mú yín ní ẹ̀fẹ́ ṣe mọ́ ṣébí máa yẹn àmì ọkọ yín ṣe bá ní family ẹ lọ sọ́rọ̀ àwọn family wọn kẹlọ fẹjọ́ wọn kẹlẹ̀ sọ ṣàlàyé fún wọn pẹ̀tọ̀ nǹkan báyìí ni ìjọ tán bí wá tẹ̀ bá gbọ́ mọ́ sọ́mọ́ pé ọ̀rọ̀ tí wọ́n mọ̀ sọ dì sìn àmọ́ nígbà tẹ̀ sí gbọ́ mọ́ àwọn náà ti wò pé ẹ lè ṣe ni àti wápẹ́ ẹ bá ti kọ́ láti ilẹ̀ ni sẹ́mọ̀ kò ní tó báyìí àmọ́ nígbà tẹ̀ ti kọ́ láti ilẹ̀ tọ́lọ́run sì bá yẹn ṣe tí sì bá yẹn ṣe lọ́lọ́run sì bá yẹn ṣe kò ní kú ń bẹ sọ ọlọ́mọ pẹ̀lú gbogbo wa pẹ̀lú àṣẹ ọlọ́run sọ tẹ̀ bá mọ̀ pé ẹ lè ṣe mọ́ ó ti pín lẹ́mìí ẹ pẹ́ fámìlì wọn fámìlì ọkọ ẹ ṣàlàyé fáwọn fámìlì ọkọ tó bá rẹ́ni tó lè máa tẹ́kì rẹ́sponsibí kan pé ọkọ kan ṣàlàyé fún un tí ò bá máa sí lórí ọmọ yẹn kò sọ torí òun sọ pé òun tí ìbá sọ pé òun lọmọ ni kò ní gbọmọ wálé sọ ọlọ́run pẹ̀lú ẹ̀yin náà ànídàmú.
2: 0913-655-6952 tàbí 0913-655-6864.
3: Ẹ kú ètò Mr. Fresh. Ẹni ṣètò ṣe o. Samson ló fẹ́ dá sí program láti Ìlọrin ní Kwara City ń bí. Fẹ́ dá sí títí arábìnrin tí wọ́n sọ lásìsìn lórí ọ̀rọ̀ ó ṣe opó. Kò ṣe opó pé àwọn ọ̀gbìn ọkàn. Number one, nǹkan tí wọ́n ṣe yẹn ò dá o. Nǹkan tí wọ́n ṣe yẹn ò dá. Even gan bí èèyàn bá tiẹ̀ sọ pé irú opó ọ̀nà opó ó tiẹ̀ yẹ kí wọ́n tiẹ̀ fun ní space dáadáa kí wí gbèrègbèkégbèrègbè dáadáa ńlẹ̀. Irú decision òun náà kàn sáré ń tèkì báyẹn. Torí according to bí ẹni yìí bó ṣe sọ̀rọ̀ ń sìn mi rò pé ó pẹ́ rárá sígbà tọkọ kú.

0: invite your family or corner. Cancel on your phone. Bye bye bye bye bye bye bye. Lomwa so. She expect kini ni kai igba wo. Imu lo koye cancel on your need to know be. So koye kana na kaka de fi bino. Kaku ni li eba yen. So ni bi ta hand your sister. Kuse kato long le she. O believe pe awon alaanu won gbo program yi Olorun le se won laanu Olorun le ran alaanu si won to pe a wo won se laanu lagbo Olorun abo to me won ti tete ku le yen ju o ye kan na kan gba won igbese kokan kan to ku le yen ni o te pe won kuku kire yo alegbe titi family la kokko wa family elekeji wa so ko ye ko tete ri ba yen gege bi iro kan temi o ma bi to bo
1: 0913-655-6952 Tabi 0913-655-6864 Odula Olawale lati oju opo Facebook Akin sibe Olusola Olutimi Moses Akin o sibe Falade Matthew Eseun koni baje Akin gbogbo yin patapata 0913-655-6864 Number WhatsApp tell if he does, you
2: know.
1: Ke tun oyin e na ranse ke fi ranse daada lote yi ke wa gbegun le daada hello sir
3: e pe to
1: sir yes sir
3: oru ko mi ni imam e suru lati dabo
1: e ka wo sir e ba gbohun soke die sir
3: e ri e te mi fe da si ohun ni ti arabirin te olohun soju omo ko ah ora bi ran ko ma jawo la ro mo wo ori omo yi to ba je bi baba re baba to bi omo yi yo ba sanwo awon mo ti ya e gangan bi bi yo ba sanwo re ya wo sa sanwo re mura re o ki wo ko mo awon na le ni sanwo re o ki ma je ko mo awon ma be ke so won ni o ma toju re o ya ti toju e tin toju re o yo mo awon gan ni o sa no da awon mo ti e olohun yi tun san ni e san to tun da lodo olohun ọmọ ẹgbẹ lọnà tí ọlọrun bá bọ láti rí ọmọ ẹgbẹ lọnà torí rí ọmọ náà ó tún máa pèsè fún un orí pé òun ọmọ yìí pé rí ọmọ ó tún máa pèsè fún un ọmọ yọwọ kò lọrọ rẹ ó sì máa jẹ kọ ọmọ ọmọ ẹgbẹ tí èso òun rèé ọlọwọ bá tọjú ẹ yọ bá tọjú gbogbo rẹ ò ní bàdá mi ń jẹ ẹgbẹ wọn tó jẹ.
1: Àmì bàbá kò ní bàjẹ́ lágbára ọlọ́run.
0: Arábìnrin tó ń sọ láti sìn lórí ọmọ tí ọkọ wọn gbé wá láti tà ti yin mo fe da sin yen se ri tolorun ba fun won lagbara kan ma se lo kan ku won papo momo tan binu kan ma se lo eyan momo ti o diru ti o digba gege bi moran temi but o ye tori ninu oro won se mo le pon so pe awon ti pe ka awon joko awon bere pe kini reason why te po mo yi o ti fe ma ko o ti ma yan ni pon se fun mi o ye kan je kokko na mo nkan tọkọ bá rí tó fi ṣe tó gbá yẹn ìwọ náà lọ gbọ wá bá mi ò sọ pé mi ò gbá mo ti ń tọjú ẹ lọ títí di stage tó dé yìí nsìn ò wá fẹ́ ṣẹ́ nítìn why kí ló dé how come mo rò pé kán bí ọkọ náà léèrè torí tójú bá ń ṣe pin èyí máa fi hàn ojú ni o gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi tọkọ bá wá insist kan máa ṣe lọ kán gbàgbé ẹ ọlọ́run bá máa blessing wọn lọ ọlọ́run bá wá dẹ̀ máa pèsè fún wọn tó ń fi tọ́jú ọmọ yẹn ọkọ ọmọ yẹn gan ló lè jẹ́ breadwinner gan láàrin àwọn ọmọ yẹn gan gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi kàtẹ́ mọ́ yẹn kẹ́ni bọ̀dì mọ́ àwọn ṣẹ́gbọ́n yẹn kíp ẹ̀ náà nìkan ṣe kíp ẹ̀ máa bí tó bọ̀.
1: Ẹ ṣeun kò ní bàjẹ́ arábìnrin kan náà gbìyànjú láti lè sọ síta náà báyìí ẹ jẹ́ ká tó rí àṣìlá àkókò díẹ̀ náà tá a fi lè nàpá náà yẹn lórí ètò dáadáa ẹ jẹ́ ká tún jọ́n táwọn náà mọ́ wọ́n tiẹ̀ ṣe ní kánmọ́kánmọ́ ń kébé ni ẹ jẹ́ sáré gbìyànjú láti gbá arábìnrin dáadáa kà sí tọ́ wọn sọ́nà lórí ohun tó yẹ kán ṣe ní wákàtí tán wá yìí.
4: Hello, kalẹ o mo fẹ sọ síta ni o orúkọ mi ni ẹnitọ́lọ́mọ àti lútọ́lọ́mọ ó ṣẹlẹ̀ pé ọkọ mi kò kí ń wálé bọ̀rọ̀ tó bá ti lù

0: Ẹ̀ka Ẹ̀lísà ẹ kú ètò ọmọ láti ìlú Tọ́lọ́mù. Ohun tí mo sọ ni pé nípa ọ̀rọ̀ ọkọ mi tó bá jáde kò kí n tètè wọlé. Because tí n ò bá mọ ìrìn àjò èèyàn, èèyàn ò lè dìfẹ́ǹdì o. Torí ayé tá a wà yìí kò sí security. Yóò lọ látàárọ̀ níṣẹ́ tí ó wọlé kò ní wọlé bọ̀rọ̀ bí 11. Mo sì fẹjọ́ rẹ̀ sun cousin rẹ̀ kan. Cousin rẹ̀ bá sọ̀rọ̀ kò dá ló. Kódà bí n ṣe ń sọ̀rọ̀ báyìí, ìdá ló sì wà. Ìmọ̀ tí màá ṣe o, ẹ̀yin ọmọ Nàìjíríà ẹgbà mi ta ni kí n tó fi ẹjọ́ rẹ̀ sun. Ẹ ṣeun, ẹ kú ètò.
1: Tó gbogbo àná la tún ti gbọ́ èyí tí arábìnrin sọ̀tàn yìí. A sì mọ bí òde ṣe rí báyìí. A rí bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí báyìí. Nínú abala kan tá a wà yìí tó dàbíi pé ètò ààbò ó ti kíni ó lágbára díẹ̀. Tọ́lọ́run sì ń ṣe kíni tó ń ṣàánú wa. Ṣùgbọ́n tọ́lọ́run bá ń ṣàánú àwa náà, káwa náà ṣàánú fúnra wa, ká ṣàánú ara wa. Ẹgbọ́n tárábìnrin sọ lórí ọ̀rọ̀ ọkọ wọ̀nyí wípé tó bàbá ò ti sínlé o, kíni káwọn ṣe báyìí, báwọn làwọn ṣe lè bá wọn sọ̀rọ̀. Àwọn kan náà ta sí wa náà wọ́n bá wa ṣe láti ojú òpó ti Facebook. Olúṣọlá Ọláwálé Prince Oyinlade Adédoyin ọmọọba kò ní bàjẹ́. Olúṣọlá wọ́n sọ kankan wípé tó ohun táwọn ń gba arábìnrin nímọ̀ràn òun náà ni pé kán gbìyànjú àti máa ṣètọ́jú àwọn ọmọ yìí. Ó sì lè jẹ́ pé nínú ìṣètọ́jú ọmọ yìí Ọlọ́run lè ṣí náà dìde. Kọ́nà ń ṣe kíni kó tún lọ̀nà ayọ̀ farábìnrin kọ́wọ́ wọn tún wá ga sókè kó tún ga sókè di wípé ó lè lé o, ó lè ṣòro nígbà tá a wà yìí o lọ́wọ́ wákàtí tárábìnrin wà yìí. Ṣùgbọ́n tó bá máa fi dìgbà díẹ̀, ìgbà táwọn gan tiẹ̀ mọ̀ tán ní lè fiyè sí tàn ní fọkàn sí, wọ́n kàn lè rí pé iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀. Ọlọ́run sì ń gbé wọn wọ sókè lórí ìtọ́jú èyí tí wọ́n ń ṣe fún ọmọ yìí. Olúwatóyìn Ahmed ẹṣẹ́ o kò ní bàjẹ́ káàbọ̀. Hello.
2: Ẹ kalẹ̀ o.
1: Ẹ kalẹ̀ sá.
2: Ẹ kú ètò náà. Ọlọ́lùwà ni sọ̀rọ̀ láti Yakó Bíbí.
1: Ẹ káàbọ̀ sá.
2: Ẹ káàbọ̀ sá.
1: Yóò wà mí o.
2: Orí èyí tí mo fẹ́ dá síbẹ̀, ọkùnrin tí oyún ti sú wọn.
1: Ọ̀gá Ọlọ́run ṣàánú wa.
2: Ó ti dáa fún rí. Ìlàkọjá ni ìgbẹ́ ńlá lọ́wọ́. Bí ètò Ọlọ́run jẹ́ ọkọ̀ dá fẹ́lómi ni. Jẹ́ ọkọ̀ bú fẹ́lómi ni kó tó dáa fún. Tó kọ́ dáa fún òun tó padà wá rí àwọn ẹni tí ó dùn mọ́ lẹ́yìn yìí. Kọ́ mọ́ ronú lọ́bi tí ò dáa. Yóò tún padà dáa fún padà. Àmọ́ kọ́ mọ́ fọ Ọlọ́run lẹ̀ tó bá jẹ́ sí pé mùsùlùmí ni kò kún fún bẹ́ẹ̀ lọ́run àtàwẹ̀ ẹ̀ngbọ́n mi. Tó bá jẹ́ sí pé mùsùlùmí ni kọ́ máa náírà bí Anẹ́mọ́sáni Adúrú wà ń tàdé àmọ̀ràn sí ní ìlú. Ó ti sáwọn nǹkan jù bẹ́ẹ̀ lọ tí wọ́n ní mọ́ lẹ́yìn tí wọ́n ta tán yányá. Àmọ́ ìgbà tí wọ́n bẹ Ọlọ́run dáadáa tọ́lọ́run padà dé, wọ́n padà gbé mọ́tò mẹ́jọ, wọ́n tún dolóògùn wẹ̀rẹ̀. Ọlọ́run náà ni màá ṣe lóòótọ́. Èèyàn náà wà o, àmọ́ àti èèyàn àti àfọwọ́fà Ọlọ́run ló ju gbogbo ẹ lọ. Kọ́ máa bẹ Ọlọ́run kọ́ máa ronú síbi tí ò dáa. Ohun tí ó bá dùnnú kó máa ṣe pàtàkì ju ohun tí ó máa wá ṣe ìyàwó rẹ̀. Tó bá ti rí ìyàwó rẹ̀ kọ́ ń kà rí pé ìyàwó rẹ̀ máa fún un tí ò ní máa dààmú rẹ̀ nínú ilé. Ló máa ronú. Àmọ́ tí ìyàwó bá ń dààmú rẹ̀ kódà yóò ronú lọ bí tí ò dáa o. Kó sì gbọ̀n ìyàwó rẹ̀ ní sùúrù kó sì máa bẹ̀rù ti ẹnu. Ṣé irúbìnrin tán ló máa ń kò sẹ́dà tó wà láyé tí ò ní máa ṣe sàárà. Ẹlòmíì sàárà kó máa fún ìyàn lówó lóyìn Ọlọ́run ó yàn fún un. Obìnrin tí ń tó ń gbọ́mọ fún un kí èso òun ló bi sàárà àti ẹnu kó mọ́ kọ́ kódà kó tó ń mójútó mọ̀ ọ́n dáadáa. Níbẹ̀ náà mọ̀ mí kí èèyàn gbà tó yẹ pé òun ní ọ̀la àwọn ọmọ ti yàn gan. Ẹ̀dá kan mọ ìtọ́jú ni ẹ̀dá ọmọ kádàrá.

0: ou bien on a tout le monde dada comme il faut quand da pour mon moto que c'est ma belle encore on en l'eau soyez bye
1: oye baba oye baba ashion ashion koni baje lagbaro l'on eledua
2: shit nato mo ki asukura mo ki Mr. Kola laso ki bashiru lo sere mo ki yin o baba kokoro ajua seri okunrin to soro yi ma ba yawo eja o yawo e na ri wi o wo pe boya daji o le ma ba yin mojuto oscope si bokunrin ni e akan paro fun ni pe o mo kan to sele ma binu kuda o wu mi pe ka ra le segbe odo awon mommy yin lo to daddy yin lo to bo o ti ye so in de kan na to re mi fi lo mi so yen tun da iwo na to ba ri be gun wa like e so ti ye ki se pe wa da sagidi fun pe ami man na o le ma no you understand scope okunrin ni wa lo fun o ti ye emi no fowo si be o ki lo de oju ti la na oju ti la oju ti la iwo gan to jo okunrin to da ni ga gbo okunrin mi ko ni so fun yawo e to fi ma lo ra le yen na ti o pe yawo ma ma gba moran pe ka won ra se gbe ile baba awon abi nkan scope ni wa lo fun e ma bara yin ja o ogun okunrin ni ko lo egbegbe ni kini kan fi ma sa fun ijo o ti ye e ko eto e si
3: e ka le o Mr. Precious a ko eto ani dam lagba olorun ani si da si o emi o fun ma yen advice pe ki won ra le yin ti bi ti family awo won wa o mi fun won da advice luto obirin ni but at least mi fun o beta kan lo five kan lo ju kan stay segbe family yawo na even family titi gan do ra le si to sibe
4: e kale e kitu lori ti ara kan to so si ta nisin to ni pe kan gba won ni mo yawo to ni kon ra le si biti daddy won call lisi seven chairs no da mo arabi re komo da lohun komo da lohun jare ti oko ba lo se si fe yawo mi nko o ti ba se oju ti o fi se se sa lo ile won ile baba re nu nja eh komo lo dan wo seven chairs ni da mo obirin a obirin se man ti yan ti kuti nu wo bi en mi se ba to ko yo to retire je na komo se be o komo try ati se olorun o sanu yo olorun pelu yin
1: asion wa
5: e kale o Mr. Oleye emi ni en tolomo lati iluko tolomo eni ti o ni pe ohun sise ohun roju ti ohun fe saku nile o be olorun dada olorun a si gbadura re si ti possibility ba wa te ba le send the number wa yi si a ba be olorun olorun si gbadura re
6: e kale olotu si oro ma to so sita lati osogbo tan ba ni kan tan se ni jo wednesday kan lo si shoshi pastor dare wa ni osun ni bus to ma de last bus stop ni osun je la kan bere shoshi pẹ̀lú ògùlọ́dọ̀ lọ́n ọ̀rọ̀ wọn lójútù.
7: Ẹ káàlẹ́ sá ẹkú ètò sá orúkọ tèmi ní ibtech láti tánkẹ̀ búra tó sọ̀rọ̀ pé ó ti sọ àwọn kankan báyìí pé àwọn ṣe bísínẹ́sì owó yẹn sáà ra kankan báyìí ìbá advice wọn ká ní sùúrù à ń ṣe máa pa ẹni kọ́ ló kan ó máa ń rí bẹ̀lẹ̀ kọ̀ọ̀kan gbà mí ó fẹ́ wá ló jẹ́ tó máa fẹ́ padà bómi bá gẹ́gẹ́ fúnra wọn ká kọ́ ṣẹ́kara wọn ná kan ṣẹ́ẹ̀kì ara wọn náà báwo ni kan flashback ṣé ìwé wáyé èèyàn àti ẹnìkan jọ dá nǹkan papọ̀ ṣá so ti àbẹ́yàn tó bìnrin jọ dá nǹkan papọ̀ so ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ flashback kẹ́ ẹ wo ẹ̀yìn wò ṣé ìwé wáyé èèyàn àti ẹnìkan jọ dá nǹkan papọ̀ so ẹ má para yẹn ní sùúrù ó sì máa padà dá ìṣáàlá tó bá ti pé mùsùlùmí ni ẹ máa jí lóru kẹ́ ẹ máa yẹn fìlà kẹ́ ẹ máa kírun kẹ́ ẹ máa gbàdúrà tó bá dẹ̀bi christian dẹ̀ ni ẹ sá máa gbàdúrà ẹ máa gbàdúrà ọlọ́run máa yí nǹkan padà bọ́ ohun tí mo sọ ẹ yẹ̀ wò dáadáa ṣé ìwé wáyé èèyàn àti ẹnìkan jọ dá nǹkan papọ̀ àbí òbí ìrìnṣà ibtech láti tánkẹ́
1: ọlọ́run bó ṣe ń wo níbi tá